inú mi dùn láti rí pé mò ń gbọ́ West Radio 89.3 FM. A sì wò mí kí gbogbo ènìyàn pátápátá kẹ farabalẹ̀ láti máa gbọ́ nípa gbígbọ́ àwọn prógrámù yìí. Ẹ ò dẹni. Àmì.

0: not just another radio station. Wells Radio, 89.3 FM. Broadcasting from Ibadan, or your state, brings you wholesome programs for you and your family.
1: Your preferred wholesome radio.
2: Sọ̀rọ̀ bá ti jáde àṣẹ ń tẹ̀lé ni.
3: Sọ̀rọ̀ bá mi bá kẹyẹ sọ̀rọ̀ ká gbọ́ o. Sọ̀rọ̀
4: lẹ́ni ọjọ́ Friday Júlẹ̀ òní ju ọmọ rẹ̀ sí ẹnu tírẹ́là.
3: Ó
4: bá mi ọ̀rọ̀ nínú àpótí o. Àṣẹ rẹ ló ní kọ́ mi òkú ọdún tilẹ̀tilẹ̀. Ọlọ́run mi jukujukujukujuku nínú ìwà. Ọba mi tó fètò ṣètò ń gbogbo tí ń bẹ lọ́yẹ̀ àti ní ọ̀rú o. Ọba mi àgbẹ̀lagbà tó tó gbẹgbẹ́ sùn lọ́yẹ̀. Ọba mi afọlára mọ ọ̀rọ̀ ìgbàanì tó gbégbóló ìgbàanì dání. Gbogbo ilé kẹ́ ọ̀gọ́ọ̀gọ́ọ̀gọ́. Bọ́yọ̀ ń gbọ́ mi fúgbà kọ́kọ́ pásun fọ́kẹ́yẹ mọ́ ni bàbá alábìyẹmọ ni mò ń jẹ́. Ire àti àánú yóò máa tọ ìwà àtọmọ rẹ lẹ́yìn títí ayé àní pẹ̀kun. Bàbá màmá tún ti rán mi sí ọ. Ta ni ọmọ yín ayé yín ọkọ yín ń bá rìn yìí? Bá gbàgbé wípé ẹgbẹ́ búburú ń bà wà rere jẹ́. Yorùbá ní fọ̀rẹ́ rẹ hàn bí kí sọrí ìwà tó ní. Ṣé kìí ṣe àwọn ọ̀rẹ́ bíi Dẹ̀lẹ́là lọ́mọ rẹ ń bá rìn? Ṣé kìí ṣe àwọn ọ̀rẹ́ bíi Jésíbẹ̀ lọ́mọ rẹ ń bá rìn? Ṣé kìí ṣe ọ̀rẹ́ bíi Kẹ́ni lọ́mọ rẹ ń bá rìn yìí? Mo ti rí ọ̀rẹ́ tó ba yé ọmọ jẹ́ nípa irú ẹ̀kọ́ tó kọ́ ọmọ náà. A ti rí ibi tí àwọn ọmọ ọlọ́gọ́ ti di ọmọ yẹpẹrẹ. Nítorí irú ọ̀rẹ́ tó bá gbé dàgbà, tó ti tọwọ́ wọn bọ ṣọ̀lọ̀ lóríṣiríṣi, tó ti mú wọn lọ ilé aláwọ̀ lọ ṣoríṣiríṣi, tó ti mú wọn lọ sóde oníṣègùn lọ ṣẹ́yún lóríṣiríṣi. Gbọ́ bí Jésù ṣe sọ wípé ń jẹ́ ọ̀rẹ́ gbogbo wa. John 15:15 ká sókè.
5: Èmi kò pè yín ní ọmọ ọ̀dọ̀ mọ́.
4: Oh yes.
5: Nítorí ọmọ ọ̀dọ̀ kò mọ ohun tí Olúwa rẹ̀ ń ṣe.
4: Ẹ kà síwájú díẹ̀.
5: Ṣùgbọ́n èmi pè yín ní ọ̀rẹ́.
4: Oh yes.
5: Nítorí ohun gbogbo tí mo gbọ́ láti ọ̀dọ̀ bàbá mi wá.
4: Oh yes.
5: Mo ti fi hàn fún yín.
4: Ọ̀rẹ́ bí Jésù sí láyé o. Ní kí ọmọ rẹ kó fi Jésù ṣe ọ̀rẹ́ kò rí kò sun rẹ̀. Kó wá wo bí ìpín ayé rẹ̀ yóò ṣe yí padà lójijì. Kó wá wo bí ìrìn àjò àyànmọ́ rẹ̀ yóò ṣe yá. Aláṣírí ọmọ rẹ ò ní túfọ rẹ. Aláṣírí ọmọ rẹ ò wá tún ní túfọ. Kì í ṣe gbogbo ènìyàn ló gbọ́dọ̀ mọ ayé rẹ lórúkọ Jésù ò ní gbé ayé ara rẹ lé ọ̀rẹ́ lọ́wọ́. Ìdídá ayé pò ní aráyé lórúkọ Jésù Kristo ò ní fi ọ̀tá ṣọ̀rẹ́ o. Dìnà sí ẹ̀yáwó tí ọ̀rẹ́ rẹ ní kó yá yìí lórúkọ Jésù ò ní fi gbèsè ṣayọ̀. Ọ̀rẹ́ rẹ tó ní kó fẹ́ yàwó kejì yóò dẹ̀ máa rọra lórúkọ Jésù ò ní ṣẹṣẹ̀ gbé o. Ọ̀pọ̀ tá a fi sí ẹja ní nínú ẹja ayé ò ní rí di rẹ o. Ọ̀pọ̀ tá a fi sí eku ní nínú eku lórúkọ Jésù ayé ò ní rí di rẹ sẹ́. O ní pàdé àdéhùn tó ju ẹ̀mí rẹ lọ tọmọtọmọ. O ní rí ìṣòro tó máa mú kó sọ̀rọ̀ òdì sí ẹlẹ́dàá rẹ. Ògún ọmọ rẹ ò ní wo òkun. Olúwa yóò gbà á lọ́wọ́ ẹni tó lágbára lórí rẹ̀ yó. Yóò ní ajílẹ̀kùn àánú fún àwọn ìran rẹ. Ọmọ rẹ ò ní rìnrìn àbámọ̀. Ìgbésẹ̀ ọmọ rẹ ò ní já sásán. Gbẹ́dẹ́gbẹ́ ò ní gbiná nínú ilé yín o. Bọ̀dá tó fẹ́ gba fíìsà yóò yá ó bọ̀ sí wẹ́rẹ́ o. Ayọ̀ tó nílò lórí ọmọ Olúwa yọ̀dá rẹ̀. Kámárì ni Pọ́ọ̀lù wí ó ní ríbi lórí ọmọ rẹ o. Ó ní ṣẹ̀fọ̀ lórí ọmọ. Ó ní wàjọ dúdú lórí ọmọ. Ẹni òkú ọmọ wà ní tẹ fún ọ. Ayé ò ní kárí sọ níwájú ilé rẹ. Lórí ọmọ wà láyọ̀. Lórí ọmọ inú rẹ̀ á dùn. Ẹ pẹ̀lẹ́ ẹ lọ kí o. Kò ní jẹlẹ̀ sí ọ. Àpáta ayérayé yóò fàyè gbọ́ níbi tó tẹ́jú o. Ó ní tafà sọ́mọ rẹ. Ó ní tọwọ́ lẹ́bọ̀rọ̀ ọmọ rẹ o. Màmá ìwọ́gà ò ní dàbẹ̀gbẹ́. Bàbá wọ́n ní ṣẹ́wọ́ sí ọ. Ọmọ rẹ yóò di orísun ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn. Ọmọ rẹ ò ní ṣe sábà bíbí o. Ó ní fọmọ tajà. Ẹ máa jere o. Ẹ dì ńlá o. Ẹkùn lóyìnbó ó ṣí fáwọn ọmọ yín. Ó ní rádàmọ̀. Iṣẹ́ yìí ò ní dàrú mọ́ ẹ lọ́wọ́ o. Ilé ò ní yọ̀ yín o. Gbogbo ẹni tó ń ṣe àìsàn lọ́wọ́ adániwáyé mú yín láradá. Olúwa wù ọ́ sàn. Jésù Olúwa wa. Ìrọ̀lẹ́ yìí lórí Facebook àti TikTok. La máa parí àdúrà lórí ọjọ́ ayọ̀ tá à ń ṣe lọ́sẹ̀ yìí. Tó bá mọ̀ wípé ò tí ì bá wa kópa nínú rẹ̀. Òní yìí rí wípé ò mí sí ẹ̀ rárá. Tó bá ti lórí Facebook àbí TikTok kan lọ́wọ́ bàbá alábìyamọ. Aago mélòó aago mẹ́jọ ìrọ̀lẹ́ yìí ni o. Ó dá mi lójú pé lórúkọ Jésù Kristì wọ àtọmọ rẹ ní ọjọ́ ayọ̀. Ẹ jẹ́ kí gbogbo wa wo èrí yìí wò. Mo ń bọ̀.
6: Ìpẹ̀rù rẹ mọ̀ ni mo ti wá ní àárọ̀. Ìpẹ̀rù rẹ mọ̀. Ìpẹ̀rù rẹ mọ̀. Níjẹ̀bù.
7: Ẹ ti wá síbí.
6: Nígbà tí máa kọ́kọ́ mọ̀ yín, arúgbó lèmi ti ẹ̀ pé wọ́n ti máa ń gbò wọ́n nú rédíò.
7: Bẹ́ẹ̀ni.
6: Ìtọ́lọ̀ wá ṣe fún mi ni pé mo ní ọmọkùnrin. ìdílé ìyẹ̀nbalẹ̀ náà ni olójàbí gbẹ̀yìn, ọmọ mi náà ló kàwé ní gbogbo wọn. Ọwọ́ mi mọ bí wọ́n ti ń pín yàrá kan fún èèyàn méjì, wọ́n sà fún wọn.
7: Bàbá ò ní gbé ogún ìyà.
6: Ọmọ yẹn mi mọ̀ kó wá padà lọ pé ẹ̀yin ẹ̀gbọ́n mi àṣẹ nìkan ni ẹ ń dá eléyìí jẹ láti gbàyè lórí ọ̀tẹ̀ ti yí láti rò káàkiri. Ogun yàbá ìyẹn tó jẹ́ kára ẹ̀ máa tún yàtọ̀ ná bá pè wá parẹ̀ ti yá káwa mu oṣooṣù la máa ń sanwó tó lé lọ́dún mẹ́ta. Bá dẹ̀ mú ọmọ yẹn ń gbà dé ọ̀nà ní títí ó kàn ṣe báyìí. Mo rò fáwọn tí ó mọ̀ ló ń juwọ́ sí. Ìyá kan bá ní ẹmọ ọmọ ẹ lọ, ọmọ yóò tí ì ṣe kinní o. Ná bá máa lọ sọ́nà ìkọjá àtàn lọ́hùn ni pásítọ̀ ẹ̀ bá ti ní ká jókòó sí. A mọ̀ jókòó sù mẹ́jọ ló bá ní ká lọ máa wó wá owó gbọ́múlé láńtà àṣà àyà yáyà ààrẹ ẹnì kankan àrí kókó làbá náà tó lọ.
7: Abiyamọ kan ṣàmì ọmọ rẹ ò ní dàrú kiri. Oṣù mélòó lẹ́nu mẹ́? Mẹ́jọ.
6: Oṣù mẹ́jọ. Wọ́n wá ní kí n mú lọ sí Ọ̀tún Èkìtì.
8: Ọ̀tún Èkìtì.
6: Lọ́dọ̀ Babaláwo ni làbá débẹ̀.
7: Ẹ̀sùn lọ́dọ̀ Babaláwo lọ́tún.
6: Làbá mu débẹ̀ náà máa sanwó. Àdẹ́pósítì 400,000 àwọ̀ àwọ̀ àwọ̀.
7: 400.
6: Bẹ́ẹ̀ làbá
7: wọn. 400,000. Ọ̀nà ọmọ kúlẹ̀. Ìṣẹ̀lẹ̀ tí yóò ṣẹlẹ̀. Tí a fi máa ru ọmọ kiri. Tọ́mọ máa dá mílíọ̀nù mílíọ̀nù lé. Ìṣẹ̀lẹ̀ bí yóò ní ìṣẹ̀lẹ̀ sáwọn ọmọ wa. Ṣé ẹ̀sánwó yẹn wọlé?
6: A ti san wọlé ẹnikà tó máa san 50,000 níparí oṣù.
7: Lẹ́yìn 400. Ẹ máa san 50,000 lóṣooṣù.
6: Aṣá àwọn àti gbọ́múlé láńtà gbogbo mi rẹ̀ nìkan kan mọ́ gbogbo ọmọ lóńkálu bá sá fún mi. Níbi tí mo ti wá dọ̀hún wọ́n tún ní owó makilíìnì owó kíní kan.
8: Owó makilíìnì.
6: Gbogbo eyín ló dẹ̀ ti rì mí. Bí ọmọ yẹn ṣe
7: rí.
6: À ń san 5,000 lẹ́yìn 50. Náà wá ní ọmọ yẹn ní wọn fún lóúnjẹ máa ní sùúrù tó bá di táìmù báyìí àwa máa wá mú ẹ náà wọn bá sá lọ bí mẹrin ló sá lọ wọn dẹ bàbá yẹn ò pè wá ìyàwó ẹ ò pè wá.
7: Gbogbo mi ọmọ kan gbọ́ mi ayé ò ní fìkúnlẹ̀ rẹ dààmú rẹ.
6: Àdúrà tí mo gbà ni pé òru àbálábíàmọ mo tọ́ sí fọ́tò yìí wọ́n sì pè mí ní ẹgbẹ́ ní Àbújá làwọn sójà wá ní àmọ́rí ọmọ.

0: and strengthen compliance with traffic regulations. Oyo State government announces that two surveillance aircraft procured to strengthen security operations across the state will arrive before the end of July after delays caused by manufacturing and assembly process in China. Still in Oyo State, the government launches the Digital Land Survey Plan Registry to enhance transparency, efficiency and accountability in land administration, marking a significant step towards modernizing the state's land management system and improving access to survey, records and related services. And on the foreign scene, President Zelensky of Ukraine's surprise move to replace popular Defense Minister Madovro has caused an outburst of anger from civil society and protest from Member of Parliament. That's it on the headline news. Join us at 6:30 a.m. on Perspectives Unlimited. Also call or WhatsApp Wells Radio Newsroom on 0916-893-2000 for any eyewitness account. Thank you for listening. Good morning. God bless you.
1: FM, your preferred wholesome radio. Efile Emayikuro, Wells Radio, 89.3 FM. Nibe Gongon Lewa.
2: Aku Ojumo. Àwọn kókó inú ìròyìn ló ń dé sí ti gbọ́yìn láti ìkànnì Wells Radio 89.3 FM. Ìkànnì kànga gbọ́mọ̀gbẹ́ tí ó kalẹ̀ sí òpópónà Aláàfin Avenue lórí Yọlé Estate ní ìlú Ìbàdàn. Ó dípò lásán ni ìròyìn yìí. Ìjọba àpapọ̀ ti fi èsì ìdánwò ilé ẹ̀kọ́ sí girama síta, ibi tí akẹ́kọ̀ọ́ mẹ́wàá ti tayọ akẹgbẹ́ wọn gedengbe. Ìjọba àpapọ̀ táwọ̀ tó wà láàrin Industrial Trading Fund àti National Board for Technical Education pẹ̀lú wọn ṣe ṣètò tí yóò tọ́ka iṣẹ́ oníkálukú fún wọn. Ilé aṣòfin àgbà ṣe àtúnṣe fún òfin tó dá àjọ ẹ̀ṣẹ́ ojú pópó sílẹ̀ lójú pọ̀nà bí ìjàmbá ọkọ̀ ṣe máa dínkù ní àwọn ojú pópó wa. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ló ti kéde wípé bàálù méjì tí wọ́n fẹ́ fi gbé ètò ààbò lárugẹ yóò balẹ̀ kí oṣù yìí kí ó tó kólẹ̀. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣe àmúlò ẹ̀rọ ayélujára láti ṣe ìgbélárugẹ kò kárí ọ̀rọ̀ ìwé ilẹ̀ lójúbọ̀nà bí wọn yóò ṣe fọ ẹ̀ka náà mọ́. Ìgbésẹ̀ ààrẹ orílẹ̀-èdè Ukraine láti rọ́pò alákòóso fún ọ̀rọ̀ ààbò ti fa ìkùnsínú àti ìfẹ̀hónúhàn láàrin àwọn aṣòfin àti àwọn ọmọ orílẹ̀-èdè ọ̀hún. Àwọn kókó inú ìròyìn fún ti òró òní kò ní ju báyìí lọ. Ẹ pàdé wa ní àgbéyẹ̀wò ìròyìn àgbọ̀mọ̀gbẹ̀ ní aago mẹ́jọ òwúrọ̀. Mo dúpẹ́ lásán ni oníròyìn. Ẹ ṣe ohun tí ẹ̀ ń gbọ́ wa kí Ọlọ́run kí ó bùkún fún yín.
3: Ǹkan wo ni gbogbo ayé ń dà kìrìkìrì tí wọ́n ń pọn yìí? West Radio 89.3 FM. Kànga àgbẹ̀mágbẹ́.
1: Ẹ̀filẹ̀ ẹ má yí kúrò. Wells Radio 89.3 FM. Nibe gongon le wa.

0: iba fun Eledumare oba toto oba to nbe ti o si ma be titi lai lai aye raye na ni o ma be akira ku ojumo ni ati ikani Wells Radio 89.3 FM ikani konga gbo magbe to kale si opopona Alaafin Avenue Loluyole Estate nilu Ibadan lati nkira ku ojumo pe ojumo to mo wa loni ojumo ire ni ojumo ayo idunun to nta iku baale oro lagbara Olorun ba Moki wa loruko oludasile awon loga loga leka kan kan moju ero fun sa ta wa yi sam omo baba derere ni biya kemi go mo rap bayi ki se bi ki mo rap mo yin mo yin o sa sam omo baba derere o na ni olowo button wa ti o je mo gbo mi te fi mo wo mi ketekete te lo gboju ayowo wa ninu kulu yi ni Wells Radio 893 FM fan page itakunbani dore wa Facebook na ni YouTube gan e mo wo wa lowo lowo bayi be to tin lo Wells Radio 893 Instagram Wells Radio 893 takun hex Wells Radio 893 na ni mo ki wa loruko oludasile ati gbogbo awon ti o je keto yi o se se loga loga ata moju ero fun sata wa yi mo se ba toto oba toto ti o si ma to titi lai lai oba ti ko lakawe oba ti o sentale fi we ijinle ife asiri nu awon asiri asoro koribe e o wi be se be ati ni leyin gbon gbon emi ni tin je emi ni ma se beru oba ti nja fun ni toluwa re o si wa ni idakeroro o ja fa awon omo israeli o si toju alaseju ota awon eyin farao o si se ribo mi parun fun awon omo israeli won si wa ni isinmi okan kabiyesi olodumare ti gbogbo aye atorun bo eru jejeje ti nja gbogbo eniyan laya oba ti on gbogbo n wariri fun ato simile ato gbojule ato feyinti oke nla ti ki jani kule oba ti n se ileri to si muse oji kan oluko pa opa kan wo kan ye oba ti o mo be titi lai lai ijo ti e ti se ileri fun o yo muse ke se eniyan ti o seke emi naa darapo mo awon angeli ati awon agbagba 16 ti won se mimo si tori olorun mimo ni emi naa mo teriba fun on lati nu okan mi wa won ni mimo mimo si o oluwa olorun oba olodumare to fun mi ni oruko mo dupe ola sunny golden voice on radio loruko temi e seun ni gbogbo bi te tin gbo ikanni yi agbeyewo iroyin agbonmagbe naa ni n ba fefe sore lọwọlọwọ fun eyin te n gbọ wa ni igba koko agbeyewo iroyin agbonmagbe naa ni ibi ta ti ma n gbe awon koko inu iwe iroyin ile wa wo ni ọkankan ijoji to si se pe pelu ọjọrin ti n bẹnu kulu pelu wa a mo pe kẹlu etuja ajo seto loni ka tun mo bo se n lọ lorilede naijiria keti wo mo di si n ti n sele ni ibi ta tedo si e seun ni gbogbo bi te ti n gbọ wa ọjọ tí ń bẹnu kulu pẹlú mi wọn ti wà nù kalẹ wọn wà kalẹ wọn wò mí mi náà wò wọn. Ẹkú ojúmọ́ o.
1: Ẹkú ojúmọ́ atọ́kàn.
0: Ẹkú ojúmọ́.
1: Ẹkú ojúmọ́ ẹ̀yàn aráalé ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ọlálẹ́kan sanni ló ń kí yín láàárọ̀ yìí.
0: Ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun bàbá jẹ́jẹ́ pọ̀ nù kulu yìí gan-an ni wọ́n lọ́pọ̀ báyìí a mọ̀ mú àwọn kókó yìí náà ní ọ̀kọ̀ọ̀kan ìjèjì ń kà sí alẹ́ tí mo bá yá wọn mọ̀ ṣàlàyé fún wa tó ṣe pé mo bá yá náà ẹ̀yin aráalé àmọ́ sójú òpó lẹ̀ láti dá sí tò àwa mọ̀ sọ pé bólédè nàìjíríà ó ṣe dáa náà la mọ́ ń ṣe lórí ètò ìyàwó èsì ṣépè ìmọ̀ràn náà ni àmọ́ ń gbà sí mọ́ sí àwọn aráàlú létí. Ẹ jẹ́ àti inú ìwé Nigerian Cable mú lóòrọ̀ òní wọ́n ní ilé ẹjọ́ fi òfin de àjọ ẹ̀ṣọ́ ojú pópó láti má ṣe dúró sí orí títí ìjọba ìpínlẹ̀ tàbí ìbílẹ̀ mọ́ ìbò wọn mọ̀ dúró sí ìsọ̀lálẹ̀ kànsán ni ó mọ̀ sọ fún wa. Inú ìwé ìròyìn Daily Post mo ti rélé Daily Trust wọn ni àwọn bandibandi náà mọ̀ síbẹ̀ o wọn tún jí àwọn ará ibùdó ogunléndégbé ní ìpínlẹ̀ sokoto ọlọ́run yóò là wá. Mo bọ́ sínú ìwé ìròyìn Business Day wọn ní baranda tí kò dín ní mẹ́wàá ó lé ní 200 billion naira ló wà nínú ìlànà ètò ìṣúná ọdún 2026 N210 billion náà ní baranda tán ló wà nínú ètò ìṣúná ọdún 2026 ìwé ìròyìn Business Day ló fi eléyìí síta. Inú ìwé ìròyìn Business Day náà mo wà tó ní ìdá 90% nínú àwọn nǹkan tí wọ́n lè fa àkóbá fún àwọn ọmọ ìlú ló wà ní orílẹ̀-èdè Nàìjíríà. Ìdá 90 nínú àwọn nǹkan tí wọ́n lè fa àkóbá fún àwọn ọmọ ìlú ló wà nínú orílẹ̀-èdè Nàìjíríà. Iléeṣẹ́ KPMG ló sọ eléyìí. Mo bọ́ sínú ìwé ìròyìn The Punch. Wọ́n ní ìdí rèé o tí àwọn ọ̀dọ́ ẹ̀yà Igbo tí wọ́n ṣe darapọ̀ mọ́ iṣẹ́ ológun. Agbẹjọ́rò ẹgbẹ́ IPOB náà ló sọ bẹ́ẹ̀. Tẹ́ẹ̀bà gbàgbé pé ńgbà kan wọ́n ní wọ́n gbé ìwé fún wọ́n gbé ìwé lọ ilẹ̀ Igbo pé ó yẹ̀ yín náà. Ẹ mọ̀ gbogbo ìpínlẹ̀ ẹ̀yà náà ló nípìn tí ó darapọ̀ mọ́ àwọn ológun. Ẹ̀yìn náà àwọn ọ̀dọ́ yẹn wá darapọ̀ àwọn níní Igbo. Ẹ yà wá sí mímọ́. Ẹ mọ̀ gbọ́ ìdí tí wọ́n fi darapọ̀ mọ́. Inú ìwé ìròyìn Punch náà ni mo wà, wọ́n ní ilé aṣojú-ṣòfin ilẹ̀ Amẹ́ríkà ló mà pàṣẹ wípé kí orílẹ̀-èdè wọn kó dá owó ìrànwọ́ dúró lórí orílẹ̀-èdè Nàìjíríà nítorí wọ́n ń ṣe ikú pa àwọn Kìrìsìtẹ́nì ní Nàìjíríà. Mo bọ́ sínú ìwé ìròyìn Vangard, wọ́n ní ilé-ẹjọ́ yóò gbé ìdájọ́ kalẹ̀ lónìí lórí ẹni tó ń tukọ̀ ẹgbẹ́ òṣèlú PDP sí Wàbí. Ẹ mọ̀ gbọ́. Inú ìwé ìròyìn Vangard, mo ti rélé ìtàn ní ilé-ẹjọ́ kò tẹ́milọ́rùn. Ó ń wọ igi lé àwọn abala kan nínú òfin ètò ìdìbò ọdún 2027. Inú ìwé ìròyìn Guardian, ààrẹ Tinubu ṣe àgbékalẹ̀ $3 billion tí wọ́n fẹ́ ná lórí ìgbáyégbádùn àwọn ọmọ ìlú. $3 billion tí wọ́n fẹ́ ná lórí ìgbáyégbádùn àwọn ọmọ ìlú ṣẹ́dípáyé ti dá báyìí dé fáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Inú ìwé ìròyìn Daily Post, mo ti rélé ìtàn ní orílẹ̀-èdè Nàìjíríà kò ní nǹkan kan ṣe pọ̀ pẹ̀lú ìṣẹ́. Igbákejì ààrẹ Kasim Shettima ló sọ bẹ́ẹ̀ pé orílẹ̀-èdè Nàìjíríà bá ṣe wáyé a ní nǹkan kan ṣe pẹ̀lú ìṣẹ́. Ẹ bọ́ sínú ìwé ìròyìn Daily Post, wọn ni àwọn ilé epo tí wọ́n ń ta epo Dangote ti fi owó kún ọjà wọn o. Kí ló dé tán fowó kún owó epo? Tọ́ Wells Radio 893 FM náà lẹ̀ ń gbọ́. Ẹ̀yin tẹ́ ń wò pé à ń ka kókó inú ìròyìn Wells Radio 893 FM lẹ̀ ń gbọ́ ìkànnì kànga gbọ́mọ̀gbẹ̀ tó kalẹ̀ sí òpópónà Aláàfin Avenue lórí Yọlé Estate nílùú Ìbàdàn. Àgbéyẹ̀wò ìròyìn agbọ́mọ̀gbẹ̀ níṣẹ́ ń lọ lọ́wọ́lọ́wọ́. Mr. Ọlálékan Sanni, ẹja wo níṣẹ́ lọ. Ẹja bọ́ sórí epo tóró kan gbogbo wa gbọ̀ngbọ̀ngbọ̀n. Inú ìwé ìròyìn Daily Post, mo ti rélé ìtàn ní àwọn ilé epo tí wọ́n ń ta epo Dangote wọ́n ti fowó kún ọjà wọn. Kí ló dé tán fowó kún àwọn náà kí wọ́n mọ ṣe sùúrù?
1: Ẹ ṣeun àtọkùn a ṣe ń bẹ̀rẹ̀ tuntun ní Ọlọ́run dára pọ̀ mọ́ wa.
0: Àmì
1: ṣe mọ̀ Ọlọ́run àjà tẹ́ni ti àwọn tí ó fẹ́ràn wa ni.
0: Àmì
1: Ọlọ́run àjà ṣe ìjọba yẹn. Rògbòdìyàn kan bẹ́lẹ̀ ní àárín orílẹ̀-èdè Amẹ́ríkà àti Iran. Nínú ìwòye tèmi, kò yẹ kí rògbòdìyàn yẹn kàn wá torí Ọlọ́run ti fún wa ní nǹkan tí òfin ní kàn wá. Ọ̀rọ̀ epo là ń sọ yìí. Ibi tí bíi ìdá kan nínú mẹ́rin epo tí wọ́n lọ lẹ́gbàáyé lójoojúmọ́ ti ń wá. Àdùgbò yẹn ni ìjà yẹn ti bẹ́lẹ̀. Ojú ọ̀nà táwọn ọkọ̀ ojú omi máa ń wá gbà kọjá, àwọn kan dì pé ara àjàlè yín wà. Tó bá ṣe pé ń bá wa jà àwa náà dílé ẹni tó bí da kó tẹ́rìsì.
0: Ìkànnà ga ara àjà ni.
1: Àwọn ọkọ̀ ojú omi kan tó dẹ̀ ń gbé epo ti tẹ́rìsì tó bí iná kẹ̀dé sọ lára àwọn olóyìí jì bẹ́ẹ̀ni. Nígbà tó bá di bẹ́yẹn àwọn èèyàn wá gba ọ̀nà ẹ̀ mọ́. Epo tó dẹ̀ ń jáde sí ọjà àgbáyé ojúmọ́ ti wá dínkù. Tọ́ owó nǹkan bá dẹ̀ ti sí nǹkan tí àwọn èèyàn fẹ́ rà tó bá ti pọ̀ ju nǹkan tó wà ńlẹ̀ lọ dandan ni kó wo kinní yẹn wọn. Ọ̀tẹ̀yẹ̀kọ̀wé epo lọ sókè nìyẹn. Ṣùgbọ́n mo yẹ sọ Ọlọ́run ti pọ́n wa lé, ó fún àwa ní epo, a sì ní Strait of Hormuz. Gulf of Guinea làwa wà Nàìjíríà bí kò sí nǹkan tó kàn wá pẹ̀lú gbogbo epo wọn epo wọn. Àní
0: kankan ṣe pẹ̀lú Hormuz àbí Hormuz.
1: Ṣùgbọ́n àwa fúnra wa làwa ran ara wa lọ́wọ́. Ká ní wípé a ran ara wa lọ́wọ́ pẹ̀lú wípé à ń fa epo wa, à ń ná ní àwọn ọmọ ìlú, à ń fọ epo yẹn lábẹ́lé, àbí kódà lọ ń fọ lókè ta gan pé epo rèé o, epo rọ̀bì, ẹ bá wa sọ di petrol, diesel, kerosene, kádàpadà sórí èdè wa fún àǹfààní àwọn ọmọ ìlú wa ni kò ní wọ́n bí ilé wa. Ṣùgbọ́n ìjọba ti sọ di pé no family for business. Àwọn ọmọ pàwọ́ la ní o.
0: Kówó pé.
1: Kówó pé ni. Ní Saudi, ìdá díẹ̀ nínú owó tí wọ́n ń tà fáwọn tó kù náà ń tà fáwọn ọmọ ìlú wọn. ni ran bi pure water ni
0: iyen tun mo si pe o ko won lodo won
1: ko mo rara ni rack ba kan na ni won je ko wi anfani wa fa awon omo
0: ilu fa omo ilu
1: kan le jere be ah kini to ba nle won yi o ile kuku ile won kuku ni kan won je anfani ni Angola Libya ida kan nu merin ye ti won te gbona je na ta lodo ti won lo a je de le boju awon ile meji ti mo daruko yi fun yin sugbon ni odo ijoba ti wa abori wa ku ni ko wo pe na fi se ibi ti wa la yen ti wa ni e ibi ti wa la yen gangan ti wa an kan so pe kala ni refinery ni iyen o mata o ta ba ni refinery 200 ni Nigeria ti government ba ti ijoba ba n ta epo refinery ategun kan lo ma fo epo robi lo ma fo refinery kan lo ni epo robi ijoba lo ni epo robi ti ijoba ton ba n ta fa awon refinery to fe ta epo fa awon Nigeria ni ye ti won ta epo fa awon refinery to fe ta epo fa fe fo epo fa awon ara Singapore abi Germany iye ton ra ni Germany la ma ra Nigeria o
0: tori won dinwo re
1: ko fa awon tori won din owo eku ibi ti oro yen ti wa niyan so ra polopo Nigeria ma ni we kala awon refinery so an sise ni refinery sise Nigeria gbogbo le adu lawo refinery to tebi ju Nigeria lo wa Dangote en to ni o ni tumo ijoba lo ni o aladani lo ni o ta lo fe lo ni koko kale ijoba juko ti Dangote ni boya jajo se pade iye to fe ma ta fa awon omo ilu o iye ta fe gbe fun ere olodun de se kini yi o ti irorun lo bade ta ma fun yin ni agba epo kan bare o kan o kire to ma yo 75 liters si petrol nu iyi to ku diesel kerosene naphtha fuel jẹ te won nkan nkan mẹyẹ bitumen gbogbo yẹn dẹrẹ bayi ababa ni ṣugbọn o kere tan o ẹ ma ri 75 liters nkan to ṣe é ṣi ni Dangote iye ta gbe fun ẹ rèé a retí iye báyìí látọ̀dọ̀ tiẹ èló lowó tó fẹ́ fi fọ gbà jẹ ká ta fún àwọn ọmọ lowó tó kéré ṣùgbọ́n ìjọba òrìrò bẹ́yẹn ìṣòro tiwa nìyẹn ìjọba gẹ́gẹ́ bí ìṣòro tiwọn ìyẹn nìyẹn ní ẹ̀bẹ̀ kan ṣẹ́dẹ̀mọ̀ ìjọba náà ti ṣe wá débì kan náà tó jẹ́ wípé wọ́n gbogbo èèyàn ló mọ iye àtúnkọ́ sí Dangote ṣùgbọ́n ibi tó bá tọ́ fún ẹlẹ́bi náà fún ẹlẹ́bi àti tó bá tọ́ sáláre náà fún aláre ìjọba fàsẹ́yìn lórí àjọsọ kan tí wọ́n ní pẹ̀lú Dangote wọ́n ní wípé àwọn máa ta epo fún Dangote ní owó náírà ìyẹn epo tó fẹ́ lò lábẹ́lé tó fẹ́ ta lábẹ́lé pé àwọn máa ta fún lówó náírà pé tó bá máa ta kó náà ta padà ní náírà ìyẹn kan tíjọba ṣe ká sọ pé ìdá ọgọ́rùn-ún ni wọ́n ń gbé fún bí bàtọ́kọ́ bẹ̀rẹ̀ gbọdọ̀ ìdá ọgọ́rùn-ún yẹn náírà ló fi ń san wọ́n ti wá ba débi pé ìdá ogójì báyìí dọ́là níjọba gbà lọ́wọ́ Dangote bọ́dọ̀ ṣe ń gbà dọ́là lọ́wọ́ ẹ̀yẹn ìjọba wọn láwọn kánsù wọn láwọn fagilé ọ̀rọ̀ àdéhùn yẹn ọ̀rọ̀ àjọsọ yẹn ṣùgbọ́n wọ́n ti ń gba dọ́là lórí tó pọ̀ jù ní epo tó ń gbé fún nígbà tó náà máa yí padà wá yẹyà ẹ bá fẹ́ wá ra epo ní ọ̀tọ̀dọ̀ tòun o dọ́là ní kókó wá 100% ẹ̀ ló fi ṣe mi ò lè bu lórí yẹn tó ìjọba ló yí àdéhùn padà lórí yẹn ibi tó náà rẹ̀ ti wá ṣe dé ó ní kódà àwọn tó ti já invoice fún pé ìjọba ilẹ̀ máa wá gbé epo yín o wọn da padà wọn fagilé street
0: lójú ẹsẹ̀ dọ́là ni ẹ kó wá
1: dọ́là ni kẹwàá san báyìí ẹgbẹ́ náírà yín ẹgbẹ́ náírà yín ẹkú dọ́là wá wọn ṣe yẹn ẹnu yẹn la wà tẹ pé nígbà tá a máa fi ṣe pàṣípàrọ̀ yẹn 100 naira ti fẹ́ gun owó tí epo ń bá jáde lórí dọ́là conversion nìyẹn ẹnu yẹn la wà tó tún fi di pé gbàù trump tún bẹ̀rẹ̀ ní iran ọmọ tún ti padà gbà yẹn wọn ṣí sílẹ̀ à ń bọ̀ lọ sí Dangote náà lẹ́bi tiẹ̀ o ṣùgbọ́n eléyìí ìjọba àpapọ̀ ló tiẹ̀ ní tó pọ̀ jù lọ́wọ́lọ́wọ́ yìí ẹnu yẹn la wà tó tún di pọ́n tún ti hormuz strait of hormuz tí ọkọ̀ lè gbé epo jáde àìjẹ́ kí ìyẹn ṣẹlẹ̀ báyìí àwọn orílẹ̀ tó ń ra epo láwọn orílẹ̀ èdè tí wọ́n ti ti ọ̀nà tí wọ́n pa yẹn wọ́n bẹ̀rẹ̀ sí sáré káàkiri pé ibi láti lè rí epo láti lè mọ ajé pé kí nìyẹn tún wá wọn ṣe gbogbo ọ̀sẹ̀ tó lọ 70 là ń sọ 86 nílànà 86-85 ó ti fi bí $15 fò torí pé ìbálá tó ti bẹ̀rẹ̀ ní ibẹ̀ yẹn nígbà táwọn tó dẹ̀ sún mọ́ trump wù wọ́n ní kí nìyẹn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o bí ọwọ́ tó owó ogun tó tún fẹ́ jà báyìí mo jù sára ọkọ yẹn lọ ó ṣeé ṣe tẹ́bà ṣọ́ra ká padà sórí 120. Ṣùgbọ́n kẹ́tẹ́ mi wá ń sọ ni wípé mo yọgbọ́n bì kan wípé àtàwọn tó ń gbé wọlé o dangote tiẹ̀ nílẹ̀ tó mọ́lé láti àná báyìí dangote ò tiẹ̀ ta epo fẹ́nikẹ́ni látànà ó kó pamọ́ sílé ni kò ta ó tiẹ̀ ti ń wọ́n so wọ́n ṣe mathematics ṣe lọ́wọ́ ni pé èlò ni ká máa ta kankan bẹ́yẹn ibi tí ebi dangote ti wá wá rèé nígbà tí ìjà yẹn bẹ̀rẹ̀ tó pé wọ́n lágbàáyé fra ó gbé lọ sókè kò rántí nígbà yẹn pé epo tó ń lò bóun tìrọ láti bí oṣù mẹ́ta síwájú ẹ̀bàdàn nígbà tí ìjà wa parí tí wọ́n dáwọ́jà dúró ní Strait of Hormuz dangote ó epo ti wálẹ̀ gbé wálẹ̀ ní kò lè rí bẹ́ẹ̀ ǹjẹ́ kí ló dé ó lè pò tó ń tìrọ sílẹ̀ nígbà tí epo wọn lòun ń tà lọ́wọ́lọ́wọ́
0: báyìí àwọn olówó tó ń ṣòwò
1: ẹni sùúrù nígbà tí epo wa ń lọ fún 70 tó ti rà sílẹ̀ yẹn ìjẹ́ yẹ kó wá dúró pé òun fẹ́ máa ta ní tán ta lọ́wọ́lọ́wọ́
0: báyìí ó
1: yẹ kówó yẹn sì máa lọlẹ̀ báyìí ni tó bá ti wá di pé tó ti wà ń lẹ̀ tán o á ṣẹ̀ṣẹ̀ tó wá gbówó epo
0: báyìí. Gbo èèyàn mélòó ló wá lẹ́mìí ọlọ́run bá ohun ìjà tún ti bẹ́lẹ̀.
1: Kì í ṣọ̀rọ̀ pé lẹ́mìí ọlọ́run ìlànà wà tó fi ń ṣe nǹkan àwọn kankan wà àwọn ọmọ Nàìjíríà ìṣòro tó wà bẹ̀rẹ̀ ni pé wọn ò mú pa òfin tó so ìlú wọn gan. Àwọn kankan wà tó gbé tẹ bá torí ìbọ́lé ní báyìí ọlọ́run mọ̀ wípé ẹ̀yin lẹ́nà wọ yín lóòótọ́ ṣùgbọ́n ẹ lè sọ bóyá báyìí lẹ fẹ́ ta nǹkan tí ẹ fẹ́ gbé kalẹ̀ torí wọ́n pe àwọn kíní ẹ ní essential services and essential commodities. Tẹ bá dá power plant sílẹ̀ lé ní Nàìjíríà rẹ̀ ẹ ní sọ pé ẹ lè láì láì sọ pé ìbáyìí lè máa ta power plant yẹn fáwọn disco iná fún àwọn disco kò ṣeé ṣe ìjọba ló máa sọ pé iye tán ta lè torí pé wọn fẹ́ kẹ́ jèrè àjẹpajúdé kó máa lọ ìlú òlé ọ̀rọ̀ iná kò ṣeé yàgò fún lé ní ọ̀rọ̀ ẹ̀lú kò ṣeé yàgò fún lé ní gbogbo àwọn iléeṣẹ́ tó ń ṣe ọ̀rọ̀ àwọn takùnbá àwọn iléeṣẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yẹn àwọn kọ́ ló ń sọ iye tí wọ́n máa gbélé lórí ìjọba ló máa yàn fún ncc ló máa sọ pé iye báyìí ló máa ṣe nerc ló máa sọ pé iye báyìí ló máa ta iná yẹn pàkì ló wà títí nmdpra ló yẹ kó sọ fún àwọn ilé gbogbo yẹn tí wọ́n ń ta epo rèé.
0: Sáwọn yẹn sì wà ní nmdpra wọ́n wà lórílẹ̀‐èdè Nàìjíríà.
1: Wọ́n ti ilé epo láàárọ̀ ilé epo yẹn tún ṣí padà lọ́sàn-án. Kí lẹ fi ti ilé epo yí wá ní pé wọn àwọn kún fún àwọn ọmọlú ilé epo tó ń ti láàárọ̀ yẹn pẹ̀lú ògùn ọlọ́run ọ̀sán tó ti ń ṣiṣẹ́ lọ. Àwọn mánéjà kan jáde ní pẹ̀lú tó ní ilé epo. Wọ́n lọ sí NMDPRA office táwọn padà níbẹ̀ àwọn ti ṣe lójú ẹsẹ̀ NMDPRA ní padà àmọ́.
0: Wọ́n ti darí ẹ̀ṣẹ̀
1: wọn. Máa lọ
0: má dẹ̀ṣẹ̀
1: wọn. Ó ti yé mi àti yín ibi tí wàhálà ti wà nìyẹn. Ká ní ìjọba ń sọ pé iye báyìí lè máa ta ó yá ẹ̀yin tẹ̀ ń ṣe iná iye báyìí lè fi pèsè náà tẹ̀ ń ta ẹ̀ èrè tẹ̀ máa jẹ́ èrè ó yá ẹ̀ta ní iye báyìí. Ẹ̀yin tẹ̀ ń ṣe ọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ kan gbogbo àwọn iléeṣẹ́ ìbánisọ̀rọ̀ yẹn tó bẹ̀rẹ̀ sí parọ́ bí kìjọba jù pé dísù ti wọ́n iná ti wọ́n gbogbo ẹ̀ṣọ́ pé kọ́ bá àwọn sun sókè díẹ̀ sí gbẹ̀rẹ̀ sì gbé sókè fún wọn nerc ló ń ṣe ti iná ncc ló ń ṣe ti telecommunications nmdpra ló yẹ kó ti máa ṣe tepo ṣùgbọ́n dábàá iléeṣẹ́ yẹn wọ́n ti fọ́n nǹkan lù wọ́n lára àdúrò wọn ibi tó oníkálukú kan ti strọ́bà wá lára nìyẹn torí nínú ìwòye tèmi àìníjọba ló fà á tó fi ti strọ́bà wá lára ti ncc nínú ìwòye tèmi ọ̀gá àgbà ncc àtàwọn iléeṣẹ́ ìbánisọ̀rọ̀ yìí gbogbo ọba tọ́jọ́ kan fún sẹ́wọ̀n ni.
0: Kí ló lè
1: tó yìí kò sí nǹkan tó lè ń bẹ̀ wọ́n fi ọ̀bẹ rẹ àwọn ọmọ Nàìjíríà jẹ kódà wọ́n lo àdá àáké wọ́n fi ń rẹ àwọn ọmọ Nàìjíríà jẹ kò tó jẹ́ kí mi gbà wípé ìjọba tó wà ń ta lọ́wọ́lọ́wọ́ báyìí kò gbọ́tà àwọn kò ríta ọmọ Nàìjíríà lò wọ́n ṣàlàyé fún yín nígbà tí ti ncc dénú àyẹn káwọn telecoms ní pé kán jẹ́ kí àwọn fowó kún wọ́n ní pé 50% ní kọ́ fi kún nínú ìwòye tèmi 50% increase lẹ́yìn kan ṣoṣo ti pọ̀ jù ṣùgbọ́n tẹ bá mọ̀ kátà àwọn náà ń lò kátà lò náà ti lọ sókè rẹ̀kẹ̀rẹ̀kẹ̀ ìjọba gbé wa ń gogó wọ́n ní 50% ní ncc fún wọn òfin dẹ̀ sọ wípé kí gbogbo àwọn iléeṣẹ́ yẹn kan máa sọ iye tí wọ́n ń já fún igbá àti àwo tí wọ́n ń pèsè fún àwọn ọmọ ìlú kí wọ́n máa ṣàlàyé fún ncc.
0: òfin ní ilé orílẹ̀-èdè ta wà iná ló sọ bẹ́ẹ̀.
1: constitution wa kọ́ ni problem àwa gangan ni problem.
0: torí ọ̀pọ̀ ẹgbẹ́ mi máa ń rò wípé kò sí ìlànà kò sófin kankan fún gbogbo ohun tí ń ṣe wá. kò sí nǹkan
1: tí ò sí ìlànà fún àwọn èèyàn tó fẹ́ jẹ́ kí òfin yẹn kí ìlànà yẹn dúró re àwọn gangan ni wọ́n dúró re. institution kò ló máa kọ́ ara ẹ̀ yẹn ló máa constitution good people build good institutions bad people won ma circumvent institution sha ni won ma won le ma san ju won naira lo
0: eh se po yun ju ko
1: o to no pe yan bulk bulk olopo se mo sms ti an banking fi yan se le jojumo ni a joko pelu se ara won le to agbe ni wa iye ta ma san ri iye ta na ma di mu ri a ti ba ra won so ko ju be lo iyen ni ko lo fura ti 4 naira lo se 6 naira to je 50% girege fun ti phone call lati 11 kobo per second ta san tele e to kere ju no le 23 kobo ni to ba je 100% 22 kobo lo ma je àwọn oní 30 kọ̀bọ̀ ló pọ̀ jù ní wọn ìjọba ọ̀dẹ sọ̀rọ̀ owó íńtánẹ́ẹ̀tì fíà 300% láwọn gbélé lórí ìjọba ọ̀dẹ sọ̀rọ̀ àjọṣe wọn ni kan tèmi ń sọ ni pé kálá níjọba tó rí tiwa rò ni àwọn ará bí òní máa ṣe wábá ṣùgbọ́n ṣe ń ṣe wáyé àìrí ìjọba tó rí tiwa rò ọ̀rọ̀ epo ti fi hàn pé wọ́n rí tiwa rò kánà rí tiwa rò lórí kíní yìí òní máa ṣẹlẹ̀ ní Amẹ́ríkà báyìí inflation drop yẹn wọ́n tó fà tó fi drop ní àkókò tó gbogbo fi wálẹ̀ yẹn àwọn tí wọ́n ń ta ìgbóná wípo wálẹ̀ rẹ́kẹ̀rẹ́kẹ́ ṣùgbọ́n nàìjíríà
0: irú òfin tó mọ́ wá lálá tó bá rókè ní nàìjíríà kì í wálẹ̀ o
1: ìjọba ni ò fẹ́ kó wálẹ̀ tí ìjọba fẹ́ kó bá sílẹ̀ pẹ̀pẹ̀ ọlọ́pàá wá sílẹ̀ pẹ̀pẹ̀
0: òwe tá a sì gbọ́ ni pé lálá tó rókè ilẹ̀ ló pọ̀ ilẹ̀ ló yẹ kó wá
1: àwọn afúnra wa lasó rọ̀ sókè ni agbẹ́mi ẹ̀rọ sókè
0: olágbára ẹ jẹ́ bọ́ sínú ìwé ìròyìn punch tó ní wípé inú ìwé ìròyìn business day ẹ̀rọ ọ̀mùtọ̀rọ̀ gáfárà ó ní ìdá 90 nínú àwọn nǹkan tí wọ́n lè fa àkóbá fún àwọn ọmọ ìlú ló wà ní orílẹ̀-èdè nàìjíríà iléeṣẹ́ kpmg ló sọ eléyìí kí ni àwọn nǹkan náà 90 wọn pọ̀
1: ẹ ṣe 90% ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ ṣe wọ́n sọ wípé kí ló ń jẹ́ kpmg náà alákọ̀ọ́kọ́ wọ́n bá yàn ṣe tax ọ̀rọ̀ wọn gan tax ni project management iṣẹ́ tí wọ́n ṣe pọ̀ gan wọ́n audit wọ́n ń ṣe gbogbo ẹ̀ tó bá di ọ̀rọ̀ pé ìlànà tá à ń gbà ṣe nǹkan káàkiri àgbà láyé kọjá tó lè fọwọ́ rọ́ kpmg sẹ́yìn wọ́n wà lára àwọn ilé iṣẹ́ tó pariwo pé tax ti tax reform ti táyé wo ìrírí pé sọ kú sọ ìkọ́ dán ló kọ síbẹ̀ pé ìkọ́ tó kọ síbẹ̀ pé làákàyè ò lè tú ilé iṣẹ́ ìdẹ́rẹ́ báyìí káàkiri àgbà láyé àwọn nọmba wọn àwọn nọmba wọn tó bá dọ̀rọ̀ tax lágbàáyé wọ́n dẹ̀ sọ pé ìkọ́kú kan dandan gbà òṣì gbà ìranù sanwó ni wọ́n kọ sínú kínní yẹn táwọn ìdílé yẹn báyìí òní minister of finance wọlé òní báyìí lábẹ́ ìṣèjọba abala ahmed tinubu tán ló kọ́kọ́ kọ́kọ́ iléeṣẹ́ yẹn ló bá ṣe àgbékalẹ̀ wọ́n mú àwọn orílẹ̀-èdè tó wọ́n tiẹ̀ gbé wá sẹ́gbẹ̀ẹ́ amẹ́ríkà wọn gbé wá sẹ́gbẹ̀ẹ́ britain wọn gbé wá sẹ́gbẹ̀ẹ́ france wọn gbé wá sẹ́gbẹ̀ẹ́ indonesia malaysia àwọn orílẹ̀-èdè tó yẹ pé nígbà tí a bẹ̀rẹ̀ 1960 a tayọ ju wọn lọ àwọn orílẹ̀-èdè tí wọ́n gbé wá sẹ́gbẹ̀ẹ́ nìyẹn wọ́n wá ní pé àwọn kọ́kọ́ kan wà tó yẹ pé tẹ bá ṣe òdiwọ̀n ẹ̀ pé àwọn kan tó máa jẹ́ kí ìlú rọrùn rẹ̀ á jẹ́ kí ayé àmọ́ ìlú dá wọ́n ní 90% nàìjíríà fi fail in 100.
0: àgbà máàkì nù ú ngbè èèyàn bá wá.
1: ǹjẹ́ kí làwọn kìíní ọ̀hún wọ́n máa gbé wá sẹ́gbẹ̀ẹ́ singapore malaysia indonesia thailand àwọn countries tó jẹ́ pé 1960 wọ́n wo nàìjíríà bí ọlọ́run ni. wọ́n ní ààyè iná pẹ̀kẹ́ rí iná ìjẹ́ yìí mọ̀ wípé iná tàn lé yín o àwọn ilé tó bá àǹfààní pé náà ti èlé tàn lé wọn rárá nàìjíríà wọn ju 61% lọ ṣèkì ń travel ni àwọn ilé tí a bá rí bẹ̀rẹ̀ títí tí wọn ti ẹ̀fà wáyà níbẹ̀ rárá sí wọn ṣe ọmọ nàìjíríà wọn ní pé ìgbà táwọn ṣe ohun ká ti wọn pé kò ju 61% ilé tó wà nàìjíríà náà ti ẹ̀fà náà dí yàtọ̀ sí pé bóyá náà fẹ́ tàn bí náà tàn wọn ní nǹkan burúkú gbáà ni.
0: gbọ́n wọn tẹ̀tàn bọ̀ nítàn ó yẹn fà á dọ́dọ̀ wọn.
1: àníṣe bí wọn ṣe fà á débẹ̀ yẹn kí náà tàn kó má ṣe ju fọ́sẹ̀ mẹ́sàn-án iná ò lè tàn lé tiwọn torí wọn ṣe ẹ̀fà náà débẹ̀. àwọn kan lè tó gbé rọ ni àwọn tí wọn ju ààrẹ ìgboro ìbàdàn lọ tí wọn ju ààrẹ ìgboro èkó lọ tẹ bá lọ sí àwọn ibìkan nípínlẹ̀ ọ̀yọ́ yìí ẹ wò pé ṣẹṣọ nípínlẹ̀ ọ̀yọ́ náà ṣá ìpínlẹ̀ ọ̀yọ́ tàwà yìí mọ̀ àti rìn jìnà àwọn gbàgbọ́ tọ̀rọ̀ lọ́rùn tọ́rọ̀ àti rẹ̀ àbíkọ́ tẹ́ bí ọ̀hún ó lágbára ń bí lóòótọ́.
0: ó sì jẹ́ pẹ́pẹ́ ní ọ̀yọ́ gan-an ni.
1: bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni kódà nípínlẹ̀ èkó tẹ bá wọ
0: àbíkọ́. èkó bóyá èkó ló mọ̀ lájú jù.
1: mi lẹ́kọ̀ lájú.
0: pèsè
1: àtúnpé tàbí wọ àwọn òbí k ẹyà kúrò
0: bẹẹ àwọn bẹẹ
1: ń jìyàn yìí ẹṣẹ wọn ṣe Lagos state ni ìyẹn nìyẹn access to loan pé owó yà láti fi bẹ̀rẹ̀ iṣẹ́ wọ́n ní pé wọ́n ti ẹ̀ fi ìyẹn ṣe pé awo ti nàìjíríà o wọ́n ní deficit nìyẹn wà kẹ́kùn sọ yẹ yìí wọ́n ní pé ní standard àwọn olùdókù yẹn pé tó bá fẹ́ yá 100 naira báyìí. Bẹ́ àwọn báńkì ṣetán láti yá ní 140 naira.
0: Ah, kí ló dé?
1: Ó wà nílẹ̀ ni. Interest rate tó ga so àti yáwó ò le àti san padà ò ní nira. Ṣùgbọ́n ní Nàìjíríà pẹ̀lú interest rate àti access to loan wọ́n ní pé deficit ni ìyẹn nígbà tó wá lọ sí báńkì o kò sí assurance wà rí ìbọ̀ owó yá.
0: Owó yá.
1: Bẹ́ẹ̀ni. Wọ́n ní health care ńkọ́ ìwòsàn. Wọ́n ní ìyẹn náà òfo.
0: Odò la tún gbà.
1: Labour productivity. Òfo.
0: Odò la tún gbà.
1: Education òfo. Housing òfo. Gbogbo ẹ̀ pátápátá. Wọ́n mú ìdẹ̀ṣẹ́ sọ́mọ́.
0: Tó ẹ̀kọ́ ń tàbùkù wa báyìí. Education òdo bó.
1: Education Nàìjíríà. Sankawe Nàìjíríà ni. No, that's the first Sankawe Nàìjíríà ni.
0: A mọ̀ kàwé.
1: A mọ̀ fún àwọn certificate Sankawe Nàìjíríà ni.
0: Ṣé certificate yìí máa ń fún wa ni?
1: Ẹ gbọ́dọ̀ graduate mi ẹ̀rọ abáyìn. Orí ìyá fò láwé. Health care wọ́n ní bẹ́ẹ̀ yẹn ká má ti ẹ̀ sọ̀rọ̀ já ṣe fẹ́ bú wọn lórí ìyẹn ni ìjọ lẹ́rí gómìnà nàìjíríà tó lọ sọ sútù nàìjíríà rí àbá rẹ̀ wà ní ààrẹ tàbí láwọn lọ france báyìí àwọn ìdàkọ̀ bruxelles ni ààrẹ safe journey ó yẹ àwọn nàìjíríà jùlọ yẹn lọ ṣé ààrẹ tó lọ lẹ́fẹ̀ẹ́ sọ ni àbí ti jẹta àbí ti jẹrin àbí ti jarun ṣe rọ́ṣọjọ́ lọ sútù nàìjíríà rí ṣe rí saudi àti germany lẹ́tìmúdà ìwòsàn.
0: ṣé wọn ò ní gbẹ́kẹ̀lé ní inú
1: wọn kàn rán wa ni wọn rán wa ni wọn kàn rán wa ni wọn nẹni wa ẹnìkan tó bó ṣe nǹkan tó gbé ó fẹ́ ṣe bí ẹni gbìyànjú díẹ̀ lórí ọ̀rọ̀ ètò ààbò pé kàn tẹ̀ máa gba ìwòsàn nàìjíríà lẹ́gbẹ̀ẹ́ nǹkan tán ṣe o yaradua àti buhari ni. nígbà tí yaradua wà nbẹ ìgbà iná bẹ̀rẹ̀ sí ní fund hospital villa láti lè gbọ́ ìtọ́jú nǹkan tó ń ṣe bàtọ́ gbé padà yẹn wọ́n gbé padà lórí pé hospital villa yẹn ti dúró lẹ́gbẹ̀ẹ́ ti àwọn hospital tó kú lẹ́gbẹ̀ẹ́ ayé náà yẹ kó máa ṣe ìtọ́jú ẹ̀ nàìjíríà ṣùgbọ́n bẹ̀rẹ̀ náà ni àṣàrálù ká mọ́ ẹ tó tún gbìyànjú nǹkan báyìí náà ni buhari buhari náà try gan sọ hospital villa ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ àwọn tó kù yẹn wọ́n sọjọ́ ni o jonathan ni àti tó máa bẹ́ẹ̀ sí yìí o eléyìí tó tẹ̀ wá bẹ́ẹ̀ yìí ṣe tó tẹ̀ lóhùn báwa lónà nàìjíríà mọ́ tó lóhùn pé sólà lóhùn fẹ́ máa lọ tó ń fi hàn ní wa so irọ́ olúwa náà ọ̀rọ̀ tí kí pmg sọ kó tèmi ń sọ ni pé tí nǹkan tó ń jẹ́ káyé èèyàn dá tó bá jẹ́ 100 ṣe ń gbọ́ mi o wọ́n ní 10 náà ìbẹ̀rẹ̀ olúwa fáwọn ọmọ nàìjíríà pé 90 ò sí fáwọn ọmọ nàìjíríà.
0: a mọ̀ pọ̀ tẹ̀ la wá ń rún mọ́wọ́.
1: àní sẹ́ nínú 100 fẹ́ bí tẹ bá wọlé ó wà mẹ́. irú ìṣẹ́rí ìtọ́jú fún wa ní 10 nìyẹn gan kì í ṣe pé ibì kan tó gbé nàìjíríà ti ṣe dáadáa bẹ́ẹ̀ ṣùgbọ́n kò wò ó wípé ṣáàjà kan fún wọn. ẹni bò dó gba máàkì. ó fi hàn bẹ́yẹn wípé àwọn kankan wà nípò tí wọ́n jókòó lórí owó ni kò sí ìjọba nàìjíríà. ìtumọ̀ ẹ̀ nìyẹn nǹkan tó ń sọ nìyẹn pé tí ìjọba bá wà ní tó gbọ́ bùkọ́tà àwọn ọmọ ọ̀rú pé kò ní rí bí ilé.
0: ẹja tẹ̀ wájú ẹja bọ́ sínú ìwé ìròyìn business day náà ni wọ́n ní báráńdà tó dín ní bílíọ̀nù 10,000,000,000 naira náà ló wà nínú ìlànà ètò ìṣúná ọdún 2026 210 billion naira. Ó pọ̀ o.
1: ṣe mo sọ lẹ́ẹ̀kan pé káwọn kan jókòó lórí owó náà mọ̀ ṣe nàìjíríà bí kò sí ìjọba nàìjíríà business day ló sọ ti kpmg àwọn náà ló sọ ti eléyìí èyí tí àwọn rí mọ nìyẹn baranda ní bọ́jẹ̀tì nàìjíríà ọlọ́run nìkan lè ṣetán ṣe pé táwọn pè ń baranda yìí lórí pé microphone ò lè tẹ́ fi ń bá mi sọ̀rọ̀ yìí mo fi ń sọ̀rọ̀ sí ayé láàárọ̀ yìí wọ́n á ní pé wọ́n ṣòdò náà pé bí blue studio la wa yi any red studio any blue studio blue studio yin ba yi microphone re any key ministry kan bi jade pe won fe ra microphone si blue studio radio e tun key ministry mi tun bi jade pe ra talking head
0: won talking head won microphone
1: won ni wi pe awon nkan to wonu ara won to je pe kankan kan na de ni meji nse bi pon ni pe won fe se fence bayi ninu budget agency kan wa ni pe won fe se fence si ibi kan bayi ninu budget agency mi wa ni perimeter wall kankan kan na de ni meji won fe se street light si bi kan wa gbogbo mi wa ni street light gagagan nibo mi solar panel street light nibo mi wa ni wipe lighting head ṣugbọn kankan kan na nibi kankan na lodun kan na de ni meteta merin ja si won gba ton wa re gbugbu awon iyan na pe baranda o ki se bi won ti e won wo e gaju ki se won fe se titi kan ni 20 kini kan 30 kini kan billion per kilometer oto lo aye yen oro pe
0: nkan kan oruko merin
1: oruko marun lori nkan kan na
0: kai se suna fomo se won wa se suna yen le fomo lo ko elomi o ti e fomo lo ko 23 lojo ko mo
1: ita ti fun project nigeria ba ti ju suna tan fomo lo gata mi so niyan pe awon ra bi ori won pe po ori won kan pe se nkan to da fa awon nigeria won kan ruru wa ni
0: e duro
1: ele la so pe kan kan fi oruko meji meta merin kan fi gbe ise kan jade won ti shi 210 billion ta fe gbe ja lori
0: kan po
1: ja mo ko to wa sele pelu ogun olohun ni opo gba pelu ba se ri ise tan na fe se yen gangan e tun ri budget next year won se lodun lo je
0: bo ya won pari e
1: leyin ti jesi merin marun ototo tan gbe wo jade fun won pari e won le pari e
0: won le mo ri
1: se olomo gbe won le pari e tori ka lokan won da lati se lala kokko ni agency kan lati jade ti won de pari e sugbon lati bere pepe won fi jale ni won le ri pari
0: microphone talking it
1: bene
0: ebo re yato ntoto
1: ise kan na nse bene
0: se yoro bi pe
1: awon meyeji alatagba ni won je ko won eyan lo
0: soko se yoro bi pe ebo se pe awon ebo ebo na ni ko ma se pe talking it yato si microphone
1: iro e ma wara yin
0: abi fence yato si perimeter wall
1: oto ni oto perimeter baraji yade ni ye wa mo nkan ẹjọ mo ṣàlẹ mú ọrọ tí igbákejì ààrẹ sọ pé kò sọ́tọ́
0: igbákejì ààrẹ sọ̀rọ̀ mo wá ń wò pé ọ̀rọ̀ tí igbákejì ààrẹ sọ yìí mo tuntun wò mo ní àṣẹ igbákejì ààrẹ wa rèé àbẹ lòmíì inú ìwé ìròyìn daily post wọn ni kò sí nǹkan kan tó yẹ kí àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ní í ṣe pẹ̀lú ìṣẹ́ igbákejì ààrẹ kashim shettima ló sọ bẹ́ẹ̀
1: ó sọ̀rọ̀ kan ní ànàmọ́jẹta ọ̀rọ̀ yẹn náà ṣe wá ń jáde léni wípé orílẹ̀-èdè nàìjíríà o àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà o àti ìṣẹ́ ẹ̀wọ́ ti di mẹ́ta báyìí orílẹ̀-èdè fúnra àmọ́ ìlú pẹ̀lú ìṣẹ́ pé kò sí nǹkan tó pa àwọn mẹ́ta pọ̀ orílẹ̀-èdè nàìjíríà àtàwọn nàìjíríà o pé kò sí nǹkan tó kàn wọ́n pẹ̀lú ìṣẹ́ bó tilẹ̀ kò kéré mọ́ mo dẹ̀ ti máa ń sọ nù kulù pé nǹkan tó wà nílẹ̀ o tó pin lọ́nà mẹ́rin ṣùgbọ́n tí a bá ti rí ẹni tí láàkàtì ẹnu ẹ̀ tó fẹ̀jọ pọ̀lọ ẹ̀ lọ tó fẹ̀jọ kún ẹ̀ lọ wàhálà máa bẹ́ẹ̀lẹ̀ bẹ́ẹ̀ni wàhálà bẹ́ẹ̀lẹ̀ torí kò ní kárí mọ́ kí ló ṣe ó sọ̀rọ̀ pé nínú ìwòye tèmi ó yẹ kí ìlú ti mọ̀ wípé àwọn ará bíi mọ nǹkan tó dáa fún wa wọn kàn fẹ́ ṣe ni
0: kí làwọn nǹkan tó sọ
1: ọrọ ẹ ní o kìí ṣe ọrọ tí mi ò fi kún ọ ọlọpàá mi ò fi kún ọ ẹni tó bá ní mo fẹ́ fi kún kó lọ́ọ́ ká a rí pé mi ò fi kún kọ́bọ̀ bó bá ṣe rí gẹ́lẹ́ lèmi ṣe máa sọ ó ní owó tí nàìjíríà pa láti orí epo rọ̀bì pé ìlàjì owó tí indonesia pa lórí epo fún pa lásán ni lọ́dún tó
0: ẹ tún sọ
1: tí nàìjíríà bá pa 1 naira lórí epo rọ̀bì indonesia pa 2 naira lórí epo
0: pupa
1: lọdún tó lọ
0: epo pupa ṣe bẹ
1: bẹẹni ẹrẹpọ ẹ ṣe bẹ kama ti wa soro Malaysia ah ije yin de wa mo nkan Malaysia yen orilede wa nbi yi ni won ti wa mu eyin ah awon le ni iwi awon ni orilede to nse epo e bu pa ju lagba laye
0: o ti e mo ya mi lenu bo bo no se wa meyin lodo
1: tu ya mo ri kini kan lodo won ibi ti won la kale pe ki won fi se ibe yen
0: epo pupa
1: oluwa o won fi bi ope lo ni
0: ijoba lo si ni
1: ijoba lo ni te ba de be a se ibi ke mu eni ke sun sile le ni kini yen straight lo lati ibi te ba wa mi bayi ile yen teju e ma wo lati ibe ma wo ojo igi ope kan o ye se be kan o gbe duro straight
0: lori la kan
1: lori la kan se bi 9 by 9 na fi se 9 meter by 9 meter na fi se pe te ba le 9 meter si waju e gbogun yin soke bele te ba to ba straight lo ko lo pin e di ju yin e re 9 meter si waju e tu laju yin opele ba to laarin 9 meter yen e le ri nkan to jo koriko
0: bene bo lo se se won ton fin ni
1: a fin kini ise ton gba niyan ton fin jeun niyan ah mo de so fun yin
0: epo pupa
1: orile to tu ju tawon yen lo Malaysia ibi na ti wa mo eyin
0: eyin
1: wa bi ina lo po an kankan po mo se mo Nigeria ni 94 lo nse po wa National Institute for Oil Research Oil Palm Research Nigeria ni Crain koko Nigeria ni Frain Forestry Reserve e lo budget awon agency yen Olorun e ku ma gbon yin fun Nigeria loju ese ni se mo nkan ti won ko sinu ni odo ti won Olorun nine four ti won Olorun gbogbo joko won lo san to ru ni wipe bawo ni won se mo ma fi science kun eyin tan ti ri yen lati ri pe eyin o ni ma je nkan lodun meje mo ko to bere si ni so be laarin odun meji o ti bere si ni so to de ma so ta bureke ki se mo se eyin ma ope ma lo bi 20 to 35 years lati fi so mo ma se to pe a le ba se 100 years pe igi kan la so be 100 years a ma so lo ni ni bi bayi awon
0: o ni lalase
1: 20 35 years to ba se so e ma je be se lori e tori nkan to ma fun yin ko ni to te fa ma toju e e ka se research de pe o ni 100 years a se ma fun wa ni yield to ma duro re daada lododun kan ta won fi 94 ti won se lohun ni se ko ta won fi 94 ti wa se nbe a le fi supply eto ero lota ni Ibadan North Federal Constituency ni Kaduna South Federal Constituency ni Kaduna North Federal Constituency empowerment awon legislators ina fa awon agency yen se gbogbo en mo fi so lori bi bayi Crain to wa leyin kule oyin bi bayi oko meji na ni tetele won ti dana sokan awon arabi ti dana sokan yan yan be
0: awon wo la awon arabi to
1: ebi mi eyo kan loku ke de Crain la re be be fer ebi month wo la yi July won tele ma sin le e lo sibe ni April May June time ji ko won jade abi ni December ke so fun me fer 1000 pods e ma gba roye ni sha e ma bu won o e ma bu won rara owo to ye ko ma fun won ko fi ma se research awon legislators ti gbe lo tan ijoba apapo president na de lo nbuwo lu project yo yen awon ni pe ru awon agency yen o bi won lo nse solar panel ni guso ni Zamfara kilo kan koko pelu Zamfara kama si ku lu oro shetima mo ko ya sori ye ke wa le mo pe ibi ta tin nkan ta le lo lati fi di oloro porekereke ṣùgbọ́n orí wa ò ṣí síbẹ̀ owó epo rọ̀bì àti táàksì ká máa di ẹrù gbúgbúlẹ̀ àwọn nàìjíríà lórí ibi tó rí wa ṣí sí nìyẹn ṣé wọ́n tún mọ delta delta ìtumọ̀ ẹ̀ ní pé odò tó pọ̀ rẹ́kẹ̀rẹ́kẹ́ tó wà wọnú odò ńlá bí òkun ó dẹ̀ ní àwọn kankan kan tó máa ń ṣe dáadáa nírú àwọn agbègbè bẹ́ẹ̀ yẹn lára àwọn ni rọ́bà lára àwọn ni ọ̀pẹ tá à ń sọ̀rọ̀ nípa èyí lára àwọn ni kòkó Niger Delta, Nigeria, it is the third largest delta in the world.
0: Ani po ni ta gbe ye ni yun o.
1: Olorun pon wale awala mara wale.
0: Ti wo pe yin kin.
1: A l'Olorun mo wale si awa lori wa o pe. Third largest delta in the world and ni kankan so so ti won re mu nbe ni epo. Ko sa ko ti won bo yen mo. e yo kan ma se aquaculture to ni agbara se aquaculture yen nkan omi bi eja kan kan yen ni Saudi ni Dubai omi okun lo kan won gbon
0: mhm
1: ibi desert ni yen
0: mhm
1: o yo de re bayi omi yo e le se aro nbe
0: mhm
1: o ba ku loju ese ni
0: mhm
1: wan se wa no desalination wa yo yo yen kuro nbe ni UAE le ni bayi nkan ti won fi nse odo eja be won fa ma sin eja fun rara won
0: mhm
1: la won bi kan be oju odo badan lo
0: mhm eja on to fe ma sin fun rara won so fe mo ta so ja gba ya bo fe ma je
1: fomo ilu ni awon gbon ni omo ilu
0: ha
1: fomo ilu ni UAE emi ni mo so be aquaculture to tin se le ni be oju odo badan lo oju odo level local government badan lo
0: mhm
1: sugbon ni bi bayi okun to lo fun wa gan se awon trawlers fo lo wa nbe china na ti wa nko eja ti china ti wa nko eja ni go go fo
0: imbo eja
1: i ma fun lo fo ni
0: tawo mo pe eja nbe nu okun wa ni
1: le eja aro eja wo na tun se tara tara nigeria shawa on bi wole ni alaran won bi wole ko ti won bi wole lady won bi wole ni leyin aro iwo na tun se nigeria
0: amo ni lady nu okun wa bi sa ni
1: ele sibe
0: awe epo yakonu
1: iro yato si ile tilapia ni epo
0: tilapia e se ba ni tilapia nu okun wa bo be ba le ko aro mi sale gbelegbe bayi won mo nkan mo tin din
1: e te fi boatu ko yen iyen le fi bo ilu ele te mi so fun yin bayi kini en ri bi ship ni lati inu ship na ti ma de awon won tun ni computer o ni scanner buruku won be ni school iyen fi eja ton ba sujo soju kan scanner aso fun loju ese bi bayi na wa won de junet si be lai butter ni in fact koda yin bi ton wa se tin tevu kini gan ni ac a de korodu e wi o lo e ma be o je so lo kan fun yin
0: eh si da lu mo wo film
1: ani soro nile adula wo in fe da ko le de mo bu won lasiri won la won reja ko mo na ba ni pa won yimo jam bi na ni nje mo kan tan se
0: ah
1: bo le wa dudu po olohun mo won de bere si ni fi omo bibi ni won de fi ru bo won ju sodo
0: ah
1: pe ki ye jaba ki ye mo jaba le fa won lohun
0: ko le fa won leja
1: ko le fa won leja ni igba ti awon kan wa se wa di na wa ri pe awon kan lati orile re kan na fi ru ship ti mo so
0: ah lo won fi ko won leja lo
1: wa ju omo ti won sodo
0: ah be
1: inje kan ni won na won dada kan se research ni ala ko won ma bi eja won lori ile ko sa ta le wa ko tinu okun ala ko ni eleki to ma ti navy won ba duro re ni tiru ship gan yan ba de
0: won tete kefin
1: o se na ma so France tu wa la shiri nba ye Jonathan won la won gbe ma so marine kan si Gulf of Guinea si kura eto si Eko fo se meta wa de Nigeria o mo
0: ah ah
1: emi mo so be fun yin won ni Nigeria o mo e le gbe ko
0: be awon to wa nbe nko
1: ti wa nbo
0: awon tin so bode bi ojuro mi nbe nko
1: kini yo ni jade submarine labi abi omi lo wa
0: eh a ni sa ni ta wa fi nwo ni
1: abi gbo nkan te fi wo yen to ke fi ra ke te fi wo yen ti fi se empowerment tan
0: a ti fi ro lo lo ta
1: ti pe e ti fi pe e odidi eran e ti pe freezer e ti fi pe head dressing machine
0: a ti fi pe concrete
1: e ti fi pe concrete ibi te ba lu yin de ri e wa ni ki lu goke
0: a ti fi pe paki
1: wa la ge se gbe
0: ah
1: Nigeria o ye ko ni business pelu poverty. Ngba ti vice president soro yo mo nkan to so. Eleke to so le ka fi ka oro yin le. Cocoa industry Nigeria. O ni agbara.
0: Nigeria. Ara ti e ti la ta cocoa sita mo bayi.
1: Mo ti so. Ta ba so, o ka fe ba yi awon eyan je ni ta ba so eyan. O ka ba yi awon eyan o da kan na le ni.
0: Ha.
1: Awon ta se refu ni koro ori, won ti bo ni dola. Ijoba yi wu wa bi en to mo gogoro yo. Ilana no fi n se kini yi iru policy ben o kere tan 5 years lati be kale
0: gbese te yo kan today so
1: odun marun lati eni yi lo koro kini yi o jade won awon ti won ra koro yen kini fi n se kini won lo lati study ko ti won fi n se yen ona ti ijoba ma gba wole koro ori wa yi ori da po
0: nkan
1: tan fi ori se po re kekeke awon ose to won ose kan ni 20,000 kini kan 30,000 ose kan soso
0: teyan fi nwe e
1: to poju ni ori ni
0: eh
1: sugbon ati yo nkan ti won lo nu ori yen gogogogan ah ni technology inje kan ni pa wa koko be idumo kale lori bo se ma extract kan ti won ni lo gogogan ninu kini yen oya kini ire o ati nlo fun ra wa ori yen koda ijoba gan le ma ra ori yen koro ori
0: mhm
1: atori wa awon to nse ki ijoba gan ma se ose fun ra re ma export yen
0: mhm
1: ki ijoba teri si ta ba ri pe kini idowo awon lugo ale ijoba kuro nbe ni
0: mhm
1: won no wa se
0: awon to ra won eyan
1: afa ale ka de jilo jo kan bayi oni pe won be koro ori jade mo o reform o deform ni awon ti won ti kini en ti lo si be odun meji ba awon ti won ti balance ara ti kini ti sele won po
0: se ko ma se pe jade mo se wa ni wulo ba yen ni
1: ki le so ora kan ta re so ni pe ki o ma ba koro jade mo ni sugbon se wa ni ko la nse ni
0: ah awon yo ya
1: West Africa la wa yi eni kan ka ni pe nkan to fi se lohun ni Europe la America ni China kan kan lohun ka le yin fura yen ti se kini yen jade se ta ni se ke se oto ni e kan kan ta kuro mo e kan ba ye awon to ti gbe kini kale ata awon to ti lo ra iyen ni lebe kan cocoa industry in Nigeria owo ti Nigeria pa lori cocoa lodun kan mi le pole $2 billion then lori koro lanta koro te de wo yen sebi koro cocoa fun rara e te ba la chocolate sebo ma dun buruku buruku cocoa ti won ti fi kankan mix e le je ibi to koro ri o koro ju iwuro re lo je iwuro ebe koko kan be ni sugar
0: okoro je wuro lo
1: sugar milk kan kan lo gbe ri o fi du to se ta ma po sinu ti ta fe daruko yen sugar ati milk na ti fi gbe
0: daruko be ni ta fi le mu
1: pure koko fun ra e le deyin mo je ti mo deyin mo koko 90% eni me kan da to ti lo je yen fi su ni to koro di o de won buruku buruku to ma ta ton koko bayi fun alaye o 410 million ikan ti won fi 10 million naira ra yen koro yen o koro koko yen o ton ma fi so di chocolate bar ton so di o si si nkan ton ma so di we are fu ati 10 million lo si 10 o lo si 100 million 10 times ni
0: owo nbe nbe niyan
1: rekereke ni Germany le to mo le ni yi bayi Germany o ni igi koko kan
0: ah
1: kese pe won fe ni ko le wu nbe ni ton ma gbin gba so ma ku ni winter ni
0: Olorun fun won lori ofe lati le gbin koko.
1: Awa to fun lori ofe yen ka ma gbin lori kore yen. A n gbin. Sugbon nkan ti o ma di koko be gogogogo. A ri lo fun ra wa. Koro la nta. Jami ti o nigi koko kan. Koko industry won $56 billion ni pa year.
0: Ah ah. Lona wo.
1: E mo ke ta won so di ni. Won ra koro lowo wa ni. Chocolate cake, candy bar, orisirisi kan fi nse. Koda gan won fi nse taju taju
0: awon gbonu gbon ta
1: e gbe mi se
0: o je mi
1: won fi nse taju taju
0: ah ah iyun koko na
1: ah tebe te ba si ba yi koko ero be ya won mu ti be ni o ma si orun a gbe e koko flavor to ma strong gidi gidi $56 billion per annum Nigeria ba pa $2 billion ri koko lodun koko lodun 3 iti mo de so yi ni pe ka awon ta fura won ni o kisi pe
0: ise ti joba se
1: won kan ta
0: bo baba wo lowo se ngba aye mo koko wa osumo nu
1: ala koko baba yen ninu iwoye temi baba yen se yan lasan baba yen wa saaju akoko e opolo to fi ronu ngba yen awon to wa opolo wa gan le ni gan ati le ma ronu be ala koko ni elenkeji ni pe enu baba yen da awon to ba be nsin ba it is really ni
0: won la de biru ka fo
1: it is really ni
0: ami
1: o ma ba fe contest abatako
0: iyan baba wo lo
1: be ni a bo support you
0: kilode
1: sha ma fi se ni se business ni sha fi se di family business ni sha ma so di family business ni nkan ti baba so ni yen yawo are wa 12 years lo Nigeria senate mi ma koko en be
0: awon melo na ni won wa nbe ti won gbogbo won won jo nsise po ni e le toka pe yan kan sise kan
1: mo koko ali indumi ko so ti e 12 years lo nbe out of rapping back ni kiti o komo rocha so kurocha o fe kuro lori ipo o komo ni fe si be baba kan de losun omo omo commissioner oyo mi ba yan fo mo baba se rep nbe ka fun fi se rep kini yin atiku nikan mo like kini yin fun awon meji fe contest on senate ko support awon meji won ri ticket party gbogbo awon to ku wa bata omo won ko sibe
0: o ti mo koko won ni n ti mo se nbe
1: ki kini igi se oro family wa te mi ba si wa nbe ti bo se e fi kini sile ma da si e lo se nkan mi ṣugbọn ni sin iba yi ni be gangan sin bayi toko ba kuro nbe bi fi yawo si a fomo si bo fomo si a foko mo si e ba fawo lowo ba won to ba tan si ah eni ko lo ndari ji fun nkan te so yen ẹgbùn ẹsọ bọ́kọ́ lọ ń
0: dáríjì ní asitaka fún ọ̀la
1: ẹ̀kọ́ lọ ń ṣe dáríjì ẹ̀yìn tí mò ń sọ àwọn èèyàn dáadáa bí ilé ìbá èèyàn dáadáa gidi ni wọ́n o èèyàn dáadáa gidigidi wọ́n dájà owó lọ́wọ́ ọ̀lọ́gán pẹ̀lú
0: ẹjẹ́ àwọn ọba àbọ̀ àgbéyẹ̀wò ìròyìn agbọ́mọgbẹ́ náà ní lọ lọ́wọ́lọ́wọ́ níkànnì Wells Radio 89.3 FM ìkànnì kànga gbọ́mọgbẹ́ tó kalẹ̀ sí òpópónà Aláàfin Avenue Lóríyọlé Estate ní Ìbàdàn
1: ká tó kúrò lórí ìbáwó lọ́wọ́ gbogbo nǹkan tẹ̀ ń sọ yìí tó bá lè máa fi padẹ́ gbẹ̀gbẹ́ owó lé ní ìbá owó ní nàìjíríà òun ní western region òní
0: ṣé ìjọba ò fojú sí gbogbo àwọn
1: ìpínlẹ̀ àbí ọ̀pẹ àbí rọ́bà tí wọ́n ṣe ní ọ̀rẹ́ Ondo State rọ́bà plantation tí ọba ẹ bá ṣe dúpẹ́ lé ní ìbá ẹ ṣe rí torí rọ́bà burú rọ́bà ẹ ṣe nǹkan
0: tí ló ṣàgbékalẹ̀ ti rọ́bà òun
1: bàbá ni
0: bàbá owó ló wà náà
1: bàbá ni bàbá ni
0: anjọnu bàbá yìí o
1: ẹ lè rin 100 kilometers investor region mẹ́rin kí máa rí farm settlement tó máa ní agbára tí a bá gbé kalẹ̀ láti ọyọ tó fi dé delta ń bá yẹn ẹ lè rin 100 square kilometers kí máa rí farm settlement tó máa ní agbára tó fi dé ní fàṣọlá tí wọ́n ń bẹ́tà lówó gegere lé ní báyìí tí gómìnà wa aláyẹrẹ ti wá ṣe dáadáa lé ní báyìí tó lè gbé kalẹ̀ lálàkọ́kọ́. Fashola farm ni nisẹyin mo n sọ Fashola farm settlement ti gọvnọ daadaa gọvnọ seyi ti ba se daadaa bọ se n ṣe lẹyọ state daadaa káàkiri ta ló gbé kalẹ̀ ọrọ ẹsọ asagà fún la ẹni jésù dárí jì mí ẹni ọlọrun dárí jì mí gbogbo ẹ dárí jì yìí fọrọ kẹtẹ ẹsọ yà ó lọwọ sábẹ àwọn èèyàn dáadáa bí ilé ba ẹrẹ sí nìyẹn.
0: Ká tó lọ sójú ọjà kẹsì mọ wo ìgbàyégbádùn àwọn ọmọ ìlú ó wà lọkàn ààrẹ wa yìí o inú ìwé ìròyìn guardian lààrẹ ti sọ ààrẹ tinubu wọn ṣe àgbékalẹ $3 billion tí wọn fẹ ná lórí ìgbàyégbádùn àwọn ọmọ ìlú wọn fẹ sókò mọ ìròyìn kan tó jáde láàrin ọsẹ yìí wọn fẹ gbé owó fún àwọn télọ.
1: Ọdẹ 3.16 billion naira
0: wí kan kílẹ̀ rẹ́rìn fún àwọn télọ̀ wọ́n tún wò pa àwọn oníṣẹ́ ọwọ́.
1: Nǹkan tẹ́ ẹ gbọ́ next week báyìí ni pé àwọn télọ̀ aṣọ́ṣọ́ nàìjíríà wọ́n ti sọ̀pọ̀ ìrìn ní odò
0: pàjẹ́ ó ti ẹ̀kan yá mi
1: ó ti dá
0: télọ̀ aránṣọ ni yá mi.
1: Ọ̀rọ̀ tí ẹ sọ ó ṣe $3 billion yẹn ọ̀rọ̀ sọkúsọ gbára ni aláàkọ́ kí ló ṣẹlẹ̀ minister for finance ntk pmg ti pẹ̀lú lódò tí ó dẹ̀dẹ̀ pẹ̀lú lódò hán hán ni táyọ̀ òye délé ló ní pé ààrẹ fẹ́ ṣètò $3 billion kan kíní kan ṣe kíní kan kíní kan kíní kan ìjẹ́ bá ọ̀lẹ́ fẹ́ na ọ̀là fẹ́ $3 billion dáṣẹ́ sílẹ̀
0: irúṣẹ́ wo
1: wọ́n fẹ́ fi dáṣẹ́ sílẹ̀ fáwọn ọmọ ìlú kì í sọ́ fi ṣí company kan ṣe fọ́rọ́ ẹ̀ ti lọ fà á ká ní pé a fẹ́ fi dá company sílẹ̀ báyìí bó lè fi ẹ fowó pèsè iṣẹ owó rẹ fi ń pèrè owó lóòótọ́ ṣùgbọ́n ẹ fi gbé nǹkan kankan kalẹ̀ ni tẹ bá kówó sílé gbé ilé ìwàkí ruru yàrá yìí kún fún owó tẹ bá fowó yẹn dá nǹkan kankan sílẹ̀ ó yàn án tán tọ́ bá náà owó rẹ fi ń pèrè owó yẹn wọ́n fi ń ṣe nǹkan kankan tó máa fa iṣẹ́ lọ́wọ́
0: ká tún mówó wá kì í
1: ṣe bó fúnra ló máa gbówó wá tọ́ bá yẹ bówó ti ń gbówó wá ni àjẹ́ nìkan ti wọlé níye mi dẹ̀mọ́ pa yẹn tèmi wọ́n wá nípa àwọn ti ná pé owó tó máa ń san conditional transfer fún àwọn kan máa ń bọ àwọn èèyàn lówó 75,000 yẹn ó ní ó kéré tó báyìí 15 million nigerians ló ń gba owó yẹn.
0: Stephen Igé ti rínú o
1: lásán lẹ pé
0: ojú rẹ dányàtọ̀ ó ti rí
1: ojoojúmọ́ náà ń pààrọ̀
0: ojú ẹyẹ ò kàn sọ fẹ́ yẹ kókò bọ̀ ni
1: ìgbésàbíyà ọmọ nàìjíríà ìwà wọn nìyẹn ìwà wọn nìyẹn.
0: A tẹ̀ ńgbà bá ṣojú òpólẹ̀ bóyá ara wọn tó gba 75,000.
1: Nọ́ba tún ní pé òkè àwọn fẹ́ náwó yẹn lórí.

0: Ọlá fẹ́ ni lórí health care ni.
1: Ẹ mọ̀ gbà wo sọ fẹ́ ni.
0: Àwọn fẹ́ ni lórí ní ṣe rẹ. Ẹ lọ sí UCH ilé ní. Ẹlá ọkọ mi ilé UCH. Ọlọ́wọ́ jẹ́ káyé ní kẹta bíyàn dìbẹ́.
1: Àdúrà
0: nìyẹn. Àwọn nígbà fẹ́ ni lórí education. Báwo kankan fẹ́ ni. Wọ́n kọ́ lu bàràdà kan ní 2024. Ọlọ́wọ́ fẹ́ ni 50 billion lórí àwọn unity schools tó wà Nàìjíríà. Lórí 50 unity schools. Wọ́n dárúkọ unity school ẹ̀ kan báyìí. Wọ́n kọ́ ni 50 unity schools ni. Tẹ́bá lọ sítọ̀ yọ, ìrọ̀ ilé ẹ̀kọ́ ni. Odùmọ̀ṣọ́ ilé ẹ̀kọ́, ìjẹ̀bú òde ilé ẹ̀kọ́. Ṣẹ́mu ẹ̀ ń bá ní ìlànà transparency, ó máa kọ gbogbo 50 yẹn fún yín. Ẹ̀ bá padà lọ lẹ́yìn ọdún kan. Ṣé bí ìjọ bí tí 1 billion wọlé sí? Bọ̀ nígbà tó ti sọ fún yín pé léyìn ni. Kẹ́ ẹ yí gbogbo unity school Nàìjíríà kiri. Ẹ mọ̀ rìn kiri bí
1: ìdùnnú. Bíntọ́lá lẹ́kàn sọ ni a ti fẹ́ lọ polówó ọjà. Owó tán fẹ́ fáwọn télọ̀ tẹ́ mọ̀ kẹ́ jẹ́ ìyá mi ó rí gbà. À ń bọ̀ náà a fẹ́ lọ polówó ọjà. Nígbà bá padà dé, àwọn aṣojú òpólẹ̀ àgbéyẹ̀wò ìròyìn agbọ́wọ́ àgbẹ̀ ṣì ń lọ lọ́wọ́. Ẹ ṣeun.

0: month. Now is the time to say goodbye to downtimes. Sign up with One Data today on 0811-223-2671 or visit www.onedata.ng for more inquiries. One Data, unlimited speed.
1: Bá fẹ́ polówó ọjà yín lórí rédíò. Tẹ́ ẹ fẹ́ máa ta wàràwàrà bọ́ mẹ́ta ṣe ń tà. West Radio ni kẹ́ ẹ máa bọ̀ o. Àfẹ́tiwà gbé tiyín lárugẹ. Owó owó ò ga jára lọ o. Come for your jingle and advertisement at West Radio 89.3 FM. Gbogbo lẹ́gbẹ́lẹ́gbẹ́ àti lájọ̀lájọ̀. Iléeṣẹ́ ńláńlá àti kéékèèké. Ẹ̀yin ilé ìjọsìn pátápátá. Ẹ máa bọ̀. Ẹ wá gbé wò. Ẹ jẹ́ wò. Ẹ jọ wò. Ẹ tọ́ wò jọ. Ọ̀gá ni Master. Kí lẹ tún dúó ṣe náà? Ẹ má ṣe tàbí ṣùgbọ́n o. Ẹ má bọ̀ wá sílé iṣẹ́ wa. Gbangba la wà lẹ́gbẹ̀ẹ́ títì. Ilé funfun pẹ̀lú àwọ̀ Blue West Broadcasting House ní Aláàfin Avenue, Olúyọ̀lé Estate, Ìbàdàn, Ọ̀yọ́ State, Nigeria. Ẹ̀lú ẹ̀lú 0706616 5053 tàbí 0803509 3394. West Radio 89.3 FM. Ọlọ́run gbọ́ gbogbo tẹ́ ẹ fẹ́, ojú kan ló wà.
2: 89.3 FM, your preferred wholesome radio.
3: Dandalajudu ìròyìn àdúmàgbẹ́. Dandalajudu.

0: ẹ káàbọ̀ padà sí ìkànnì world radio 89.3 fm ìkànnì kànga gbọ́mọgbẹ́ tó kalẹ̀ sí òpópónà láàfin avenue lolúyọlé estate ní ìlú ìbàdàn àgbéyẹ̀wò ìròyìn agbọ́mọgbẹ́ náà ní ń bá fẹ́fẹ́ ṣọ́ rẹ lọ́wọ́lọ́wọ́ báyìí a ṣe ojú òpó sílẹ̀ ojú òpó a mọ̀ ṣí sílẹ̀ bẹ́ẹ̀ bá fẹ́ fi àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ ẹ lè lọ sí ìtàkùn ìbánidọ́rẹ̀ẹ́ wa facebook tàtẹ̀ world radio 89.3 fm fan page àwọn nọ́mbà tó wọnú kulù yìí nìyí 0916-893-1000 ẹ̀dàkùn wọ́n bá ti fẹ́ pín wá àwọn tẹ́lọ̀ ẹjọ́ kan yá mi ẹ jẹ́ àtẹ̀síwájú nínú àgbéyẹ̀wò ìròyìn agbọ́mọgbẹ́ ẹ ti ń ràn lọ́wọ́lọ́wọ́ mo bọ́ sínú ìwé ìròyìn vangard náà mo ti rélé ìtọ́ni ilé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn lọ́wọ́ igi lé àwọn abala kan ẹja mú ìpè yìí hello
1: àtọ́kùn
0: a kú ojúmọ́ sà mr bọ́lárìnwá
1: ìyá mi
0: àdúrà inú wa dùn láti gbóhùn yín sá o
1: mo mà jọ lóye mi
2: bàbá mi ẹ káàárọ sá o
1: ìwọ bàbá yìí ti wá di ọmọlẹ o káre láyé
2: ọlọrun
1: ló máa ju yín sí
2: àmì sá o
1: ẹyin atọkùn
0: sá
1: àdúpẹ lọwọ ààrẹ àtìyàwó wọn wípé wọn ti rántí àwa tẹlọ torí pé tí kò sẹ́nikẹ́ni tí ó lè sọ pé òun kò yan tẹ́lọ̀ lákòókéré tó atọ́kùn ẹ̀dákun mo lọ́sẹ̀ pọ̀ mọ́ mọ̀mọ́ wa mo gbogbo mi fún mọ̀mọ́ wa owó tẹ́lọ̀ èmi náà nífẹ̀ẹ́ sí o wọn kárẹ̀ láyé
0: ẹ ṣeun
1: ọkùn iṣẹ́ ẹ̀
0: yẹn. Mr. Bọ́lárìnwá ebi náà ò tí ì gbọ́ nǹkan kan ń mo sọ fún Mr. Sán ní pé kán jọ ìyá mi ò tẹ́lọ̀ níyá mi hello. Hello. Hello.
3: Hello, Ekaro.
0: Ekaro, sir.
3: What do you want
0: to show? No, sir. Mr. Bolan, Ekaro, sir.
3: Hello, Tony.
2: Baba.
3: Equito.
2: Ekaro.
3: Yeri, Eba go corruption back to back. How about from back to back? Me, oh no, amo. E wo ti ru Adeyemi to non provide such agency. You know, ni eto pe e lo le no figure the power tailor, you know.
2: A ní 3 billion.
3: Wọ́n mú nǹkan tó ń ṣe yìí wọ́n tún gbá ọgbọ̀n láti ẹ̀ndẹ́zú náà tún ni wọ́n kàn fún wa back to back wọ́n ti ẹ̀rọ wa wọ́n á sọ fún wáyé pínpín ní ìhò àwọn ní orúkọ àwọn ìṣirò sí nǹkan tẹ́ẹ̀ṣì nǹkan tó ń ṣe é sìn yẹn. Àwọn òdìbò kẹ́sìbì mi kàn fẹ́ sọ fún sábà fi opportunity tòun fún àwọn 2027 yìí sábà fi lose ẹ̀. Ó jẹ́ àwọ̀.
0: Ẹ ṣeun Mr. Gbọ́láhàn àmọ̀ràn làwọn gbé wá wọn láwọn òdìbò kẹ́sì ibẹ̀ làwọn ń gbà níyànjú. Vangard ó ní ilé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn ló wọ́gi lé àwọn abala kan nínú òfin ètò ìdìbò ọdún 2027. Wọ́n bẹ̀rẹ̀ sí ká section 77 subsection 5 subsection 6 and 7 section 84 subsection 2 wọ́n lọ́wọ́gi lé ẹgbọ́.
2: Ẹ ṣe ọ̀tọ́kùn ọ̀rọ̀ yẹn ló jẹyọ ní àná tí ẹ ò bá dàbí ẹgbẹ́ kan bí òṣèlú kan ló gbé INEC lọ sílé ẹjọ́ lórí ìlànà tí wọ́n fẹ́ fi fa ọmọ oyè kalẹ̀ àti ẹni tó lè jẹ ọmọ oyè ọ̀rọ̀ méjì ni. Abala kan sọ wípé ẹni báyìí yìí o ni ẹ máa tó lè fà kalẹ̀ gẹ́gẹ́ bí ọmọ oyè ẹni náà ti jẹ́ ẹni tó láti wà nínú ẹgbẹ́ yín ó kéré tán ọjọ́ mọ́kànlélógún ṣáájú ọjọ́ tẹ fẹ́ fà kalẹ̀. Ìtàn sí electoral act sọ ni.
0: 11 days.
2: 21 days.
0: 21 days.
2: Mọ́kànlélógún.
0: Mọ́kànlélógún 21 days.
2: Abala kan ni. Abala kejì ni pé dandan gbọ̀n wọ́n láti jẹ́ consensus àbí direct primary consensus yẹn ni pé àtifinúkonú ẹni ta fẹ́ fà kalẹ̀ rẹ̀. Direct primary ni pé kò sí delegate kò sí wàhán kan lọ ń dìbò Lábújá pé gbogbo ọmọ ẹgbẹ́ pátápátá ní abọ́sílẹ̀ orí ìlà tí wọ́n á níbẹ̀ ta fẹ́ yàn gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ rẹ̀. Àwọn kìíní ẹ̀dẹ̀ rẹ̀ ilé ẹjọ́ tó ní pé òun fagilé wọn ni ò bínú sí torí constitution sọ wípé party lo ma faya kale condition o tenu bo wi pe awu ba lo ma jo mo egbe o ba ba yo condition ngbati ele ele ele lo si ile ejo ile ejo to ko lo federal high court iye ni pe ohun faramo oro ti INEC gbe wa iye lori electoral act ṣùgbọ́n lè ti wá ní wípé electoral act of the constitution lọ party ló máa sọ mẹ́fẹ́ ṣe primary wọn pé electoral act kò ló máa sọ fún party
0: bá ṣe máa ṣe primary wọn rí
2: tó bá jẹ́ direct náfẹ́ déédé tó bá jẹ́ indirect déédé tó bá jẹ́ consensus déédé àwọn ló máa sọ ẹ lè sọ fún wọn pé bákan lè ṣe máa ṣe bá pé ẹ tó bá dẹ̀ máa jẹ́ ọmọ òye o lè darapọ̀ mọ́ ẹgbẹ́ lè nìyí kẹgbẹ́ dẹ̀ rí pé òye lóye wọ́n dẹ̀ fún ẹ ní ticket pé lọ sójú wa nínú ètò ìdìbò pé kò sí nǹkan tó kan electoral act pẹ̀lú ìyẹn bó ṣe rí gẹlẹ́ nù.
0: nítorí sófin sódà.
2: ṣé rí nàìjíríà nínú ìwòye tèmi kò sẹ́gbẹ́ òṣèlú nàìjíríà bẹ́ẹ̀ni ọkọ̀ tí wọ́n ń wọ̀ délé ìjọba lóṣù wà nàìjíríà kò sí ẹgbẹ́ òṣèlú bẹ́ẹ̀ni kò sí ẹgbẹ́ òṣèlú tó ní ideology nàìjíríà ṣé lamẹ́ríkà báyìí. Nítorí wá jẹ́ conservative tẹ́gbẹ́ ẹ̀ka fìkan lẹ̀ bọ́lọ́wọ́n ṣe dáa republican ló máa jẹ́ ẹ ń bá wò pé kò sára tá lè dá democrat ni bẹ́ẹ̀ náà ni ní uk ẹni tó bá jẹ́ ẹja fílẹ̀ bọ́lọ́wọ́n ṣe dáa pé ká máa lọ lẹ́sọ̀lẹ́sọ̀ adarapọ̀ mọ́ conservative party ẹni tó bá jẹ́ pé ọ̀nà tó bá gbà ọgbà lọ náà ni liberal ló máa jẹ́ àbí kò lọ sí labour ọ̀rọ̀ mi ò yé yín bẹ́ẹ̀ yẹlẹ́ ní ìbọ̀rọ̀ yẹn ṣe wà ṣùgbọ́n ní bíbá yìí ìyàtọ̀ olówà láàrin apc àti pdp lẹ́ni ìyàtọ̀ olówà láàrin apm àti adc lẹ́ni ẹ sọ fún mi kò sí ṣùgbọ́n ìjẹ́ bá ṣiṣẹ́ máa bá lọ nìyẹn ni eléyìí báyìí kan tó gbé òfin kalẹ̀ fún wọn ti mú àwọn èèyàn lọ́wọ́ sílẹ̀ kí ní ẹ̀dẹ̀ jẹ lọ fún wọn pé kán má lè the camp lẹ́yìn tán bá ti lose primary tán kan tó ṣe gbé kí ní yẹn kalẹ̀ nìyẹn ìdájọ́ tó gbé kalẹ̀ náà ẹ mú ọwọ́ barandàdà ni torí kánà ti gbé ìdájọ́ yìí kalẹ̀ ṣáájú ní ọ̀sẹ̀ tó lọ ni ní ọ̀sẹ̀ tó lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó lùsù primary ní apc ní pdp ní adc wọn àti ìyá lọ sí bòmí ṣùgbọ́n deadline ti lana ní ọjọ́ tuesday yìí
0: wọ́n
2: ṣẹ̀ṣẹ̀ wá gbé ìdájọ́ kalẹ̀ ní àná
0: ṣẹ̀yìn
2: pé
0: wọ́n
2: mọ̀ nǹkan tán ṣe náà. Wọ́n làwọn gbé ìdájọ́ kalẹ̀ ṣùgbọ́n àkókò tó yẹ kán gbé kalẹ̀ ti kọjá nísìnyí báyìí kan tó gbé ní academic exercise wọ́n kọ̀kọ́ sínú rẹ̀ ní pé 2026 electoral act yìí eléyìí onígbé kò yẹ kó rí bẹ́ẹ̀ lè kó rí bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn tó yẹ kó jàǹfààní pé bó ṣe wà yìí gangan wọn lè jàǹfààní ẹ̀mọ́ torí àkókò tó lè fi jàǹfààní ẹ̀mọ́ ti kọjá àfi tẹ́lẹ̀ bá ti wà lọ sí ilé ẹjọ́ pẹ̀lú tá a ṣẹ̀ṣẹ̀ wá gbọ́lé ní iye
0: o
2: pé kí ilé ẹjọ́ kan pa fún inec wípé kí wọ́n gba àwọn wọlé sínú ẹgbẹ́ tuntun máa dé díje nínú ẹgbẹ́ tuntun yẹn adé fi yẹn.
0: aṣọ òbò ọmọ yẹn mọ òun lọrọ ẹjọ tán dà yìí 0915333-4893. ẹ káàárọ̀ sá orúkọ yín àti bí ẹ ti ń pè wá.
1: George láti lójú ẹ.
0: Yes, sir, Mr. George.
1: I greet you, my people.
0: Yes, sir.
2: Morning, sir.
1: Adesoni.
2: Sir.
1: With this last explanation you gave now.
2: Yes, sir.
1: Are we still looking for those doing us? We are not looking for them. We are only wasting our time by complaining in some other countries. By now, people would have risen against these people to make them to do the right thing. I do understand. On their mandate, it seems that is where everybody stands now. So whatever they like, they can do, and they get away with it. Is that a country? Thank you.
0: Hmm. Mr. George, ni pẹlu alaye. Tí àyànnà náà wá ṣe ìpèsè à nílò láti wá ẹni tí ń ṣe wá mọ́. 0916 893 1000. 0913334893 tàbí 0913334893. Ẹ jà bọ́ sínú ìwé ìròyìn Punch. Wọ́n ní ìdí rèé o tí àwọn ọmọ ẹ̀yà Igbo kò ṣe darapọ̀ mọ́ iṣẹ́ ológun. Agbẹjọ́rò ẹgbẹ́ IPOB ló sọ bẹ́ẹ̀.
2: Ẹ ṣe olóòtú, àbátákùn rẹ̀ ní ọ̀rọ̀ yìí, ọ̀rọ̀ tí ó kẹnu ni. Ọ̀rọ̀ tó lè jẹ́ pé.
0: Sá a lè rí sọ́tàn gan.
2: A rí sọ́tàn
0: pẹ̀lú ìgbọ́lá. Torí àkókò wa.
2: Ẹ̀kọ́ bí Rọ́dẹ̀ ń fẹ́ sùúrù. Lórí òótọ́ ọ̀rọ̀ ó máa ń ta àwọn kan lára. Ṣáájú ọdún 2015-16-17. Ẹ̀yà Ìgbò wà dáadáa nínú iléeṣẹ́ ológun. Ṣùgbọ́n ẹnìkan tí mi fẹ́ dárúkọ ẹ̀ kọ̀ mí kí n bọ́ láṣìírí láàárọ̀ gbogbo olú ló wọn ọmọ orúkọ ẹ̀ dáadáa. Òun ló bọ́ta tó sọ lórí ayélujára lórí ẹ̀rọ àsọ̀rọ̀mágbèsì tó dá sílẹ̀ ńlá yẹn fún iṣẹ́ kan. Mo ṣe ń sọ̀rọ̀ tó máa yé àwọn èèyàn tọ́rọ̀ yé. Lónìí pé ìwọ tí o bá wà nínú iléeṣẹ́ ológun tó rẹ̀ jẹ́ ara ẹ̀yà àgbẹ̀ yẹn bọ́sì tàbí àjẹpà
0: Ntẹ́dì náà sọ ńgbà náà
2: nù. Bẹ́ẹ̀ni, kọ̀wé fipò sílẹ̀ àjẹbẹ̀ mí àbọ̀ sí. Kódà kò ní jẹ́wọ́ nìkan. Gbogbo àmọ̀lẹ́bí ẹ̀ tàbá pátápátá máa bá lọ. Ìwọ tí yóò bá tí ìdarapọ̀ mọ́ iléeṣẹ́ yẹn máa ní lọ́kàn pé o fẹ́ darapọ̀ mọ́. Torí tó bá darapọ̀ mọ́ ìka sí ẹ. Òyìnbó ló fi sọ, ìdàbá yín tún Yorùbá. Ní ọjọ́ tó sọ̀rọ̀ yẹn báyìí, ọdún kejì tí wọ́n ní wọ́n fẹ́ gba àwọn èèyàn wọlé iṣẹ́ ológun wọn rí ẹyẹ láti ẹ̀yà rẹ̀.
0: Ẹ̀rù bá wọn.
2: Ká ní pé ọ̀rọ̀ ẹnu lásán ni ìbàdà. Ṣùgbọ́n àwọn tó jẹ́ ará ẹ̀yà ibẹ̀ yẹn náà tó ń ṣiṣẹ́ ológun tó ń ṣiṣẹ́ ọlọ́pàá náà lọ ń ka mọ́ iléeṣẹ́ ọlọ́pàá tìbọntìbọn tí wọ́n dẹ̀ pàṣẹ gíìsì wọn lára. Ẹ̀ ń bá ní rọ́lá àpá kó pè wọlé àkùkù làmọ́lẹ̀. Ẹni tó sọ̀rọ̀ yẹn wà lẹ́wọ̀n lé ní ìwà. Ara nǹkan tí yóò ṣe bí mímú pọ̀ wà lẹ́wọ̀n nìyẹn. Nǹkan tó kọ̀ bí mímú ni pé àwọn kan náà yẹ kán wà lẹ́wọ̀n tí wọ́n sì lẹ́wọ̀n. Ṣùgbọ́n òun fúnra rẹ̀ wọ́n tọ́ sí. Àwọn tó kù tó yẹ kó wà lẹ́wọ̀n tí ó sì lẹ́wọ̀n ló yẹ kọ́ yẹn ta mi lára. Ṣùgbọ́n kókó ni pé ó fi ẹnu ara ẹ̀ sọ wípé tó o bá wà ń bẹ̀ lé ní báyìí kọ̀ òwe fiṣẹ́ sílẹ̀. Àjẹbẹ́ àpá àtẹ̀pàdé mọ̀lẹ́bí rẹ̀. Ìwọ tó bá wá ní lọ́kàn bó fẹ́ darapọ̀ mọ́ wọn gbé ìrònú yẹn dànù pátápátá torí tó bá dán o ọ̀fàkúlé rẹ lórí ni. Láti gbà yẹn lẹ̀rí báyìí iye àwọn tó ń wọ ẹnu iṣẹ́ ńbẹ̀ yẹn ó ń dínkù. Ẹnujọ́ mẹ́ta yìí gan ló ti ṣẹ̀ṣẹ̀ ti fẹ́ máa gbéra sókè. Ọdún yìí báyìí iye àwọn tó yẹ kó wọṣẹ́ láti bẹ̀ wọn ò rí wọn pé. Ṣùgbọ́n ọdún yìí iṣẹ́ ti ṣí. Ìṣiṣẹ́ ti tó lọ lọ́hùn-ún. Bí 2021-2022-2023 ó ṣe sókè díẹ̀ sí 5 ó ṣe sókè díẹ̀ sí 6 ó tún ṣe sókè díẹ̀. Ṣèbá àwọn kan láti Imo State ni wọ́n fẹ́ lọ ṣe training fún tí wọ́n láksidẹ́ǹtì ní nǹkan bí ọ̀sẹ̀ tó lọ. Ẹ tí ó bá sẹ́nìkan láti ìgbàṣẹ́ lọ ṣe training fún àwọn kankan ni. Àwọn ti ń jáde. Ṣẹ́rí ọ̀rọ̀ tí mo fẹ́ fi ká ọ̀rọ̀ yìí lẹ̀ ni wípé ẹ má yà ká dá ọ̀rọ̀ ọ̀gbẹ́ni yẹn lóhùn. Torí nǹkan tá a bá ń ṣe lénìí ẹni nìkan kọ́ lọ́rọ̀ yẹn mọ́ tó bá di ọ̀la ọ̀rọ̀ yẹn á jáde o. Ní ìgbà tí Goodluck Jonathan wà níbẹ̀ Jonathan lo Azubu Ike Ihejuka gẹ́gẹ́ bí Chief of Army Staff. Ari Paul Dike tó ṣe Chief of Defence Staff. Nǹkan tí èmi ń sọ báyìí ni wípé tí àwọn èèyàn ò bá wọ iṣẹ́ yẹn ìjọ tá a bá ní ààrẹ tó fẹ́ ṣe federal character gangan lóòótọ́ pé mo fẹ́ jẹ́ kí ipò yìí
0: kó fọ́n
2: káàkiri ẹjọ́ kódà kó jẹ́ ara abẹ yẹn gan ló jẹ́ ààrẹ tó dẹ̀ ní pé ọmọ ìyá ọ̀nà fẹ́ fi ṣe Chief of Army Staff. Táwọn èèyàn ò bá wọlé sínú army báwo náà ṣe fẹ́ rí Chief of Army Staff. Ṣé mọ̀ tábà ń sunkún a máa ríran tábà ń ronú ènìyàn a máa ronú ọ̀la. Ṣùgbọ́n àti ọ̀bẹ̀ni yìí sọ̀rọ̀ báyìí ó ní pé torí pé wọ́n máa ń gbé àwọn lọ sí ibi tí ogun ti ń ṣẹlẹ̀ lọ́ọ̀yà APOB ní kílẹ̀ expect kò sọ. Torí máa ń gbé àwọn lọ sí North East, North West ni.
0: Tó níbi tí wọ́n kó àwọn yòókù sí wọn kó wọn bẹ́ẹ̀ ni.
2: Ẹlọ wo àwọn generals tí wọ́n ti pa tí Boko Haram ti pa. Gbogbo wọn pátápátá rẹ̀ òkè ọ̀yà náà. Gbogbo colonels tí wọ́n ti pa lieutenant colonel ní ara ìbẹ̀rẹ̀ náà ti pa. Kì í ṣe pé àwọn tó wá lẹ́sàlẹ̀ náà kú o. Ṣùgbọ́n tó máa ṣe nǹkan gbà o. Sẹ́ńtàn ní foríko. Lieutenant tó kú sí kódà sójà méjì ló kú sí wàhálà
0: oríire
2: yẹn. Wọ́n ti kú ṣáájú o, kì í ṣe ọjọ́ tí wọ́n jáde ní kíní yẹn ṣẹlẹ̀ ọjọ́ ara bí wọ́n fi ń gbé wa mọ́ra nìyẹn. June 6 nìkan ni wọ́n ti kú. Lieutenant. Ọmọ Adamawa State ni. Bẹ́ẹ̀ bá lọ ní Yorùbá land. Iṣẹ́ ológun, iṣẹ́ wàhálà ní káàkiri àgbáláyé. Olùmí ṣe máa ń sọ wípé kan máa tọ́jú wọn yàtọ̀. Kì í ṣe owó ìranù tán gbélé wọn lọ́wọ́ ẹ̀. Iṣẹ́ tọ́pọ̀lọpọ̀ ò lè ṣe. Ìwé tí mo bá yín sọ̀rọ̀ yóò mi kí n ṣe. Bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n mi ì tí ẹ̀ ṣòpò dá. Tọ́lá bí ti bá sọ fún ìyàmì ìyàmì ọ lè dákú lójú ẹsẹ̀. Iye 2000 kọ tó wù mí ṣe lọ́kàn mi ọ̀gẹ́ kí n lọ sí NDA. Ṣùgbọ́n mi ì tí ẹ̀ ṣòpò gbé kalẹ̀. Tọ́lá bí ti bá yín kí n gbé ìyàmì lè gé mi jẹ pé kí ló dé bẹ́ẹ̀. Ìbànú ẹ̀rẹ́ báyìí kan tẹ̀sí rọrùn gbà yẹn. Kò tí ì sí wàhálà bí eléyìí ńlẹ̀. So àwọn tó bá rí nǹkan bí eléyìí tọ́lá tó ń torí bọ̀ ẹja rí wọn kí ẹja pọn wọn lé ẹja gbà fún wọn. Ẹka fún wọn lówó tó tọ́ àti tó yẹ gbogbo àǹfààní wọn pátápátá ká máa kó lé wọn lọ́wọ́ torí iṣẹ́ tí ọ̀pọ̀lọpọ̀ wa ò lè ṣe ni wọ́n ń ṣe. Bí mo ṣe rí ni.
0: Ẹ ṣeun ẹja bọ sínú ìwé ìròyìn kébù ká fi kásẹ̀ rẹ̀ ńlẹ̀. Ilé ẹjọ́ fi òfin de àjọ ẹ̀ṣọ́ ojú pópó láti máa ṣèdúró sí orí títí ìjọba ìpínlẹ̀ tàbí ìbílẹ̀ Mr. Lẹ́kan Sanni Bowen mọ̀ dúró sí.
2: Ẹ ṣe kí gangan ló ń jẹ́ àjọ ẹ̀ṣọ́ ojú pópó Federal Road Safety Corps. Ọ̀rọ̀ wo ló bẹ̀rẹ̀?
0: Federal.
2: Kí ló tẹ̀lé?
0: Àpapọ̀
2: Road. Ìyẹn ni pé Federal Road gangan náà ti torí ẹ̀gbẹ́ yín kalẹ̀. Torí highway accident ń ṣẹlẹ̀ ní express ní ìjọba ngídá ṣe gbé kíní ìkàlẹ̀ pé ẹja wá ọ̀nà kan pé àwọn èèyàn mọ̀ nípa bọ́n ṣe ń wakọ̀ ní express tí wọ́n máa dá wọn awakọ̀ lẹ́kọ̀ọ́ lórí bọ́n ṣe ń wakọ̀ ní express. Ṣùgbọ́n ọdún tuntun wọ́n ti ń já ticket náà ti wà ní ìlú.
0: Láìsí pé garage wọn wà.
2: Láìsí Union. Ìjọba ti ń já tíkẹ́ẹ̀tì. Wọ́n mú mi rí. Bọ́yá máa ń wojú ni. Tọ́mà rí mi, aláàkọ́ mi lè drive láìlo driving láìlo safety belt. Tọ́mà ti wo belt tán rí mi. Good morning, sir.
0: Iwe yín sì pé.
2: Wọ́n ti ẹ̀ béèrè ìwé lọ́wọ́ mi. Ẹ̀ǹkan péré ni Road Safety béèrè ìwé lọ́wọ́ mi. Ìyẹn tí mo lè sọ yìí bẹ́ẹ̀ ọ̀rọ̀ 2011. Wọ́n béèrè ìwé lọ́wọ́ mi. Mi ìdẹ̀ ló wá kò sí. Kí má wà kọ́gọ́ máa ń níwèé mi lọ́wọ́. Ìyẹn ìwé mo wà lára mi báyìí. Bóyá tó wọ́n wá wúrò wípé bóyá ọ̀gbẹ́ni máa mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ni bóyá wò mí ẹsẹ̀ ṣáìsì mi ọ̀ torí àwọn tó ń ṣiṣẹ́ ilé tó ààbò àti paramilitary wọ́n gbọ́n tó bá rí yín wọ́n lè sọ̀rọ̀ pa yín wọ́n kàn rí yín lásán. Bẹ́ẹ̀ ni tọ́lá ọba rẹ̀ ọ̀daràn ọ̀dà àmọ̀ lójú ẹsẹ̀. Ẹni tí ò bá ní ìwé lọ́wọ́ báyìí bóyá máa gbọ̀n pé kọ́lọ́ máa jẹ mú mi kọ́lọ́ jẹ́ gbọ́n bóyá bí ẹni gbọ̀n yẹn gbọ̀n ọ̀gbẹ́ni park bọ̀ tó bá rí bẹ́ẹ̀ ṣe wáńdà gan èlò ọ́fíìsà how can I help you wílé ìfẹ́ tọ́jà ni ó mọ̀ kẹ́ tó fi ṣe pátápátá wá gbèrè gbogbo tó ń bọ̀ gbogbo lọ ìyẹn tó bá pàdé mi lè express ààrẹ sọ kò ju yín lọ. Ibi tí ó ti máa èmi gẹ́gẹ́ bí ẹnìkan ibi tí wàhálà ti máa wà ni pé give me something. Tó bá ti wá béèrè pé anything for the boys. Iṣẹ́ tán ṣe ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ṣe inú òòrùn inú òjò níwájú orí títí. Kò ní mi lára ti fún yàn bẹ́ẹ̀ ní nǹkan. Ìjọ tó bá di wàhálà ni pé you must give me something. Ọmọ wàhálà fà. Ìyẹn tó máa ń bẹ̀rẹ̀ wàhálà.
0: Ẹjọ́ ìbò náà fẹ́ kán máa dúró sí báyìí.
2: Federal Express ìjọba Federal Road. Federal Road wà láàrin ìgboro Ìbàdàn ẹ má ṣe mistake yẹ o. Gbogbo ọ̀nà mi jáde sí 110 ní Federal Road ni o. Lọ sí ọjọ́ tó fi lọ sọ́nà Ọ̀yọ́ Federal Road ni o. Tó bá mú yín bẹ̀rẹ̀ tá lọ́jà ìjà ìbílẹ̀ jà o. Ṣùgbọ́n Ring Road yìí State Road ni. Olúyọ̀lé wì State Road ni. Ọ̀nà tó láti Olúyọ̀lé tó lọ sí Àkálà yẹn láti ibi tẹ̀sí nígbà yìí local government road ni. Temporary Road Safety ń bẹ̀ ẹ sọ fún ilé ẹjọ́ ti sọ fún wípé kò mọ̀ṣẹ́ ìṣe pé kódà amukumẹ́kọ̀ọ́ ẹ̀dá ni be ko kuro nbe loju ese
0: ese to
2: yan joko si ni eh be ni ba dada n dudu ni be ko mo se nse bi lo te ba ri Lagos Ibadan te wa lo jajale ga kan e de ko tu
0: to ibi to
2: yan joko si e ma ba won ja o koda ko je be wa ju le yi gangan koda ko du yara yin le ti ri won e ma ba won ja o eto bi nu bi ni court ti ni pe o last year lati duro si bayi ko ju be to ba jọ ko ba gbe le ti yin gan ni si
0: wa yin teyan ba wa da state road abi federal road mo ah Stephen tin se wo si mi hello
1: which road did you say that law applies to?
2: Now only federal road, road safety fee day, sir. Anything will be federal road, they're not supposed to be there, sir.
1: Okay, thank
0: yes,
1: you.
2: Yes, sir.
0: I show you in Bobo Peter Timbo. I've been a lot Pada, Lori Agbaya, where you are, Bomag, but Mr. Lale Consoni, and soon, soon, in Bobo Peter Timbo. Either I tie your name, Kafu Paddy, lost at the Boston Interfer Bamar Aliso.
2: Come on, you are the Bamar, and you really know, college of religion. A
0: show. What do you call last song in Golden Voice on Radio Lunary attire on Kafu Paddy? Or double?
4: Láti ìkànnì West Radio 89.3 FM, ìkànnì kànga gbọ́mọgbẹ́, a ti ṣèlérí láti máa mú àwọn ìròyìn ojúlówó wá fún yín èyí tí kò ní bayobayo nínú. Nítorí náà, ohun tẹ́ ẹ bá gbọ́ látẹnu àwọn òye wa àti olùpẹ wa, kìí ṣe ohun tí ìkànnì fi tẹ̀lú o, bí kò ṣe ìwòye wọn. Ẹ ṣeun tí ẹ̀ ń gbọ́ wa. 89.3 FM, your preferred wholesome radio.

0: akọláwọlé lorúkọ mi jẹ́ o olóòtú ọmọ àdábánijà kàbá ń sọ̀rọ̀ nípa rédíò nípínlẹ̀ ọ̀yọ́ mọ́lẹ̀ oṣù sí o àfẹ́ǹtí ọ̀bánilé balaye west radio 89.3 FM ibẹ̀ la gbé wáyé ní olúyọ̀lé ńbàdàn akí gbogbo àwọn olùdarí rédíò bí o akí ọ̀gá àgbà alákòóso àti àwọn ìsọ̀gbẹ̀ ẹnjiníà àti gbogbo ẹ̀yin presenters lọ́kọ̀ọ̀kan ẹ̀jẹ̀jì inú mi dùn fún rédíò yìí mo máa ń gbọ́ gbogbo ìgbà torí wípé òjò ọ̀bẹ nìkan sọ̀tá ni bí ẹ ṣe ń sa haúsá bẹ́ẹ̀ ni ẹ ń sọ ti ibo ẹ mọ̀ gbọ́ ti ibo kedukedu ọdún ma ẹ mọ̀ gbọ́ ti haúsá ń bẹ̀ ìnánkúánà ìnángèjà ẹ mọ̀ gbọ́ ti yorùbá ọ jẹ́ kí n mọ̀ wípé rédíò eléyìí ó tún ní agbára ju rédíò ẹlẹ́kùnjẹkùn lọ adúpẹ́ pé òkun ìlọsíwájú yóò mọ̀ bá wa o akọ́láwọlé lorúkọ mi jẹ́ o olóòtú ọmọ àdábánijà ọmọ ẹni ìjà ọ̀bá tí pẹ̀rẹ̀ lọ́kùnrin àtẹ̀wé àtàgbà ọmọdé ìlọ́kùnrin lóbìnrin oyún inú àṣẹ ẹ̀dí ẹ mọ̀ gbọ́ west radio 89.3 FM.
1: west radio 89.3 FM kan dàgbọ́n má gbẹ́.
2: Ẹ̀fílẹ̀ ẹ má yí kúrò west radio 89.3 FM níbẹ̀ gangan lẹ́wàá.

Ẹ̀ka sàn àsìkò iṣẹ́ látàárọ̀ àkójọpọ̀ ìròyìn àgbáyé. Òun ló dé sótì gbọ̀yìn lọ́sàn-án tòní láti ìkànnì kọ̀ǹga gbọ́mọ̀gbẹ́ Wells Road 89.3 FM. Eléyìí ti àkalẹ̀ sí òpópónà Aláàfin Avenue, Olúyọ̀lé Estate, nílẹ̀ Ìbàdàn. Adédàmọ́lá olóyèdè lóníròyìn ṣáájú ẹgbẹ́ àwọn kókó tó wà nínú ìròyìn náà. Ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ṣe tán láti ṣe àmójútó lórí ọ̀rọ̀ iṣẹ́ àtúnṣe, èwe ìpawọlé àti àwọn àǹfààní eléyìí tí ètò àtúnṣe ti dé bá orílẹ̀-èdè yìí. Àjọ INEC ṣiṣẹ́ olójú àti ṣètò ìgbáradì ètò ìdìbò ti iléeṣẹ́ ààrẹ eléyìí tí wọ́n pe wọ́n ń gbèrò fún. Ìjọba àpapọ̀ ṣe àtúnṣe orúkọ ojú ọ̀nà ti mọ́sọ̀ọ́sẹ̀ Èkó sí Kàlàbà tí ẹ fi sóko ààrẹ Tinubu. Ọkọ̀ tí ń kó àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ni pé wọ́n ni ó kọlu ìjàm̀bá lẹ́yìn tí àwọn ọmọ tó ń lọ bí ogun níye tí wọ́n gbẹ̀mí mì ní ilẹ̀ Uganda. Nínú ìròyìn eré ìdárayá Argentina ni wọ́n pé wọ́n ń retí èròǹgbà àti ìpinnu àjọ FIFA lórí àwọn àlékọ eléyìí tí wọ́n pe wọ́n ní ó ṣàfihàn rẹ̀ níbi ìfíje ife ẹ̀yẹ àgbáyé. Ní báyìí ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Mínísítà fọ̀rọ̀ ètò ìṣúná àti alákòóso ètò ọrọ̀ ajé lórílẹ̀-èdè yìí Taiwo Oyedele ti ṣàfihàn ètò ìjọba àpapọ̀ láti bẹ̀rẹ̀ sí tẹ àwọn àfihàn eléyìí tó máa ń ṣe àfihàn bí òṣè ìpawówọlé àti àìdọ́gba lórílẹ̀-èdè yìí ṣe ń lọ kí wọ́n lè ṣe àyẹ̀wò ipa tí àwọn àtúnṣe ètò ọrọ̀ ajé ìjọba tó ní lórí ìgbésí ayé àwọn ọmọ orílẹ̀-èdè yìí. Ó ní ìgbésẹ̀ náà jẹ́ láti bojú àwọn àrewúsí tó ń débá ètò àtúnṣe náà bó tilẹ̀ jẹ́ pé owó tí ìjọba ń pa wọlé, owó ìpamọ́ lókè òkun àti ìgbẹ́kẹ̀lé àwọn olùdókòwò kò tí mú ìrètí rere bá ọ̀pọ̀ ìdílé eléyìí tí wọ́n jìyà nítorí ọ̀wọ́n gógó oúnjẹ, ìrìn àjò àti ìgbésí ayé wọn. Nígbà tó ń sọ̀rọ̀ níbi àpéjọ kan tí iléeṣẹ́ ìròyìn Business Day ṣètò nílùú Èkó lálẹ́ àná, Oyedele ṣàlàyé pé ìjọba yóò fi ohun mẹ́ta ṣe àyẹ̀wò ìtẹ̀síwájú ìgbésí ayé àwọn aráàlú. Ìwọ̀nyí ni ìdínkù ṣe onírúurú, ìlọsíwájú ní otúwó tó ń wọlé fún olúkúlùkù àti àdínkù àìdọ́gba láàrin àwọn aráàlú. Ó fi kún pé ìjọba fẹ́ fi hàn pé àwọn àtúnṣe tó bẹ̀rẹ̀ lọ́dún 2023 pẹ̀lú ìyọkúrò ìrànwọ́ orí epo àti ìtúsílẹ̀ ètò ìṣúná owó náírà tí àwọn iléeṣẹ́ ayánilówó àti àwọn olùdókòwò ń gbóríyìn fún ló ti bẹ̀rẹ̀ sí ní mú àǹfààní tó gbòòrò dé bá àwọn ọmọ Nàìjíríà lẹ́yìn tí wọ́n fa ìdàgbàsókè nínú owó ọjà àti ìnáwó ìgbésí ayé wọn. Àjọ INEC ti ń gbèrò láti ṣe àgbéyẹ̀wò àti àyẹ̀wò fínífíní lórí àwọn ohun ẹ̀rọ ètò ìdìbò lórílẹ̀-èdè Nàìjíríà àti pé wọ́n ó máa ṣe ètò ìdánwò tó ní ṣe pẹ̀lú àti ṣe ètò ìdìbò eléyìí tí wọ́n ó fi wo ìgbésẹ̀ àti ibi tí nǹkan dé dúró láti mọ bí ìgbaradì wọn bó ti ṣe rí sínú ètò ìdìbò gbogbogbò ọdún 2027. Ọ̀gá àgbà àjọ INEC Ọ̀jọ̀gbọ́n Joaja Mupitan ló sọ̀rọ̀ yìí lánàá lásìkò tí a pe ń tẹ́wọ́ gba àwọn aṣojú ilẹ̀ Nàìjíríà Dr. Richard Montgomery láti ilẹ̀ Bèrètè Kó lásìkò àbẹ̀wò ẹ̀lẹ́bẹ̀rún tí ó ṣe nílùú Àbújá. Àmúpìtàn ṣàlàyé pé àbá àti àwọn ìgbésẹ̀ yìí ni wọ́n ṣe látọwọ́ àjọ náà eléyìí tí ó sì mú kí wọ́n lè mọ bí ìgbaradì wọn ti ṣe dé dúró àti àtiyẹ̀wò lórí àwọn ìkànnínú ètò ìdìbò ọdún 2023 eléyìí tí a pè wọ́n ní ó ń fa ìkànnínú ọlọ́kàn ọ̀pọ̀ àwọn èèyàn. Ọ̀gá àgbà àjọ INEC ṣàlàyé wípé àwọn àbá tí wọ́n dá yìí ò ní pé wọ́n ní kò sí nínú ètò ìṣúná tí àwọn ti yà sọ́tọ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n tí àjọ INEC ń gbèrò láti ṣe àmúlò àti ṣe àgbéyẹ̀wò lórí àwọn nǹkan wọ̀nyí láti lè mọ bí ìsì yóò ti ṣe rí lọ́jọ́ iwájú. Ìjọba àjọ àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ti ṣe àtúndá orúkọ ojú ọ̀nà mọ́sọ̀ọ́sẹ̀ Èkó sí Kàlàbà fi sọ orúkọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu pẹ̀lú bí ẹni tí ṣe mísà fọ́rọ̀ ìtúnṣẹ́ David Umahi bó ṣe ṣàlàyé pé èròǹgbà yìí òun ló wà láti ṣe ìdámọ̀ àwọn àfojúsùn iṣẹ́ àkànṣe tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti ní láti ọjọ́ pípẹ́ wá. Umahi kéde ìdòǹgbà yìí lánàá lásìkò ìjábọ̀ àwọn oníròyìn níbi tí ó ti ṣiṣọ́ lójú ọ̀rọ̀ pé ààrẹ Bọ́lá Tinubu ló bu ọwọ́ lu àwọn ojú ọ̀nà ìfẹ́ lójú oníbùsọ̀ irinwó eléyìí tí wọ́n ní wọ́n láǹfààní àti tó ṣe látàrí ìpínlẹ̀ Èkó sí ilẹ̀ Ìbàdàn. Gẹ́gẹ́ bí mínísítà náà ṣe sọ, èròǹgbà náà ni a fi sọ èrèdí tí a fi sọ orúkọ ààrẹ fún àwọn nǹkan yìí òun ni ó wà látọwọ iléeṣẹ́ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ iṣẹ́ nílẹ̀ yìí lẹ́yìn ìjíròrò pẹ̀lú àwọn adarí lẹ́ka ètò iṣẹ́ lórílẹ̀-èdè yìí gbogbo.
Nílẹ̀ òkèrè kò dín ní àwọn akẹ́kọ̀ọ́ tó ń lọ bí ogún níye àti àgbàlagbà kan ni wọ́n pé wọ́n ti gbẹ́mímì lẹ́yìn tí ọkọ̀ akérò tó jẹ́ ti àwọn akẹ́kọ̀ọ́ eléyìí tí wọ́n pé wọ́n ni ó ń kọ́ àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n pé wọ́n lọ rèé ṣe ìrìn àjò ẹ̀kọ́. Wọ́n ní wọ́n pé wọ́n ni ó forí sọ́pọ̀n ní apá ìlà oòrùn ilẹ̀ Uganda nígbà tí ó jẹ́ ara àwọn ìkọlù eléyìí tó fẹ́ẹ́ burú jù lọ jáì lórílẹ̀-èdè ọ̀hún tó sì ní ṣe pẹ̀lú àwọn ọmọdé. Wọ́n pe ọ̀pọ̀ àwọn tọ̀rọ̀ kan nínú àwọn ilé ìta ti rí àwọn olùkọ́ àtàwọn òṣìṣẹ́ ni wọ́n pé wọ́n fara ṣẹṣe níbi ìjàmbá náà ní nǹkan alẹ́ ọjọ́bọ̀ ti ṣàná òde yìí. Ìwádìí àkọ́ṣe ló ṣàfihàn pé ọkọ̀ àwọn akẹ́kọ̀ọ́ náà ni wọ́n pé wọ́n ní ó ní àwọn àṣìṣe àti àwọn àkùdé kọ̀ọ̀kan lára kó tó di pé awakọ̀ náà sọ ìjánu ọkọ̀ náà nù èyí tó sì lọ rèé forí sọ àwọn nǹkan eléyìí tí wọ́n pé wọ́n ní wọ́n ṣe àkójọpọ̀ rẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá jẹ́ kó dìímọ̀ pé ọkọ̀ náà tó gbé àwọn akẹ́kọ̀ọ́ láti ilé ẹ̀kọ́ ti King David Junior School ní agbègbè Ndeje wọ́n ní pé wọ́n ní ó forí sọ́pọ́n ní nǹkan aago mẹ́jọ GMT lásìkò tí wọ́n pé wọ́n ní wọ́n ṣe ìrìn àjò náà ní agbègbè Kawowo. Orílẹ̀-èdè Amẹ́ríkà ti ṣe ìkọlù sí ilẹ̀ Iran lálẹ́ ọjọ́ kẹfà ní ṣísẹ̀ntẹ̀lé gẹ́gẹ́ bí àwọn ọmọ ogun orílẹ̀-èdè náà ṣe sọ látàrí bí àwọn orílẹ̀-èdè méjèèjì ṣe ń wọ̀yá àjà lórí àti ṣe ìṣàkóso ojú ọ̀nà Strait of Hormuz. Iléeṣẹ́ àpapọ̀ ọmọ ogun ilẹ̀ Amẹ́ríkà ṣàlàyé pé ìdí ìkọlù náà wọ́n ní láti dín agbára àwọn ológun Iran kù tí wọ́n sì mẹ́nuba pé àwọn ti gba ọkọ̀ ojú omi kan nígbà tí wọ́n mú ìdènà àwọn ibùdó orí omi Iran tẹ̀ sọ́wọ́ iwájú. Iléeṣẹ́ ìròyìn ṣàlàyé pé àwọn ìkọlù náà ló kan àwọn ibi ohun amáyédẹrùn ilẹ̀ Iran tó fi máa fárá ibùdó ọkọ̀ ojú irin àti pápákọ̀ òfurufú. Bákan náà ni iléeṣẹ́ BBC sì fìdí ìkọlù afárá kan náà ní apá ìwọ̀ oòrùn ìlú Bandar Abbas múlẹ̀ ní agbègbè Hormuzgan. Ẹgbẹ́ ológun ti Iran IRGC ṣàlàyé pé wọ́n ti dáhùn pẹ̀lú ìkọlù sí àwọn ibùdó tó ń ṣọ́ ojú omi Amẹ́ríkà ìyẹn nílẹ̀ Oman àti àwọn ìkọlù míì ní Kuwait àti Bahrain. Wọ́n tún jẹ́ kó dìímọ̀ pé wọ́n kọlu ibùdó pàtàkì àwọn ọmọ ogun Amẹ́ríkà ní orílẹ̀-èdè Syria. Orílẹ̀-èdè Amẹ́ríkà ló ti bọwọ́ lu àbá kan láti ta àwọn ohun ìjà tó rẹ̀ ń lọ bí bílíọ̀nù méjì dọ́là fún ilẹ̀ Saudi Arabia. Ìgbésẹ̀ yìí tó wà láti mú ètò ìdáàbòbò àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ojú òfurufú àti agbègbè láwọn orílẹ̀-èdè yìí pàápàá jùlọ láàrin gbùngbùn apá ìlà oòrùn orílẹ̀-èdè àgbáyé. Ilẹ̀ Amẹ́ríkà ni àjọ tó ń rí sí ọ̀rọ̀ ètò ààbò níbẹ̀ jẹ́ kó di mímọ̀ pé àṣẹ náà ò ní pé wá fún àti ta àwọn nǹkan ìjà yìí tó rẹ̀ ń lọ bí bílíọ̀nù méjì ọdún pẹ́sẹpẹ́sẹ pẹ̀lú àwọn ohun èlò míì eléyìí tí wọ́n pé wọ́n ni wọ́n ṣàmúlò àti àwọn oríṣiríṣi irinṣẹ́ tí wọn yóò máa rà papọ̀ pẹ̀lú àwọn nǹkan wọ̀nyí. Gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ wọ́n pé àbá láti ta àwọn nǹkan wọ̀nyí òun ló wà láti ṣe ìgbélárugẹ àǹfààní ilẹ̀ Saudi Arabia láti lè rí pé àwọn náà gbéná wojú àwọn ìdúnkòokò àbí àwọn làásìgbò eléyìí tó fẹ́ máa tẹ̀yìn wọ ìgbẹ́lẹ́nu fún wọn. Nínú ìròyìn eré ìdárayá gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ àjọ FIFA oníwọ́n pé wọ́n ti ń ṣe àyẹ̀wò ní sísẹ̀ntẹ̀lé lórí ààbò àwọn oníròyìn kò tó di pé wọ́n ó fẹnu ọ̀rọ̀ kò bóyá wọn yóò gbé ìgbésẹ̀ lórí àwọn agbábọ́ọ̀lù ilẹ̀ Argentina lẹ́yìn tí wọ́n pé wọ́n ni wọ́n bẹ̀rẹ̀ sí ní gbé àwọn àpelékọ kan lọ́wọ́ eléyìí tí wọ́n pé wọ́n ni wọ́n ṣe lásìkò tí wọ́n wọ̀ yájà pẹ̀lú ikọ̀ England tí wọ́n sì borí wọn pẹ̀lú àmì ayò méjì sẹ́yọ kan. Àyìn tí í ṣe mínísítà nílẹ̀ Bírítì kó lọ́jọ́bọ̀ Thursday ló pe àjọ FIFA láti ṣe àgbéyẹ̀wò àti wo kíní ọ̀ọ́nẹ́ fínífíní lórí àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ abala tó kángun sí àṣekágbá ìdíje ife àgbáyé tí wọ́n ní wà ní ilẹ̀ Atlanta. Àjọ FIFA ló wá fi àtẹ̀jáde sílẹ̀ ní nǹkan wa ilé àná pé àwọn sì ń ṣe àgbéyẹ̀wò tó tọ́ àti ìwádìí ọ̀rọ̀ kìnìwín lórí ọ̀rọ̀ náà. Àkójọpọ̀ ìròyìn àgbáyé fún ti ọ̀sán tòní kò ní ju báyìí lọ ṣùgbọ́n kí a tó máa lọ ẹ jẹ́ kí a bójú àwọn kókó tó wà nínú ìròyìn náà. Nínú ìròyìn láti máa fún yín pé mínísítà fọ́rọ̀ ètò ìṣúná àti alákòóso ètò ọrọ̀ ajé ilẹ̀ yìí Taiwo Oyedele ti ṣiṣẹ́ lójúọ̀rọ̀ pé ìjọba àpapọ̀ ò ní wọ́n pé wọ́n ń gbèrò láti ṣe àgbékalẹ̀ àwọn tí wọn yóò fi ṣe àyẹ̀wò lórí iṣẹ́ òṣì owó ìpawọlé àti àwọn àìdọ́gba tó ń bẹ láàrin àwọn ètò tó ní ṣe pẹ̀lú ètò àtúnṣe tíjọba ń ṣe lórí ọrọ̀ ajé àti ipa tó ní lórí ìgbé ayé àwọn ọmọ orílẹ̀-èdè yìí. Àjọ INEC ni ìròyìn gbé pé wọ́n ti ń gbèrò láti ṣe àwọn
to jo lorisirisi lori awon nkan to ni se pelu awon ero ti won yo fi se to idibo ti won yo si tun se eto igbaradi idibo eleyi to ni se pelu ipo are lati gbarade fun eto idibo gbogbo todan 2027 ijoba apapo oni akede oko ojo ona mo sose Eko si Kalaba loko are Bola Ahmed Tinubu leyin ti minister foro ise David Umahi salaye pe erongba yi lo wa leyin opo idamo awon ise takutakun ati erongba are Bola Ahmed Tinubu bakan na ni royin gbe pe ko din ni awon akeko tun lo bi ogun niye ati agbalagba kan eleyi ti pe won ni egbe mimi nigbati oko tun ko awon akeko ti pe olore fori sona pon ni apa ila orun ile Uganda ile ise ile America ni pe won ni se ikolu alagbara sile Iran fun ojo kefa ile ti pe won se ikolu na lo wa le gege bi ile ise omo ologun na ti so ti awon na si nje ki o di mimo lori awon igbese atita lotare ohun to ni se pelu oju ona ori omi Strait of Hormuz ninu iroyin ere idaraya lati mo fun yin pe ajo tin sakoso bolu lo rilede agbaye FIFA oni pe won mo se agbeyewo ati ifojuto awon kan eleyi to sele ti an fejo re sun eleyi ti an pe oni se pelu ile Argentina leyin nigba ti an wa ko pelu ile England eleyi ti an se fi je won pelu ami ayo meji seyo kan eyi lo pin iroyin agbaye fun ti osan toni akojopo ati atunto iroyin lo wa latowo kunle olowo e mo gbagbe wi pe le darapo mo alawon oju opa ilu jara wa gbogbo pelu at wells radio 893 nigba te le feran tabi te o tele wa loju opa ilu jara facebook ko pelu at wells radio 893 fm fan page ba kan na le gbo so we waju si loju ipona ti agbaye ti www.wellsradio893.com e le pe tabi fi atejise sowo sinu yara ikoro injo ikani yi lori ero 0916893 2000 le kan se 0916 893 2000 fawon isele to ba soju eni ade damola oloyede lomoyin na wa se ti gbo yin e se te n gbo ikanni ekanga agbomogbe wells radio 89.3 fm olorun yo boku fun yin aku ipalemo opin ose o

0: and but
1: you see
0: Sorry, sir.
2: Hello.
0: Hello.
2: Etuwape. 0916-893-1000. 0916. Eja kamu pe. Hello.
3: Hello. Me muko pe. Muko pe imba kebere program.
0: Okay. Okay.
3: Mo fe so awon yeta. O bi ni lo mu advice ka wala ni.
2: So
3: balu. So ba cooperative. Ọkùnrin dẹ̀ kò pèsè pẹ̀lú ẹ̀ gbogbo ẹ̀ òwúlẹ̀ ọlọ́kùnrin yẹn ṣòro sọ pẹ̀lú ẹ̀ ọkùnrin dẹ̀ ni kò ní kẹ́kẹ́ wọn tẹ̀síwájú ìgbà mi nǹkan náà sọ pé máa wà ní iṣẹ́ yẹn lọ títí ni ó wá ní torí pé ó sọ fún ẹ ó lọ ń dájọ ṣé mo rí ilẹ̀ yẹn náà lọ́fẹ́ kó lé kékeré lè lólówó lọ́wọ́ gbogbo ṣòro ṣe mo kọ́kọ́ sọ pé túbọ̀ lọ gba cooperative yẹn bá a ṣe ṣàbá kọ́kọ́ ká ṣẹlẹ̀ kejì náà bẹ́ẹ̀ èmi náà tún máa kówó ṣẹlẹ̀ ó tó lóòótọ́ sí
2: Ẹ̀yin aláròyìn yẹn sọ wípé kí àwọn fi ara balẹ̀ nítorí pé lásìkò tí wọ́n ń gbìyànjú láti ralẹ̀.
3: Ìyá ẹ̀ kó gbogbo ẹ̀ ni mo bẹ́ ṣe bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ gbogbo ẹ̀ ni mo gbọ́ ẹ kó bẹ̀ ìgbà ní nǹkan. Kò sí nǹkan sí abẹ́ ṣe láàyè kéèyàn ní ìdáyà rẹ̀. Ìyá dínà self comfort. Ọkùnrin ẹgbẹ́ ṣe ló kọ́ sí. Èmi tí mo bá ń sàmú èrìrí mo ti rí ọlọ́ọ̀kán lè Dọ́wọ́ gbọ́ kò síríọ̀sì obìnrin dẹ̀ kò rí lọ́wọ́ bẹ́ẹ̀ kò rí kọ́mọ̀ ọ̀sẹ̀ kò rí lọ́dá nǹkan ṣe lẹ́yìn ẹ̀. Ìgbé dájú rẹ̀ lọ́fẹ́ rẹ̀ tẹ́bí ṣe lọ́rọ̀ fi jáyé. Ìgbé dẹ̀ tọ́lọ́ kò rí kọ́mọ̀ rẹ̀sponsibù tí tó ṣe lóòótọ́ sí ẹ tí ó ṣe nìkan ò tí wá ń sọ pé torí pé wà ń bò síṣẹ́ kan. Ọlọ́àṣàánú ẹ̀yìn
0: obìnrin.
3: Ẹ ṣe sà. Ṣé ọkùnrin mélòó ló ti rí ọsì
0: ṣe
3: káwọn ọkùnrin fẹ pé wọn gbẹyìn nǹkan jẹun wọn ní kò sí tó kà wọn pé wọn a máa ní bàbá ogbà yé ni obìnrin tó lọmọ ó tún àròkọ ètò rẹsìpọsibú pẹlú ẹ tó fẹ àṣìmẹsì kí kẹjọ ní ó tún wá ń sọ pé kinní kan ṣe lédè ń fakọ.
2: ẹ ṣeun sam 0916-893-1000 0916-893-1000 tàbí 0915.
0: Hello.
2: Ẹ ká san kí lorúkọ yín àti ibi tẹ́ ti ń pè wá.
0: Hello, ẹ ti wọ́n lé.
2: Kí lorúkọ yín?
0: Ojú òpó yẹn ò tọ́.
2: Ẹ tún wá pè. 0916-893. Ok, ẹ já ń pè yẹn. Hello.
4: Hello.
0: Hello.
2: Hello.
0: Hello.
4: Hello. Hello. Hello.
0: Sorry.
2: 0916-893-1000. 0916. Hello?
5: Hello, ma.
2: Ekason.
5: Ekason, ma.
2: Kí lorúkọ yín àti ibi tẹ́ ti pè wá?
5: Orúkọ mi àjọkẹ́ láti Àpáta.
2: Ẹ ṣeun, màá bá wa dá sétò yìí, ma.
5: Sọ kí màmá yẹn má bínú. Kì í ṣe pé ọkọ yẹn ò fẹ́ kí wọ́n kọ́ lé yẹn. Ó ń wò pé bóyá táwọn bá tètè kọ bóyá bá dàná wà bọ́ lẹ́kọ̀ọ́ torí pé owó ilé gan ó gara lásìkò tá a wà yìí pé tán bá tètè kọ tán bá kó délé wọn máa ní fọkànbalẹ̀ gbogbo àwọn nǹkan tí wọn nìyẹn wọn wá ní àníṣó àti àníṣẹ́kù kó jọ kó bá bàbá yẹn dá sí i owó yẹn lè jáde ọrọ̀ ajé náà ni bàbá ṣe òkè ṣe pé bàbá fẹ́ gba owó fẹ́ kó lọ bò mí o nǹkan tán dọra yẹn náà fẹ́ fi ṣe kó lè yá kó jọ nítorí ọlọ́run kó bá wọn dá sí i kó yẹn lè jáde a dára fún ìdílé yẹn o.
0: Ẹ
2: ṣeun ma.
5: Yes.
2: 0916-893-1000 0916 hello. Ẹ káàsán kí lorúkọ yín àti ibi tẹ́ ti ń pè wá.
6: Ẹ káàsán orúkọ mi ni Kọ́mírà Adéṣínà láti Orítàpẹ̀yìn.
2: Láti Orítàpẹ̀yìn ẹ jẹ́ bá wa gbóhùn sókè.
6: Orúkọ mi ni Kọ́mírà Adéṣínà láti Orítàpẹ̀yìn.
2: Ẹ ṣeun.
6: Ẹ̀yin ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lórí àyẹ̀yẹ́ ni pé tí màá kàn sọ ni pé ẹ̀jẹ̀ bá wà fẹ́ arábìnrin yìí tí ó bá ọkọ rẹ̀ dá sí.

0: ẹrí ju gbogbo ẹ lọ. Ó dìpẹ́ndì lórí tí àmì bá fi ṣe foundation ilé wọn. Foundation ilé wọn tó bá kó bá solid ní ọ̀nà òtítọ́. Kò sí tó burú bẹ̀ tí ọkọ̀ ní sọ fún pé tó ń ṣe. Ṣùgbọ́n tí ò bá tó bá tó wá rí bẹ̀ lọ́dà wíyàn. Nǹkan àkànṣọ náà ni pé kí obìnrin oṣù kìíní kó rọ̀ kó jọ̀ kó bá dá sí ọ̀rọ̀ rẹ̀ tó dá fún gbogbo.
1: Ẹ ṣeun. 0911 Hello.
2: Hello, ma.
1: Hello, Ekasun.
2: Ekasun, ma.
1: Yes, sir.
2: Orúkọ mi ni Adéjúmọ́.
1: Ẹ ṣeun sọ láti bọ̀lẹ̀ tí pè wá.
2: Láti ẹlẹ́ẹ̀lẹ́.
1: Ẹlẹ́ẹ̀lẹ́ Ìbàdàn. Ẹ ṣeun.
2: Ṣé rí nǹkan tí ọkùnrin yẹn ń ṣe? Kì í ṣe pé ó bàjẹ́ o.
1: Ok.
2: Ṣé mi fún un? Fún àǹfààní àwọn méjèèjì náà ni. Kì í ṣe nǹkan tó bàjẹ́. Ìdẹ́ ń yọ gbogbo nǹkan náà lẹ́ẹ̀kan máa sọ fóbi kí wọ́n bá máa ṣe náà. Ó bá wọn fẹ́ sọ fẹ́ ẹsẹ̀ náà ni kò mọ̀ náà. Bọ̀ tó ẹ̀pù ẹ̀ torí àwọn ọmọ. Nígbà tó ti bímọ fún ìgbò ló fẹ́ kó o lọ. Ṣùgbọ́n àwọn ọmọ náà ló pàpà máa fi tọ́jú. So kò ní ìdí tó ń bínú kó ẹ̀pù ẹ̀ náà. Ìbáàjẹ́ agbófinró ìbáàjẹ́ ní ti kó ẹ̀pù ẹ̀ kó rú ọlá àwọn ọmọ. So nǹkan tèmi ní sọ bẹ́ẹ̀ náà nìyẹn.
1: 0915 33 34 893 0915 33 34 893 tàbí 0911 33 33 893. Agbada ni ẹ fẹ sọ.
3: Kúì mọ̀dà, mo fẹ́ kí a fi ìdí nkankan lọ́lẹ̀ àbí lélẹ̀
1: múlẹ̀
3: ṣe múlẹ̀ lórí.
1: Ẹ jẹ́ ká mú pè.
3: Ok. Hello.
1: Hello.
3: Now, mo fẹ́ ká fi ìdí nkankan múlẹ̀. Queen Mother, a ti sọ wípé ìgbéyàwó ó ní láti.
1: Hello.
3: Hello.
1: Hello.
3: Hello.
1: Yes, sir.
4: Mr. Aladelere láti Ẹlẹ́yẹlé.
1: Ẹ ṣe.
4: Ní tẹ́mi rí ń bẹ̀ ni pé àìgbọ́ra ẹni yé. Òun ló tó bá ti wọlé sínú ìdílé téèyàn bá ṣọ́ra. Máa fẹ́ dání lérú. Ìgbà tí ìyàwó ti gbà tó ti sọ pé káwọn ní sùúrù díẹ̀ yẹn. Ó yẹ kọ́kọ́ náà fọ́ sọ pọ̀ torí ó ní àwọn nǹkan tó rí tó fi ń sẹ pé obìnrin máa ń tọ́jú ní lójú. So àwọn gbogbo ṣe ń sọ yẹ kí ọkọ náà gbà. Bẹ́ẹ̀ ìgbà tọkọ náà bẹ́ẹ̀ fẹ́ lọ dá àjọ ó yẹ kó jẹ́ kí ìyàwó náà mọ̀. Torí iṣẹ́ rí àwọn àjọ yẹn gbogbo ọkọ̀ tó bá mọ̀ nípa òfin díẹ̀. Àwọn fún wa ìpé tíjọba àbá ń fọwọ́ sí fẹ́ bá darapọ̀ mọ́ tó bá lọ lọ dé nìyẹn. Kíni bó dá mọ̀ fi gan-an kò sí tó lè ṣe lórí bọ̀ tó bá pé orúkọ pé tíjọba fọwọ́ sí ni. Ó lè dọ̀ sọ̀rọ̀ kó rí ìkànnì gbà padà. So ibi tọ́wọ́ jù kíyàwó sapá ìrọ̀rùn tó bá lè ṣe ló láti gbé kó yẹ kó jáde kó jáde kó gbà ṣe. Tó yìí ní ìwà pé tí ò bá ti lọ́wọ́ ìjọba ní tí wọ́n bá kó síbì kan bí ò bá rí ẹ̀gbà kò sí nìkan lè ṣe sí. Ìjọ jẹ́ láàrin ẹ̀ gan-an ló yẹ kó kárí ìyàwó àlọ́hùn. Ó dà mí ò fẹ́ gbìyànjú sọ́dọ̀ tèmi o tèmi náà ti ń ṣe. Wọ́n á jọ fún àìgbọ́ra ni yóò máa ń dàgbéyàwó mi. Wọ́n á ràn án lọ́wọ́.
3: Queen Mother, torí àsìkò wa àti nítorí àwọn èèyàn wa tó ń pè wá wọlé, ṣé rí mo fẹ́ sọ wípé ẹni tí ó sọ̀rọ̀ tán yẹn.
1: Hello.
3: Hello.
2: Hello, ọmọ.
3: Yes, sir.
2: Èmi náà ló tún padà ń sọ̀rọ̀.
3: Ok, sir.
2: Èmi kàn fẹ́ advice ọkùnrin ẹni. Ṣé ẹ gbọ́ mi?
1: Ṣé ẹ
2: rí ẹnìkan àjọ? Ṣé ẹ rí ẹnìkan àjọ? Ríkì ni o. Ìjọba ọ̀fọwọ́sẹ́ bó ti lù kó mọ̀. Ẹni bá ti ń ṣe àwọn ìṣe náà fún rìsíkì ni because tó bá dé lẹ́kùn sínú tíjọba lè ṣe tó. Dátì sọ àìsàn fi dá báǹkì ńlẹ̀. Àjọ rìsíkì ni àjọ báǹkì ìjọba fọwọ́ sí. Òjì yẹn lọ.
3: Ṣé rí Queen Mother, a máa ń sọ kinní kan lórí ètò yìí wípé ìgbéyàwó a ní láti sọ àsọyé pọ̀ lórí gbogbo ìgbésẹ̀ tá a bá fẹ́ gbé.
1: Láàrin
3: lọ́kọ-láya torí intafẹ́ ṣe yẹn ó lè lẹ́yìn torí intafẹ́ ṣe fún ìlọsíwájú ìdílé ni. Nígbà tó bá wá lẹ́yìn àwa méjèèjì àjọ jókòó kí ló fà tó fi lẹ́yìn tó dára bí èyí tí ó dára. Irú eléyìí táwọn gbé yìí igbese ton fe do n to ko se o dara ṣugbọn igbese to gbe yen ko gbe daada nigba ti yawo ti so wi pe eh mo fe ka duro die tori po ti ri bi e mo ko mo so kini kan le nkan mo ni te ba fe yawo e ni lati koko wo wi pe se kini yo ni pa ilera idile yen
1: lara
3: in ta birin yen ri ni pe owo akoko ta won ya o pa won lara awon o ti farabalẹ ko n se pe arabirin yen o fe gbowo yen o mo fe ka gbo yen ye in fact ka ni pe arakunrin yen fi arabalẹ ni in fact owo yen won ba tun gba lodo arabirin in fact obi to ko si ko ba ma ko sibe tori pe won lati oro yen oro awon mejeji lati jo yera won na n jeje mo pe arabirin to so pe ohun o fe gba owo yi to ba je wi pe arakunrin yen o pada bere si ni pe arabirin yen to ba soro ni to bi nu bi to so orisirisi nkan fun idi ta fin leti tete ya owo yen ni lowo lo ba je mo parabirin yen le pada lo ya owo yen ṣugbọn tori pe won o ni suru lati salaye daada fun arabirin yen wo pe iya ta won je lele ti poju ko je ka won simi die in to so ni e ko so pe won ni lo ya owo yen o ni ka won simi nje je mo pe fosu kan ti arabirin yen ti arakunrin yen ba salaye daada fun arabirin yen je mo pe o le pada lo gbowo yen tori ede ti arakunrin yen ba so fun so mo fe ka mo kini kan ninu igbeyawo pe agbe kale oro oloko laya o ni lati je to don moran lati le ni lo siwaju ninu igbeyawo in to fa wahala se pe mo la ko to mo fe be arabirin yen wi pe ko jo tori pe igbile won na ni o ti sele o ti sele o de ti ri oko na de ti ri pe igbese to ngbe lai je ki yawo ohun mo o ti ri n to bo si mo je mo mo pe ni ojo miran ko ni fe gberu igbese yen mo tori a ti ko legbon pe ai mu e ai what's go ai fikini to ele ti ko di pe mo bere o le fa akude fun n to sele yen so ni mo fe be arabirin yen pe ko jo ni n to lon ba fun lagbara ko ba se tori pe ilera arakunrin yen na o ni o ma o ni pa to ma se ninu idile yen tori ti arakunrin yen ba rowo yen gba ti nkan ko ba sele yo pada bere si nipa idile yen lara karabirin yen ko jo ko ba mi ran lowo tori o ti ma la lesson ni e se
1: eh gege bi gbogbo eyin ololufe te pe sori eto wa ni osan toni eh imoran ti won gba arabirin ni wi pe eh ko fi ede nu ko wo gbogbo ohun to ba wa ni ipa ti e na lati se ki won ba le ri owo igbajade ti won ba kukuri igbajade na ise akanse ti won fe se ninu leyin na ni a tun fi tesi waju si ni eleyi de tun ti ko arakunrin na ni ogbon wi pe ni igbakigba ti a ba tun ronu wi pe a n wa owo o ye ki o je nkan ti a fi lo awon eyan lati le mo wi pe se ona ti mo fe gba yi se ona to dara ni abi nkan to je pe o le fa ewu jade ni eh mo dupe lowo gbogbo eyin baba baba wa ti e ba wa pe sori eto ni osan yin ati eyin mama wa ti e ba wa pe si ori eto ni osan ti oni ni inu eto inu igbeyawo gbogbo aseyori ninu ile o da lori ifowosowopo lokolaya ati bi a se kora wa ni ijanu ta si ni igbagbo ninu ara wa lati ri wipe awon nkan ti o wu wa lokan wa a le ri won se olorun o ba wa to ile wa esu ni raye wo inu ile wa agbada ni e ba mi ki awon ara le nitori pe asiko ti lo
3: e se mu fe dupe lo gbo awon to ba wa da si eto loni wipe idile wa o ni di fiyafiya o do se to nbo
1: e se mo dupe lekan si lowo amoju ero a oni le gbe ipe mo nitori pe asiko wa ti lo eh mo dupe lowo amoju ero ti o wa ni saata wa eh arakunrin Daniel adupe lowo yin fun bi e se n ba wa gbe soke ati arakunrin Steven na ti won wa ni sa agbonta wa yi lagbara Olorun ise yin o mo tesiwaju e ba wa wa si ile ise ewa e wa gbe ipolowo oja yin wa ki abayin ipolowo e ki e ba leta gege bi o se to ati bo ti ye lagbara Olorun a tun ni ipade ayo ni ose to nbo oruko temi ni Eludipo Oluwakemi kun imoda ile wa oni daru o dabo.

gbogbo ni gbogbo ayé ń dà kìrìkìrì tí wọ́n ń pọn yìí. West Radio 89.3 FM, kànga agbẹ́mágbẹ́.

0: jẹ́ ìbà lọ́wọ́ ọlọ́jọ́ tó ń tàdó. Ìbà lọ́wọ́ alúbẹ̀m̀bẹ́ tó ṣojú lódì lẹ́sọ̀.
1: Ẹyin ẹyà mi o.
0: Mo tútù gbé tòró tòní dè. Afẹ́fẹ́ lẹ́lẹ́ ó yá tún bá mi fẹ́ lọ sílẹ̀ tòkun.
1: Ẹyin ẹyà mi.
0: Ẹ̀fúùfù lẹ̀lẹ̀ ó yá fẹ́ lọ sílẹ̀ tọ̀sà. Ìràwọ̀ làgbà lórúkọ ètò yìí.
1: Kò sí ohun tó wá ò lè ṣe.
0: Ǹjẹ́ ọmọ ẹlẹ́rìn wọ́n ṣòdì mẹ́sàn yín náà rí ọmọ agbára dọ́bù.
1: Ó jẹ́ tòwó.
0: Ọmọ olúrin ló ń kí yín kààbọ̀.
1: Wádé, ó jẹ́ tọ́lá ọlá.
0: MC Difference Original.
1: Bó dọ́là.
0: Olúdayọ̀ Olúsanya lórúkọ tèmi.
1: Ẹ̀dáká kọ́lé.
0: D1 Limba Zuaza lómi.
2: Kọ́lé sọ́rí àpáta.
0: Ilé orí àpáta ìyẹn máa ń sọ́lìdò máa ń dúró dáadáa. Òun ló fi ṣe pàtàkì. Ló fi ṣe kókó.
2: Kọ́lé sọ́rí àpáta.
0: Kí èèyàn kọ sórí àpáta.

ṣùgbọ́n ó ṣì ń ronú sí ọjọ́ tí màá wọ stúdíò torí mo ti ń fura yí kódà wípé èmi náà mo lẹ́bùn orin díẹ̀. Ó yí ẹsẹ̀. Abala kọ́kọ́ lórí ètò ìhùn náà lápè ní bóyá lẹ́mọ̀.

òun ńlá pé nílérèfé níbi tá ti máa ṣe lálàyé àwọn ìròyìn tá ti máa di síra wa létí ìròyìn ìyẹn lẹ́ka múlùúdùn ìròyìn àwọn òṣèré. Lábala kẹta ètò yìí àǹfààní máa wà láti gbàbéèrè tẹ́ ó sì jẹ̀bùn. Mo sọ fún yín airtime wà ńlẹ̀ yín àkókò ìpè data ń bẹ ẹ̀bùn owó sì ń bẹ pẹ̀lú. Gbogbo ẹni tó bá ti láǹfààní láti gba ìbéèrè lórí ètò yìí àwọn ló wà fún.

bóyá lẹ mọ̀ wípé nígbà tó wà ní bí ọmọ ogún ọdún àti díẹ̀. Ó dá ẹgbẹ́ òṣèré kan sílẹ̀ pẹ̀lú àwọn ọ̀rẹ́ rẹ̀. Léyìí tí wọ́n pè ní Oyo Youth Operatic Society. Tí wọ́n dá sílẹ̀ ìyẹn lọ́dún 1949. Ṣẹ̀ ń dé kiní ọ̀hún. Bóyá lẹ mọ̀ wípé ẹgbẹ́ náà làmìlaka. Ó sì jẹ́ ọ̀kan lára àwọn ohun tó eléyìí tó mú kí orúkọ Adébáyọ̀ Fálétí kó túnbọ̀ ṣe kíni kó lọ sókè dáadáa nígbà náà. Ẹgbẹ́ yìí tí wọ́n dá sílẹ̀ nígbà yẹn. Òun ló mú kí orúkọ Adébáyọ̀ Fálétí bẹ̀rẹ̀ sí gbajúmọ̀ nígbà náà. Ìràwọ̀ làgbà ń lètò tẹ̀ gbádùn lọ́wọ́. Ní ìkànnì Wells Radio 89.3 FM. Bí a lè mọ̀ wípé lẹ́yìn náà, òun ni alàgbà Adébáyọ̀ Fálétí gba iṣẹ́ gẹ́gẹ́ bí olùkọ́. Ìyẹn ní ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ kan. Pẹ̀lú ìrànlọ́wọ́ bàbá tó bí i lọ́mọ. Níbi tá a gbọ́ pé ó ti ṣiṣẹ́ fún ọdún mẹ́fà. Láti lè kówó jọ ìyẹn fún lílọ sí ilé ẹ̀kọ́ girama. Bóyá lẹ mọ̀ wípé ní ọdún 1966, alàgbà Adébáyọ̀ Fálétí lọ sí ilé ẹ̀kọ́ gíga Fásitì ti Dakar ní orílẹ̀-èdè Senegal. Níbi tí ó ti ní sàbùké nínú èdè àti àṣà Faransé. Bóyá lẹ mọ̀ wípé ìkẹ́kọ̀ọ́ yìí gan. Òun ló mú kí Adébáyọ̀ Fálétí ó ní òye ìjìnlẹ̀ sí èdè Faransé. Ó sì tún fún wọn ní ìgboyà àti àǹfààní láti ṣiṣẹ́ ní àwọn ibìkan lágbàáyé.

Ìwé ẹlẹ́mọ̀ wípé lọ́dún 1968. Lẹ́yìn ìkẹ́kọ̀ọ́ jáde rẹ̀ yẹn ní Sẹ̀lìngà. Ó tún lọ sí ilé ẹ̀kọ́ gíga Fásitì tìlú Ìbàdàn. Níbi tó ti kàwé gboyè lítírẹ́ṣọ̀ yẹn nínú èdè Gẹ̀ẹ́sì. Bóyá lè mọ̀ wípé ìmọ̀ eléyìí tó kójọ yìí. Òun ló túnbọ̀ fún ní ìgboyà nínú ìkọ̀wé. Ìtumọ̀ èdè àti iṣẹ́ lítírẹ́ṣọ̀. Bóyá lẹ́tí ẹ̀ túmọ̀.

gbé alẹ mọ wípé baba Adébáyọ̀ Falétí òun ni akọ̀ròyìn àkọ́kọ́ àti olùdarí eré orí ìtàgé àkọ́kọ́ ní gbogbo ilẹ̀ adúláwọ̀. Ọkàn pàtàkì ni wọ́n jẹ́ nínú àwọn olùdásílẹ̀ iléeṣẹ́ amóhùnmáwòrán àkọ́kọ́ ìyẹn ní gbogbo ilẹ̀ adúláwọ̀. Bákan náà òun ni bàbá yìí tún jẹ́ olùṣàkóso ìyẹn iléèwé ìyàwó kàwé èyí tí ń ṣe ti iléeṣẹ́ amóhùnmáwòrán ti Western Nigerian Television ìyẹn WNTV. Nígbà yẹn eléyìí tó ti pa orúkọ dà tó ti di NTA ní báyìí. Bóyá lẹ mọ̀ wípé akéwì oníròyìn òǹkọ̀wé òṣèré àti olùdarí eré eléyìí tó lọ́wọ́ nínú ìdàgbàsókè èdè Yorùbá àti iṣẹ́ eré orí ìtàgé lórílẹ̀-èdè wa Nàìjíríà àti ní gbogbo ilẹ̀ adúláwọ̀ òun ni bàbá yìí jẹ́ o. Béèyàn bá fi mú mi ṣeré tó tún wá padà wọ stúdíò, ó yẹ kéèyàn múlẹ̀.

bóyá lẹ mọ̀ wípé alàgbà Adébáyọ̀ Fálé ti gba ọ̀pọ̀lọpọ̀ àmì ẹ̀yẹ. Ìyẹn ní orílẹ̀-èdè wa Nàìjíríà ti lókè òkun. Lára rẹ̀ òun ni ti àmì ẹ̀yẹ ilé tó gàgàrà. The Order of the Niger OON. Oyè dókítà nínú ìmọ̀ literature. Wọ́n fi oyè adájọ́ àlàáfíà wọ́n fi dá wọn lọ́lá nígbà ayé wọn. Ìyẹn Justice of Peace. Pé ẹ lè mọ̀ wípé ní ọdún 1995, Bàbá Adébáyọ̀ Fálé ti gba àmì ẹ̀yẹ àjọyọ̀ iṣẹ́ ọnà. Ìyẹn Festival of Peace, Festival of Arts Award. Ìyẹn fún ọ̀kan lára àwọn iṣẹ́ ilé ìtàn tí bàbá kọ. Tí wọ́n pè ní ẹ̀dá kò lárópin. Lẹ́yìn náà, wọ́n tún gba àmì ẹ̀yẹ Afro Hollywood Award. Ìyẹn ní orílẹ̀-èdè Amẹ́ríkà lọ́dún 2002. Bóyá lè mọ̀ wípé ọ̀kan lára àwọn eré tí bàbá yìí ṣe, tí wọ́n pè ní Bashonu Ga. Ó gba àmì ẹ̀yẹ ìmọrírì ti Breeze Awards nílùú London. Gẹ́gẹ́ bí epic movie eléyìí tó dára jùlọ fún ọdún 2004. Bàbá alàgbà Adébáyọ̀ Fálétí. Wọ́n ṣiṣẹ́ gẹ́gẹ́ bí olùkọ̀wé alálàyé. Ìyẹn fún ìwé ìròyìn Nigerian Tribune. Níbi tí wọ́n ti máa ń kọ àwọn àpilẹ̀kọ. Eléyìí tó ní ṣe pẹ̀lú àṣà, èdè àti iṣẹ́ àti ọ̀rọ̀ àwùjọ. Bóyá lẹ wá mọ̀. Wípé bàbá alàgbà Adébáyọ̀ Fálétí, ó dágbére fáyé wípó dìgbà ó ṣe. Ìyẹn ní ọjọ́ 17, oṣù keje, ọdún 2017. Léyìn tó túmọ̀ sí pé, òní yìí gan ń ló pé ọdún kẹsàn-án, tí alàgbà Adébáyọ̀ Fálétí tí wọ́n ti dágbére fáyé wípó tún dìgbà ó ṣe. Kọlọ́run jọ kó túbọ̀ bá wa dẹlẹ̀ fún bàbá náà. Àwọn iṣẹ́ àti gbogbo mọ̀lẹ́bí tí wọ́n fi sílẹ̀ kó má bàjẹ́. Abala àkọ́kọ́ lórí ètò yìí nìyẹn. Ta pè ní bóyá lẹmọ̀. Mo kí yín ẹ kú etí gbọ́ ẹ̀sìn kú kalẹ̀ ètò ń tẹ̀ sọ́wọ́ iwájú o. Ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀ ká lọ sí abala kejì ìyẹn lórí ètò yìí. Ìyẹn abala lérèfé.

0: láti bẹ̀. Àti bọ́ sí abala kejì lórí ètò ìnìyẹn.
1: Ojo lórí wa ayíbo mi ja o.
0: Ojo gudugudu kan rèé.
1: Lórí wa ayíbo mi sọtẹ o.
0: Gba mi.
1: Torí méjì
0: bá. Ọláyí Wọlá Àdìsá Nọ́tíkà.
1: Àpàrà lé para.
0: Láyé Àdìs òun lọ pè yán mọ̀ wọ́n sí. Ẹ̀yin tẹ̀ ń pè ẹni sùúrù.
1: Lórí wa ọ̀la ń lọ.
0: Ìpè ti ń wọlé látẹ̀ kan.
1: Ó mú yàtọ̀ o. Ló fi jẹ́ pé gbogbo ara ni bíbí.
0: Ẹ fọkàn balẹ̀ mò ń bọ̀ wá.
1: Ó mú yàtọ̀.

0: James Bonner Boy ati awon irawo nkan ni se wo se wo mi won ni awon ajo ile to nse ko kari ami eye afrima futi odun 2026 won ni won ti fi oruko won sita o akojopo awon loni se wo ile ti won ma ta kongbon ni sori ni bi ami eye olododun ti African Music Magazine Awards mu ti odun ta wa yi oun ni ajo na ti fi sita lojo ru Wednesday ose yi isori manu ototo oun ni Davido omo baba olowo ti ma kopa ni ti Burna Boy Diamond Platinums ati Black Sheriff lati orilede Ghana awon ti won tele niyan pelu yiyan ele ti won yan won si eka merin ototo ti won ti ma ta kongbon nipa awon ti yo gba mi eye ohun o je imoriri farada ati ati ma se bo mi ni di ise ti mo yan laayo
1: ere won si
0: yes
1: eja won si
0: ah
1: ere won si ka si won si na o e ma se mu won
0: agba osere kunrin Nollywood
1: asi won si
0: Yinka Quadri un lo foro yi sita
1: le o aje ton ma
0: leyin ti won yan sipo mayor ti ajo lastman ni pinle eko olu ile ise ajo lastman ile to wa losodi nilu eko oyin ayeye yan sipo re ti waye lojo isegun tuesday ose yi un lo waye nibi ti alakoso gbogbogbo fun ajo lastman ogbeni olale kan bakare oki o ti wo Yinka Quadri ni aso ajo ohun lori ti fun ni awon ohun elo ise special masha awa naa ki baba Yinka Quadri ipo won ku orire ti meyo ne ti ajo lastman ti won sese yo won si o eyi ti n dohun abuku gba irawo osere kunrin Nollywood Mofe Duncan ati awon miin won ni won ti benu ate lu bi gbajugbaje oniṣowo kan nilu Eko iyen Mike of Lagos ise didun du iyaje ilu moka osere kunrin Nollywood iyen Uche Maduagu ninu fọ́nrán kan eléyìí tó ń jànà ìrìnà lórí ayélujára wọn ló ṣàfihàn bí ọ̀gbẹ́ni Mike of Lagos iṣẹ́ wọ ibi tí Uche ìyẹn Uche Maduagu tó ti ń ṣe nǹkan jẹ́jẹ́ láti ṣe ìkìlọ̀ fún kó tó di pé ọ̀rọ̀ náà fọ́nrán sójú láàrin àwọn méjèèjì táwọn èèyàn sì bá wọn tari ẹ̀ sórí ayélujára ẹ jẹ́ kí àlejò mi ó máa wọlé bọ̀ omijé lójú David David èwo ni nígbà tí wọ́n yọ kúrò ìyẹn nínú ìdíje MasterChef Nigeria ilé tó ń lọ lọ́wọ́ David lẹ́yìn tí àwọn kan gbàgbọ́ wípé òun ló ní alátẹ̀lé àti olólùfẹ́ tó pọ̀ jù nínú gbogbo àwọn tó jẹ́ olùkópa níbi ètò ọ̀hún léyìí tó túmọ̀ sí pé Bads àti Fevi òun ni àwọn tó jẹ́ olùdíje méjì tó kẹ́yìn nínú ìdíje ọ̀hún fún tọdún ní ẹni tó bá sì ṣe ipò àkọ́kọ́
1: òun
0: yóò lọ sílé pẹ̀lú ẹ̀bùn owó ilé tí ń ṣe mílíọ̀nù mẹ́tàdínláàádọ́rin náírà 73 million naira òun ni yóò gbà lọ́lé ó yẹsẹ̀ ẹ jẹ́ ká ṣe báyìí ejò mi ti wọlé kí ni nǹkan tí wọ́n mú wá fún wa ẹ̀ka sàn
2: olóòtú
0: ẹ bá mi dárúkọ yín fún àwọn aráalé.
2: Orúkọ mi ni Ọ̀gbẹ́ni Pópóọlá David tí mo jẹ́ aṣojú fún iléeṣẹ́ Dala Foods Nigeria Limited.
0: Dala Foods Nigeria Limited.
2: Bẹ́ẹ̀ni.
0: Èlùbọ́lẹ̀ ń ṣe ni àbí sẹ̀mú.
2: Iléeṣẹ́ Dala Foods Nigeria Limited máa ń.

0: ṣe ìpèsè oúnjẹ tó ń ṣe iṣẹ́ ìwòsàn fún ara.
1: Bí àwọn oúnjẹ wo?
0: Fún àpẹẹrẹ, a ní ohun mímu tó ń pè ní CTT.
1: Ok.
0: A ní oúnjẹ tó ń pè ní kùnú samia.
1: Ilé-iṣẹ́ Dala Foods yẹn ló ń ṣe kùnú, ló ń ṣe CTT.
0: Bẹ́ẹ̀ni.
1: Àti kùnú samia.
0: A tún ní diet kùnú samia.
1: Ok.
0: Oríṣiríṣi oúnjẹ ló wà nínú ilé-iṣẹ́ wa, ṣùgbọ́n wọ́n bala Èkó wá.
1: CTT.
0: Bẹ́ẹ̀ni.
1: Ṣé ó yàtọ̀ sáwọn tíì tí a mú yẹn ni?
0: CTT tí a ń sọ̀rọ̀ nípa yìí, ó yàtọ̀ sí àwọn tíì tó wà ní ìgboro. Ìdí tó fi yàtọ̀ ni pé CTT máa ń jẹ́ kí oúnjẹ kó rọlẹ̀ lára dáadáa. Ó máa ń jẹ́ kí ẹ̀jẹ̀ kó rìn káàkiri ní gbogbo ara. Ó máa ń jẹ́ kí èèyàn sùn dáadáa. Àti pé kì ń jẹ́ kí àyà kó ṣe gúlegúle ní CTT. A lè mú ní gbígbóná, a lè mú ní tútù. Tíì olókùn ni.
1: Tíì olókùn ni.
0: Bẹ́ẹ̀ni.
1: So téèyàn bá fi jù sínú bóyá omi gbóná.
0: A yòrò kíákíá.
1: Èèyàn lè fi ṣúgà sí àbí kò ní ìdí kéèyàn fi ṣúgà sí.
0: Ẹ lè fi sí tó bá wùyàn, ẹ dẹ̀ lè má fi sí rárá.
1: Kò
0: sí bí ẹ ṣe mu CTT tí ẹ ní ríṣẹ́ lára.
1: Èèyàn bá foyín sí, a ríṣẹ́.
0: Tẹ bá tiẹ̀ wá fi oyin ṣiṣẹ́ ládàbẹ̀ pé ẹ mu wáìnì pupa tó máa ń pè ní red wine.
1: Ìyẹn CTT.
0: Bẹ́ẹ̀ni.
1: Kí ni nǹkan tí wọ́n fi sí, kí ni nǹkan tẹ́ fi ṣe tó fi jẹ́ kó yàtọ̀ tó bẹ́ẹ̀?
0: Nǹkan tó fi yàtọ̀ ni pé CTT ó jẹ́ tíì tó ti ń pèsè láti ọdún pípẹ́ ní Nàìjíríà. Ṣùgbọ́n kò délẹ̀ yìí, àwọn ilẹ̀ Hausa ló pọ̀ sí jù. A wá rí pé ó máa ń dàbẹ́ ni pé àwọn Hausa nígbà mìíràn wọ́n máa ń ní ọkàn àti agbára láti ṣiṣẹ́. Kí ni àṣírí kan tí wọ́n fi ń ní agbára wọ̀nyẹn bí kò ṣe àwọn ohun tí wọ́n máa ń mu tó máa ń fọ ìdọ̀tí igbá àyà? Ìdí nìyẹn tí a wá fi gbèrò láti kó CTT náà wá sí area wa níbí wọ̀nyí láti lè máa jẹ́ kí gbogbo àwọn ìdọ̀tí igbá àyà tó lè fa oríṣiríṣi àìsàn láti lè má jẹ́ kí ara kó ṣe jọ́mjọ́n kó kúrò lára.
1: Wípé tí ìdọ̀tí bá pọ̀ jù lágbàá ara,
0: bẹ́ẹ̀ni,
1: ó máa ń jẹ́ kó rẹ̀yàn.
0: Bẹ́ẹ̀ni.
1: Téèyàn máa wò wípé
0: kí ló ń ṣe òun yẹn, kí ló ń ṣe òun yẹn, àti rìn.
1: Ṣé ìdọ̀tí ara ló fà á?
0: Ìdọ̀tí ara ni.
1: Àti rìn téèyàn bá fi máa rin òpó kan sí méjì tó máa ti rẹ̀yàn, ṣé ìdọ̀tí ara náà ló fà á?
0: Ìdọ̀tí ara ló ń fà á torí pé kò ní jẹ́ kí ẹ̀jẹ̀ kó rìn káàkiri bó ṣe yẹ kó rìn. Tí ẹ̀jẹ̀ bá dẹ̀ ti rìn káàkiri bó ṣe yẹ kó rìn, ènìyàn a máa rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́, a máa rẹ̀ a máa mi gúlegúle.
1: Tó túmọ̀ sí wípé tí ọ̀pá tó yẹ kó gbé ẹ̀jẹ̀ káàkiri ara tí ó bá ti rẹ̀ ẹ̀jẹ̀ ò ní lè
0: rìn
1: káàkiri gbogbo ara.
0: Tí ẹ̀jẹ̀ bá ti rìn káàkiri, àìsàn ni fún ọmọ ènìyàn. Ìdí nìyẹn tẹ́ pé tí ẹ bá mu CTT nígbàkigbà tẹ́ bá mu, á kọ́kọ́ máa mú yín gúfẹ̀ẹ́, ìyẹn á só gbogbo àwọn ìdọ̀tí tó lè máa dibi tí yẹ kí ẹ̀jẹ̀ gbà ní àgọ́ ara, á máa mú gbogbo ẹ̀ kúrò.
1: Gbogbo ẹ̀ kúrò.
0: Bẹ́ẹ̀ni.
1: Ìyẹn ni ti CTT.
0: CTT, àwọn àǹfààní tó wà bẹ́ẹ̀ nìyẹn.
1: Kí wá ni ti kùnú samia? Kùnú, a ti mu kùnú, a mọ kùnú. Kí ni kùnú samia fi yàtọ̀ sáwọn kùnú ilé ìta ti mu?
0: Oríṣiríṣi kùnú ló wà, gbóníkálukú ṣe mọ̀, ṣùgbọ́n èyí tó jẹ́ èyí tó ń ṣiṣẹ́ ìwòsàn jù nínú àwọn kùnú yẹn ni wọ́n pè ní kùnú samia, torí pé a ní kùnú jẹ̀dá, kùnú káwa, kùnú ṣìǹkafa, kùnú aya. Ṣùgbọ́n kùnú samia yẹn gangan ó wà lára ohun tí ó ń ṣiṣẹ́ ìwòsàn ní àgọ́ ara. Èso ni tó máa rẹ sómi. Samia ó kan lẹ́nu bí ó máa kó dọ̀tí ara kúrò.
1: So ilé-iṣẹ́ CTT wọ́n ti wá fi ìmọ̀ ìjìnlẹ̀, wọ́n ti kó papọ̀ mọ́ kùnú. Lọ fi sọ di kùnú samia.
0: Bẹ́ẹ̀ni.
1: Léyìí tó túmọ̀ sí wípé iṣẹ́ eléyìí tó yẹ kí samia yẹn tó jẹ́ pé bóyá rírẹ táwọn kan máa ń rẹ tán ṣẹ̀ṣẹ̀ máa ń rẹ yẹn.
0: Wọ́n wá fi ṣe olóúnjẹ dé.
1: Olóúnjẹ dé pé tá a bá ti lè mú.
0: Bẹ́ẹ̀ni.
1: Gbogbo iṣẹ́ ìwòsàn tó yẹ kí samia yẹn
0: kó ṣe lára
1: a máa bá níbẹ̀.
0: Bẹ́ẹ̀ni, a máa rí ní ara wa. Àti pé àwọn bíi jẹ̀díjẹ̀dí ni, àwọn àìlágbára ni, àwọn bíi kí yóò máa tuntun máa jẹ́ kí ó rẹ̀yàn náà, ogun ẹ̀ ni samia máa fọ̀ kúrò lára wa. Ìdí nìyẹn tó yẹ pé tá a bá wá mu kùnú samia yìí, wọ́n máa ń sọ pé ó máa fúnni ní agbára.
1: Èyàn ò tún lágbára sí.
0: Agbára gidi, agbára láti ṣe ohun gbogbo tí èyàn fẹ́ ṣe, bóyá èyàn fẹ́ bá olólùfẹ́ ẹ̀ ṣe ni. Ẹ̀yin ṣe agbára badi nítorí pé agbára náà ní ìwọ̀ntúnwọ̀nsì. Ṣùgbọ́n agbára tí a ń sọ ni pé láti lè jẹ́ kí jẹ̀díjẹ̀dí ìdọ̀tí ara kó kúrò.
1: Ìwo ló tún wá kù.
0: Ó tún ku diet kùnú samia. Diet kùnú samia yìí ó jàdọ̀ sí yellow kùnú samia. Diet yìí òun gangan náà ṣe ní ètò tó yàtọ̀ díẹ̀ láti lè máa mú àpọ̀jù ọ̀rá àti àpọ̀jù ṣúgà kúrò nínú àgọ́ ara.
1: iṣẹ ti eniyan
0: iṣẹ ti diet kunu samia niyan
1: o da
0: o ni vitamin c ninu o ni calcium o ni ginger o ni chili pepper o ni protein
1: o
0: ni
1: ogun kan to ma je ki
0: egun
1: to
0: le dada ke gun o duro dada ti o gbere kere kara ko duro dada iṣẹ diet kunu samia won niyan
1: o da e gbogbo awon CTT diet kunu samia ati ite so yi se nibo lawon eyan ti wa le rera njo so wa ni oja tan ba doja awon ja kaakiri se o ti wa nibe
0: o to ni olotu gbogbo awon ko tan so yi lo ti wa kaakiri ilu ibadan ati gbogbo agbegbe ibi ti won tin taja kaakiri papa julo te ba di agbe ni lowo lowo bayi te ba de odo awon mi anu ni agbe ni junction gan gan o wa nbe ike ko si e katan te ba fe e rira nibe ta ba de odo use love store ni agbe ni na ni egbe ara na na wa pelu awon mi anu yen to ma ta awon ja fa awon supermarket kaakiri kaakiri e ba nibe te ba de gbogbo awon supermarket na to wa ni agbegbe ni kaluku yin te ba bere CTT kunu samia tabi diet kunu samia e ba nibe
1: o da eh awon eyan o fe pe yin won a fe ba yin soro won a fe bere bere kan abo mi e ba mi fi number yin sita
0: a number mi ni tele fi ba mi soro lori direct line ati WhatsApp won na ni 081 34 73 80 76
1: o da ese awon eyan bere si pe yin awon eyan bere si pe yin lagbara olorun yo ri ba tin fe ese
2: to je wa ye ke mele se dala foods ni pe ebu to se ye bi ye julo ni ilera pipe le fini ko yan city layo ta pin le se pelu orun didun tin dani lorun kekere ko ni city fi taya awon kegbe re yoku tori to sise ilera lagbara o ma nfo idoti igbaya city o ti afe ni ti ki ronun su yo je keje o lo gerege ninu ara o nfo idoti ninu ara pelu ki je kara owuwo o ti se iranwo o ediku iwon ara o ma ra jo ma ra ji pepe ni city bakan na la tun ni diet ko samia to da lati mu apojo ara o ti sugar kuro lagbara iru ja sa lore bi calcium vitamin c amino acid ati protein ni nbe ninu re onje iwosan ni fawon to ni ami to sugar bakan na ni fura tin de na ara gbogbona gule gule aya je ki iso ara ona daada okan tun ni yellow kunu samia to wa fun gbogbo eniyan bo ti da to fun gbogbo eni tin fomo loyan be lo da fun gbogbo okun ti o le soju se re daada ni yewu mara do fara lokun ni yellow kunu samia pekun dede alaye ikun si won ni kunu a omo ni bus stop ijo ibadan pe lori ago tabi lojo po whatsapp pe 081 34 73 8076
3: ni o ti fi lai si o si ma di bismillah allah akbar afi ara mo ni oba ajo ke o taba fun o ni fe elomi la olorun to pe ole ma du fun la ko ni dun la ro ko to ara wa ni o dagba omo igi dudu ni ara no do mama

ẹkáàsán o, ẹsìnkú iṣẹ́ látàárọ̀. Ìròyìn lérèfé ló ń dé sétí gbọ́yìn láti ìkànnì kànga gbọ́mágbẹ́ West Radio 89.3 FM, eléyìí tí a kalẹ̀ sí òpópónà Aláàfin Avenue, Olúyọ̀lé Estate, nílùú Ìbàdàn. Sunday Afọlábí lóníròyìn yín. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti buwọ́lu ìwé àṣẹ Máyẹ̀mí lọ́wọ́ ẹ̀wò tó jẹ́ ti ààrẹ lórí ìṣàkóso ohun ìní dúkìá orí afẹ́fẹ́ tí wọ́n ń pè ní Virtual Assets léde Gẹ̀ẹ́sì ọdún 2026 láti fi ṣe ìdásílẹ̀ àlàkalẹ̀ ètò tuntun tí yóò mú kí ìṣọ̀kan wà lórí ìlànà dúkìá orí afẹ́fẹ́ ọ̀hún àti fífi kún agbára àmójútó ọrọ̀ ajé ìmọ̀ ìgbàlódé díjítà tó ń gbòòrò sí lórílẹ̀-èdè yìí. Àṣẹ náà bẹ̀rẹ̀ sí múlẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀, ó tún rí sí ìdásílẹ̀ àwọn ìgbìmọ̀ alámòjútó dúkìá orí afẹ́fẹ́ ọ̀hún láti ṣàkóso àwọn ohun tó ṣe kókó lórí ọ̀rọ̀ ìṣúná, owó tí wọ́n bá ń pa wọlé, ààbò àti àwọn àjọ alábòjútó wọn, pẹ̀lú àfojúsùn láti dáàbòbò àwọn aráàlú kúrò lọ́wọ́ àwọn oníjìbìtì, gbógun ti àwọn tó ń lu owó ìlú ní pónpó àti ìṣúná àwọn agbésùmọ̀mí láti lè jẹ́ kí ipò owó tí wọ́n ń pa wọlé dára sí tó fi mọ́ ṣíṣe kóríyá fún àwọn ọlọ́gbọ́n àtinúdá lẹ́ka dúkìá orí afẹ́fẹ́ náà. Ilé ẹjọ́ gíga àpapọ̀ tó ń jókòó Lábújá ti da ẹjọ́ tí mínísítà tẹ́lẹ̀ fún ìgbòkègbodò ọkọ̀ lórílẹ̀-èdè yìí, ìyún Rotimi Amesipe, tó ń bèèrè pé kí ilé ẹjọ́ fagilé yíyan igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí Atiku Abubakar gẹ́gẹ́ bí olùdíje sí ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú ADC fún ìdìbò àpapọ̀ ọdún 2027. Nínú ìpinnu rẹ̀, adájọ́ Joyce Abdulmalik sọ pé àwọn yí ẹjọ́ náà dànù lẹ́yìn tí agbẹjọ́rò fún Rotimi Amechi sọ wípé kí wọ́n yọ ẹjọ́ náà dànù kúrò níwájú ilé ẹjọ́. Olórí àwọn òṣìṣẹ́ fún ààrẹ orílẹ̀-èdè yìí Fẹ́mi Gbajàbíàmílà ti fi ẹ̀sùn ìbanilórúkọ jẹ́ tí owó ìtanràn rẹ̀ jẹ́ bílíọ̀nù 15 náírà kan ọmọọba Adéníyí Adéyẹmí ní ilé ẹjọ́ gíga Àbújá. Èyí wáyé lẹ́yìn tí Adéyẹmí fẹ̀sùn kan Gbajàbíàmílà pé ó bèèrè 18% owó nínú owó kan tó jẹ́ 3.7 billion tí wọ́n yà sọ́tọ̀ fún owó ìbẹ̀rẹ̀ iṣẹ́ ìjọba. Adéyẹmí fẹ̀sùn kan Gbajàbíàmílà nígbà táwọn oníròyìn fọ̀rọ̀ wá lẹ́nu wò ní 15 ọdún 2006 tó sọ wípé Gbajàbíàmílà ló ń bèèrè fún 18% nínú owó ìbẹ̀rẹ̀ iṣẹ́ ilé iṣẹ́ ìjọba. Àjọ NECO ni wọ́n ti tako ìròyìn kan tó ní pé ilé ẹ̀kọ́ girama ọlọ́wà ní ìjọba ìbílẹ̀ Dẹ́kúná nípínlẹ̀ Kogi jẹ́ ibùjókòó ṣèdánwò aládọ́gbọ́n sí tí olóyìnbó ń pè ní Miracle Center. Wọ́n ní ilé ẹ̀kọ́ yìí jẹ́ ilé ẹ̀kọ́ ìjọba tó yanrantí tó sì ń pèsè àwọn akẹ́kọ̀ọ́ fún ìdánwò àṣekágbá ti ilé ẹ̀kọ́ girama láti bí 20 ọdún sẹ́yìn. Èyí wáyé lẹ́yìn tí ọ̀rọ̀ tí kọmíṣánà fún ètò ìròyìn nípínlẹ̀ Kogi Kingsley Fanwo sọ látàrí àwọn ènìyàn 5 tí àwọn ajínigbé jí gbé lásìkò tí wọ́n ń ṣe ìdánwò oníwè 10 NECO lọ́wọ́ fún ọdún 2026. Ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà Donald Trump ti sọ̀rọ̀ lórí móhùnmáwòrán eléyìí tó ti ń fẹ̀sùn kan orílẹ̀-èdè China wípé wọ́n dá sí ètò ìdìbò ààrẹ ọdún 2020 tó ti sọ wípé àwọn kùdìẹ̀kudiẹ wà nínú ètò ìdìbò náà. Donald Trump sọ èyí nílé ìjọba lánàá nínú èyí tó ti ń sọ àwọn ẹ̀sùn kan tí kò ní ẹ̀rí tó dájú pé màdàrú ìdìbò àti ìfarahàn àwọn orílẹ̀-èdè ló nípa nínú ètò ìdìbò ọdún 2020 tó gbé Joe Biden wọlé gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà lọ́dún 2020. Èyí ló pin ìròyìn lérèfé lásìkò yìí, ẹ pàdé wa ní 8:00 àṣálẹ́ fún ìròyìn ilẹ̀ wa. Orúkọ mi ni Sunday Afọlábí, ẹ ṣe tẹ̀ ń gbọ́ wa, Ọlọ́run a máa bùkún fún yín.

bó ṣe rí nìyẹn asubúdùlọ́hù wa nímal wakil nímal mọ́wúlẹ̀ wa nímal nasir ọlọ́run ọba òun nìkan ni ọba tí máa tó ẹ̀dá kò tún sí ẹnìkan tó lè tó yàn mọ́ lábẹ́ sánmọ̀ tí a wà yìí torí náà mo sì mọ̀ yín pé gbogbogbà tí ẹ bá ti ń gbọ́ orin yìí nígbà tí ó bá ti di aago márùn-ún gẹ̀rẹ́ gbogbo ọjọ́ jímọ̀ báyìí òun náà ni ẹ ti mọ̀ yín pé a tún ti dé gẹ́gẹ́ bí ìṣe wa sí etí gbọ̀yìn náà nìyẹn ètò yín ètò wa eléyìí tí ó ń bọ́ sórí atẹ́gùn báyìí òun náà ni ètò wa yìí tí a pè ní the world of islam the world of islam ní àgbò islam lágbo islam lápè torí náà ní gbogbo ibikíbi tí ẹ bá ti ń gbọ́ mi pàápàá jùlọ gẹ́gẹ́ bó ṣe sọ fún yín wípé gbogbo àwọn àṣàmọ̀ gbogbo àwọn ẹ̀yìn eléyìí tí a fi ń wọlé yẹn nígbà tí ẹ bá ti ń gbọ́ ẹ ti mọ̀ yí pé ọ̀rọ̀ tí ó ní ṣe pẹ̀lú islam òun náà ni a ti tún gbé dé torí náà ní gbogbo ibikíbi tí ẹ bá ti ń gbọ́ wa nírọ̀lẹ́ òní pàápàá jùlọ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tí ẹ mọ̀ pé mo sọ fún yín pé torí tí òun náà ni àwa ṣe ń wá òun náà ni mò ń kí yín wípé àlàáfíà ọlọ́run èké ọlọ́run ajẹ́jẹ́ tán rí ọlọ́run kí ó máa bá ẹnì kọ̀ọ̀kan yín gbé gẹ́gẹ́ bí ìṣe wa àmọ́ kí n máa sọ fún yín èmi lẹ́ máa gbọ́hùn mi ni àmì nìkan kọ́ ni mo wà àwa tí a jọ ń ṣètò yìí ó pọ̀ látorí olùdásílẹ̀ iléeṣẹ́ wa tí wọ́n fi ààyè gbà wá tí wọ́n fi àǹfààní yìí sílẹ̀ fún wa pé kí àwa mùsùlùmí káwa náà kí a máa fi eléyìí ká máa fi ṣe ètò fún àǹfààní gbogbo àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ iléeṣẹ́ world radio pàápàá jùlọ àwọn mùsùlùmí mo sì wá sọ fún yín pé ètò world of islam yìí kìí ṣe fún àwọn mùsùlùmí nìkan bí kìí ṣe pé fún gbogbo àwọn olólùfẹ́ pàápàá jùlọ àwọn tí wọ́n fẹ́ mọ̀ nípa islam torí pé a nílò láti ṣe àlàyé àlàyé ni islam nídi nígbà àwọn tán bá fẹ́ mọ̀ nípa islam kí ni eléyìí dúró fún kí ni tọ̀hún dúró fún òun náà ni ètò yìí ló wà fún torí náà gbogbo wa òun náà ni a kí ní kíkí yìí pé àlàáfíà ọlọ́run ike ọlọ́run ajẹ́jẹ́ tán orí ọlọ́run kò máa bá ẹnì kọ̀ọ̀kan wa gbé lẹ́ẹ̀kan sí lórúkọ gbogbo àwọn tí wọ́n wà jẹ́ kí ẹ láǹfààní láti máa gbọ́ mi stephen òun náà ni ọlọ́wọ́ bọ́tìnì ni mi nírọ̀lẹ́ òní òun náà ni èmi fàkilẹ̀ zakariya olólùfẹ́ yín ọ̀rẹ́ yín ni òun náà ni mò ń kí yín gbogbo ibikíbi tí ẹ bá ti ń gbọ́ mi pé alan wasalan wa marhaba bikum

nítorí ìjọba àsìkò ẹ̀yin náà ti mọ gbogbo àwọn tí àlàkalẹ̀ tó wà lórí ètò yìí fún àǹfààní gbogbo àwa mùsùlùmí àti àwọn olólùgbọ́ olólùfẹ́ ètò náà lápapọ̀ abala àyọké àbí àyọkà láti inú alkùrán òun náà ni àkọ́kọ́ nígbà tí a máa bọ́ sórí múmbàrí láti tún bá wa sọ̀rọ̀ lọ́hùn kún ìtì àti gbọ́ nìjímọ̀ pàápàá jùlọ bóyá ara wọn tí wọn ti ẹ̀bá hútúbà lónìí àwọn náà wọn tún ní àǹfààní láti jẹ ẹ̀rí àǹfààní hútúbà ní orí ètò yìí bákan náà ni a sì bọ́ sí abala almujiza walikarama nígbà tá a bá kúrò ńbẹ òun náà ni a máa wá lọ sí abala dura torí náà gbogbo ètò yìí kò sí ìtì èèyàn gbọdọ̀ téèyàn gbọdọ̀ gbégbó rẹ̀ ńbẹ̀ èèyàn gbọdọ̀ mísì kankan nú ẹ torí náà bí a ti ń bọ́ sórí ètò náà ẹ dákun ẹ jẹ́ kí a farabalẹ̀ títí wọn bá ṣẹ́jú tí a jọ fẹ́ lò yìí kájọ kẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ bí orúkọ iléeṣẹ́ wa wells radio ká fi ẹ̀kọ́ kún ẹ̀kọ́ wa ká fi ìmọ̀ kún ìmọ̀ wa ká dẹ̀ fi òye kún òye wa nípa islam ni o pàápàá jùlọ eré ètò tèmi kódà yóò lè gbà kẹjọ rin lọ kí ni mo fẹ́ wí téèyàn bá gbọ́ ètò tèmi bí ìgbà tí ó fi gúnwọ́ tó fi gún ògiri bẹ́ẹ̀ ni yóò ṣe rí torí pé ètò tèmi ó kọjá bẹ́ẹ̀ láì ní gbásìkò bí tí a ti máa ń bẹ̀rẹ̀ òun náà ni a ti bẹ̀rẹ̀ níbo náà ni abala àyọké alkùrán mo dẹ̀ sọ fún wa ní ọ̀sẹ̀ tó kọjá mo ní ẹ má jẹ́ ká gbàgbé ní tá a máa ṣe lónìí òun náà ni evaluation torí náà tá a bá rí ẹni tí ó máa pè wá láti jẹ àwọn ẹ̀bùn tí ó ti wà ńlẹ̀ àwọn nọ́mbà tí a máa pè sí òun náà làwọn nọ́mbà tí ẹ ti mọ̀ yẹn bí ẹni mowó 0916893 1000 0916893 1000 ẹ ti mọ̀ láàrin ìṣẹ́jú méjì mẹ́ta ta ló lè pè wọlé tó máa sọ fún wa súra òun náà ni a kà ní ọ̀sẹ̀ tó kọjá súra tá a fúlẹ̀ náà ni mo wá ní àwọn àǹfààní wo àwọn ẹ̀kọ́ wo òun náà ni àríkọ́ nínú súra yẹn ẹ dárúkọ súra yẹn fún wa tẹ bá dẹ̀ ti ń pè ẹ má gbàgbé láti dárúkọ yín àti ibi tí ẹ bá ti ń pè kẹ tó lè jẹ ẹ̀bùn mo ní abala yìí ẹ̀bùn owó 5000 naira òun náà ló ti wà fún àwọn tí wọ́n bá pè tí wọ́n bá jẹ ó yá àǹfààní yẹn ó ti ṣí sílẹ̀ o 0916893 1000 0915333 4893 òun náà ni ojú òpó eléyìí tí ó wọlé sínú kulu 1b abárí ẹni tó fẹ́ jẹ ẹ̀bùn owó yẹn lónìí ó yá àwọn ẹ̀kọ́ tá a ti kọ́ nínú súrà tí a fulẹ̀ súrà wo ni níbo ló ti sọ kalẹ̀ àyà mélòó lónìí kí sì ni ẹ̀kọ́ àti àǹfààní eléyìí tí a rí kọ́ nínú ẹ̀ bismillah.

kò tó di pé a máa tẹ̀síwájú mo ní ẹjú má jẹ́ kí a gbàgbé ẹjẹ́ kí tó máa rán wa létí wípé ẹ̀rí ètò yìí ó ń fẹ́ onígbọ̀wọ́ kódà ń sunkún onígbọ̀wọ́ o ó ń bẹ̀bẹ̀ fún onígbọ̀wọ́ mo sì ń sọ pé gbogbo ẹ̀yin onídúndúndùn ọlọ́rẹ gbogbo ẹ̀yin oníléeṣẹ́ ńláńlá gbogbo ẹ̀yin oníléeṣẹ́ kéréje gbogbo ẹ̀yin èèyàn wa nínú islam ẹ̀rí ẹ má jẹ́ kí ẹ má dáwà lágara ẹ dákun ẹ bá wa dòwò pọ̀ gbogbo ìgbà náà máa ń sọ fún yín pé ṣé kí n dọ̀bálẹ̀ fún yín ni ẹ dákun ẹ jẹ́ ká rí ọwọ́ yín lórí ètò yìí gbogbo ọ̀nà òun náà lẹ lè gbà láti fi bá wa ṣe kíni o láti fi bá wa dòwò pọ̀ ẹgbẹ́ ohun tẹ́ ẹ bá ń tà ẹgbẹ́ ìkéde yín wá gẹ́gẹ́ bí mo lè ṣe máa ń sọ gbogbo ohun tẹ́ ẹ bá gbé wá sórí ètò yìí pẹ̀lú ògo ọlọ́run yorùbá ò ní títà lọmọ ẹ tàátà ó ti di dandan torí pé ẹ ti fi dá sí tọlọ́run insha allah bí kúdúrà ti ra àmọ́ ẹ ní kábàámọ̀ torí náà nọ́mbà tí ẹ lè pè mí ẹ̀rí atọ́kùn ètò world of islam sí alhaji fakilẹ dakariya òun náà 08028831314 ẹ pè mí pé bó ni ẹ ṣe lè ṣonígbọ̀wọ́ bó lẹ ṣe lè kún wa lọ́wọ́ bó lẹ ṣe lè darapọ̀ mọ́ wa tàbí kí ẹ yọjú sí wa ní west radio broadcasting house tó wà ní aláàfin avenue nínú olúyọlé estate nbí òun náà ni a kalẹ̀ sí kẹ wá béèrè pé tọ́ a fẹ́ ṣe onígbọ̀wọ́ a fẹ́ darapọ̀ mọ́ wọn lórí ètò báyìí àti àwọn ètò míì eléyìí tí a ní fún ìgbádùn yín níléeṣẹ́ yìí torí náà ọlọ́run ọba yóò bùkún ẹnì kọ̀ọ̀kan wa abala almujiza walikarama òun náà ni àwa báyìí.

Ọ̀rọ̀ hijab lílò ọ̀rọ̀ hijab lílò fún àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n jẹ́ obìnrin ní iléèwé ẹ̀rí University of Ibadan International School ISI ẹ̀rí ó ti ń fa ẹ̀rí lọ́bọ́lọ́bọ́ láti bí ìjọ méjì mẹ́ta wá àmọ́ntí ẹ̀rí àmọ́ntó wà ń bẹ̀ tí òkú ń bẹ̀ kí ló wà níbi kí ọmọ ò lo hijab ẹ̀ṣẹ̀ wo ló wà ń bẹ̀ hijab rèé ọ̀ṣọ́ ni ló jẹ́ fún àwọn obìnrin amọ́bo ni mo fẹ́ lọ ń bẹ̀ òun náà ni pé ìkan nínú àwọn ìyá wa tí wọ́n jẹ́ ẹ̀rí hijabite táfi mọ̀ wípé ìjáàbù lílò kò ní nǹkan kan ṣe pẹ̀lú ẹ̀kọ́ àwọn ọmọ ẹ̀rí yóò tún bọ̀ kódà yóò tún bọ̀ kó iyì àti ẹ̀rí àpọ́nlé bá àwọn ọmọ ni torí náà nínú ọ̀sẹ̀ tí a wà yìí tá a lò tán yìí náà ni àbíkápẹ́ lóṣù yìí ẹ̀rí òun náà ni ìkan nínú àwọn ẹ̀rí tí wọ́n jẹ́ ìjáàbù sisters wa òun náà ni ó di ẹ̀rí ògbólógbòó lọ́yà ògbólógbòó lọ́yà òun náà ni wọ́n dà nínú ọ̀sẹ̀ yìí òun náà ni ìyá wa Rodiyat Omotoyosi Kamel ẹ̀rí the first munakoba to become a lawyer ṣé àwọn tí a máa ń pè ní munakoba yẹn òun náà ni àwọn tí wọ́n máa ń da ẹ̀rí tí ìgbàgbọ́ tí wọ́n tún gbà pé kódà kò yẹ kí àwọn fi ọwọ́ àtapá wọn sílẹ̀ àtapá àtojú àtẹsẹ̀ òun náà ni wọ́n máa ń dàbórí nínú ọ̀sẹ̀ yìí òun náà ni yáyì máa di ẹ̀rí ló di ògbólógbòó lọ́yà bákan náà nínú ọ̀sẹ̀ yìí òun náà ni ìyá wa Dr. Mrs. Mariam Adetohun ẹ̀rí làwọn náà tún di ẹ̀rí ọ̀gá àgbà bí owó ètò náwó nínú University of Ibadan obìnrin ni wọ́n hijab mother a lè pè wọ́n sisters àmọ́ torí pé Quran sisters ló pè wọ́n hijab sisters ni wọ́n ẹ̀rí àwọn méjì tí mo mú wá nìyẹn ní abala al-mujiza wal-karama táwọn èèyàn bá wá rí wọn báyìí tí wọ́n bá bá àwọn mùsùlùmí ní rúpò báyìí ó máa ń yà wọ́n lẹ́nu a muslim could get to this post to this position ẹ̀rí and ti ìyáwa Mariam yẹn is going to be the first of its kind àwọn ni wọn ó jẹrú obìnrin àkọ́kọ́ ni tí yóò bọ́ sí ipò bọ́sà ní University of Ibadan láti 78 years ago tí wọ́n ti dálẹ̀ wọ́n wá jẹ́ obìnrin ẹ̀rí mùsùlùmí tó ṣe é fi yan gan kódà láì ní pẹ́ gẹ́gẹ́ mo ṣe ń sọ fún wa a máa ma gbé àwọn ẹ̀rí irúfẹ́ àwọn ìyá wa báyìí a máa ma gbé wọn wá sórí ètò láti kí wọ́n jẹ́ àríkọ́ṣe fún àwọn ọmọ wa obìnrin torí pé níjọ́ wọn àná ni wọ́n á ní ọmọ obìnrin ò kí ń kàwé ó ti kọjá ó ti kúrò bẹ́ẹ̀ báyìí ẹ lọ wo ìyá wa tí wọ́n jẹ́ bọ́sà UI Dr. Mrs. Mariam Adetohun Akinyin ẹ kú oríire o Ọlọ́run á fi àlùbáríkà sí yóò dẹ̀bá wa dúró tì yín bákan náà ni ìyá wa Rodiyat Omotoyosi Kamel tí àwọn náà jẹ́ ẹ̀rí ògbóǹtarìgì agbẹjọ́rò lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ̀rí nígbà tí mò ń wo píkchọ̀ wọn ẹ̀rí kódà wọ́n wá lo glasses kan báyìí alhamdulillah these are ambassador and emblem of Islam so tí àwọn ọmọ wa obìnrin tí wọ́n bá rí wọn yóò máa jẹ́ ìwúrí fúnrú wọn bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn bẹ́ẹ̀ náà wá pọ̀lọ̀ ní àwọn ipò ńláńlá so láì bẹ́la yìí à ń fi àǹfààní yìí pé àwọn ìjọ fom one kí ẹ wá ṣe onígbọ̀wọ́ ètò lórí iléeṣẹ́ wells radio kí láti fi máa gbé ẹ̀rí ẹ̀kọ́ islam láti máa fi gbéga láàrin àwọn ọmọ wa tí wọ́n wà ní ilé ẹ̀kọ́ gbogbo gbogbo àwọn ọmọ wa obìnrin náà dẹ̀ ti ṣe dáadáa báyìí adúpẹ́ fún ọlọ́run ọba kọ́lọ́run kó má jẹ́ kí gbogbo wọn iná islam tó ti ń jó láàrin àwọn obìnrin láàrin ìyá wa ọlọ́run má jẹ́ kó lu ẹ̀yìn mọ́ ọlá muhammadu rasulillah sallallahu alayhi wa sallam alábala mujiza wa alkaram eléyìí tí a máa mú wa lónìí nìyẹn a wà bọ́ sí abala àdúrà inshallah bi kudrati rahman àmọ́ ká tó bọ́ sí abala àdúrà lónìí ẹ jẹ́ ká tún dókè lọ́hùn.

0: ó ya ìpè wọlé ní pápápá Argentina Spain torí àkókò wa. Ẹ ló ta ló wà ń bẹ̀?
1: Kéèké
0: láti odò ọ̀nà Argentina Spain sà. Mo wà pa sà. Spain lẹ́yìn lọ fún. Ẹ̀yin ò nífẹ̀ẹ́ Lionel Messi. Spain lẹ́yìn lọ fún. Ó yà mo ti dè wọ́n ní Spain làwọn lọ fún. Ọ̀ya wọ́n ní Playing Star in Spain ló máa jẹ. Ó yà Argentina Spain. Ó yà ajá mú kan sí. Ẹ̀ló ta ló wà ń bẹ̀?
2: Ẹ̀ló
0: ta ló wà ń bẹ̀ Argentina Spain?
2: Ẹ̀ló Abárèmọ̀.
0: Ẹ kúrò lẹ́sà.
2: Mr.
0: Alabi Latorita, ṣígbà àkọ́kọ́ tẹ máa pè wọlé lélè?
2: Bẹ́ẹ̀ni
0: sà. Ó ti lọ fa ọ̀ a ti ń ka líìgì yẹn láti bẹ̀rẹ̀ World Cup. Àmọ́ mírèkù lè ṣẹlẹ̀, kí la mọ̀ tó lè ṣẹlẹ̀? Argentina Spain.
2: Argentina ni ẹ mọ̀ pé grandpa àti ọmọ ló grandson ló fẹ́ play.
0: Ó ya grandpa àti ọmọ ló fẹ́ play àbí Argentina Spain? Lọ́rọ̀ kan ẹ ti sọ fún ayé pé Messi ló wẹ Lami Yama, kò sọ̀rọ̀. Ó yá Argentina Spain, ta lẹ fẹ́ lọ fún àwọn méjèèjì?
2: Argentina ni.
0: Argentina all the way. Mr. Alabi, wọ́n ní Argentina làwọn lọ fún. Ẹ ṣé mo ti dè? Ó yà ẹ pè wọlé ka mẹ́yọ̀kan àbí méjì ká tó wọnú transfer gist lọ. Argentina Spain final láàrin orílẹ̀-èdè Argentina àti Spain. Ṣé Messi ló máa gbà àbí Lami Yama? Nítorí àkókò wa a ní lè gbé ìpè kankan mọ́. Ó yá pọ́lísì ẹ̀jẹ̀ ká wọnú transfer gist lọ. Pápápá ẹ̀jẹ̀ mu láti inú ikọ̀ Liverpool. Ó yá ikọ̀ Liverpool ti ń lékè o. Wọ́n fẹ́ gbé ọmọ orílẹ̀-èdè Japan ta bá ń sọ̀rọ̀ agbọ́wọ́ àárín ọmọ orílẹ̀-èdè Japan. Mo sọ̀rọ̀ nípa Kaishu Sano láti inú ikọ̀ Mainz 05. £50.9 million ni owó yẹn bá dé. Kò wá ṣe ikọ̀ Liverpool nìkan lójú wọn wà lára Kaishu Sano ta bá ń sọ̀rọ̀ nípa ikọ̀ Arsenal, ikọ̀ Tottenham, Borussia Dortmund bákan náà. Àwọn náà wà lórí ọmọ orílẹ̀-èdè Japan. Mr. Policy ta bá ń sọ̀rọ̀ Kaishu Sano tí ń kópa nínú ikọ̀ Mainz 05 gbogbo alámọ̀ pé German Bundesliga ni Mainz 05 wà. So agbábọ́ọ̀lù yìí fún ikọ̀ Liverpool, ṣé ẹ lérò pé irú ikọ̀ bíi Liverpool ló yẹ kán máa lọ fáwọn agbábọ́ọ̀lù báyìí?
3: Níwòye tèmi, Liverpool ló mọ nǹkan tó ṣe àwọn tó fi jẹ́ pé ẹni tó fẹ́ lọ gbé ìsìn nìyẹn. Though Mainz 05 náà kéré inú ayé o, àwọn náà ní wọ́n ti gbìyànjú tí wọ́n ní Bundesliga for a long time o. Ṣùgbọ́n Liverpool ni ó mọ nǹkan tó ń wá. Àwọn ẹgbẹ́ wọ́n ní bọ́wọ́ ẹkú ṣe mọ ló fi ń họrí. Ó wò pé nǹkan tó ń wọ́n lágbára. Tágbára òun ká tẹ́nu òun lè ká lòun fẹ́ rà ní. Ó ṣe ní German Bundesliga lòun fẹ́ lọ sí tóun ti fẹ́ lọ rọmọ. Kò lọ sí Bayern, kò lọ sí Dortmund, kò lọ sí Salzburg gan, kò lọ sí Leverkusen. Bọ̀mọ̀ Mainz 05 ó wò pọ́ ọmọ ológo tó wà ń bẹ̀ tóun lè rí mú. Ó dẹ̀ bí òun fẹ́ kówó le. Kán rà kán jẹ́ ká rárà tó fẹ́ dá.
0: Ó yà ajá kúrò lápá bíbẹ̀. Mo kọjá lọ sínú ikọ̀ Liverpool. Ikọ̀ Liverpool ti bè lọ́wọ́ ikọ̀ Bọ́mọ̀. Wọ́n ní 19 years old winger Ryan Tabasson orílẹ̀-èdè Brazil. Wọ́n lòun lọ̀rọ̀ kan. Wọ́n ní Ryan ló kọ́ Anthony Iraola. Ó ti ń kọ sọ fún ikọ̀ Bọ́mọ̀ ti pé Ryan làwọn fẹ́ gbé láti inú ikọ̀. Wọ́n tàbá ń sọ̀rọ̀ ikọ̀ Liverpool gbọ́lá mọ̀ pé Mohamed Salah ti fi ikọ̀ Liverpool lẹ́dẹ̀. Wọ́n nídi replacement fún Mohamed Salah. Ṣé irú agbábọ́ọ̀lù bíi Ryan gbogbo alárí tún tí Ryan pa tàbá ń sọ̀rọ̀ World Cup orílẹ̀-èdè Brazil kò tó di pọ́n já dànù? But ikọ̀ Liverpool fún Ryan láti fi Ryan replace Mohamed Salah, ṣé ó worth replacement fún Mohamed Salah?
3: Bàtàtí Salah bọ́lẹ̀ ẹni tó máa kẹsẹ̀ bọ́ agbódẹsẹ̀ gbúdọ̀ pé mẹ́ta. Ryan tán fẹ́ gbé yẹn wọ́n máa ṣe lọ sọ́jà tún lọ rẹ lómi ìkun. Ryan nìyẹn nìkan.
0: Bàtà yẹn wúwo. Ó yá ní pápápá torí táìmù. Crystal Palace sì sọ fún aṣọ́lé ọmọ orílẹ̀-èdè Argentina Walter Benitez wípé ó ṣeéṣe káwọn terminate contract ẹ̀. Ó yá ní pápápá mo kúrò lápá bíbẹ̀. Ó dinú ikọ̀ Newcastle tí bá Brighton sọ̀rọ̀ lórí aṣọ́lé Carl Rushworth 25 years old péré ni. Ó yá ẹ̀jẹ̀ kúrò bíbẹ̀. Àmọ́ kí n tó kúrò bẹ́ẹ̀, wọ́n tún fojú wo aṣọ́lé ikọ̀ Manchester City. Mo ń sọ̀rọ̀ nípa James Trafford. Fulham ikọ̀ Fulham ti darapọ̀ mọ́ Coventry City. Wọ́n ti ń fojú sùnùkù wo ọmọ orílẹ̀-èdè Ivory Coast. Mo ń sọ̀rọ̀ nípa Martial Gondo. 23 years old ni wọ́n fẹ́ gbé mọ́ ikọ̀ Chelsea lọ́wọ́. Ó yá Ipswich náà ti ń sọ̀rọ̀. Wọ́n ti ń bá orílẹ̀-èdè ikọ̀ Leicester City.

0: wọn ọmọ orílẹ̀ èdè ghana winger ta bá sọ̀rọ̀ nípa abdul fatao ipswich láwọn fẹ́ gbé ẹjẹ́ tó kúrò lápá bíbẹ̀ mofo mo balẹ̀ bàgẹ́ sínú ikọ̀ crystal palace wọn láwọn ti ń fìfẹ́ hàn sí agbábọ́ọ̀lù agbọ́wẹ̀yìn nínú ikọ̀ osborg mo sọ̀rọ̀ nípa christian massima 24 years ọmọ orílẹ̀ èdè france ni wọn ní òun làwọn fẹ́ gbé o mo fẹ́ ka tẹnubọ ọ̀rọ̀ ikọ̀ crystal palace tabawo crystal palace ni sati o koja won gbiyanju won se dada latara pe won escape relegation ama oluko ni won Oliver Glasner ti fi kan yen le o ti darapo mo iko Nottingham Forest tabasi wo iko crystal palace won ti padanu awon agbabolu kokan to se kan rin agbowo waju won mo so nipa Mateta o sese ko na fi kan yen le nisin won wa n lo fa won agbabolu awon bi average players ṣe crystal palace ń mean business ní sáà tí ń bọ̀ slightly na fi escape relegation ní sáà tó kọjá irú ikọ̀ tó yẹ pé wọ́n ti pàdánù olùkọ́ ni wọ́n tó kó wọn sòdí ní sáà tó kọjá wọ́n wá fẹ́ lọ fágbá bọ́ọ̀lù ó yẹ kán lọ fágbá bọ́ọ̀lù tó lè jẹ́ kí ikọ̀ wọn lè compete ní sáà tá fẹ́ mú ṣé ẹ lérò pé ó ń súnmọ́ relegation fún crystal palace next season.
1: A kò ní yà mí lẹ́nu tí crystal palace bá padà lọ sí relegation nìyẹn torí pé gbogbo àwọn tí tó mú tó gbé wọn escape on last season majority of them lọ ti kúrò nù ọkọ yẹn and àwọn tó dẹ̀ ń lé mú sìn màtímà tí wọn lọ fẹ́ lọ rà ní osborg yẹn kó tó adapt sí english football tó bá gbẹ̀mí ẹ̀ gbóná bíi match mẹ́ta kan ó máa jẹ́ ó jẹ́ player tó wà aggressive tó máa gba card tó bá dẹ̀ fi lè tó bá jóun náà lọ kó eventually kó wọn lé lórí o omi pa àwọn gan ti ń múra láti ní káwọn náà lọ ṣeré ní relegation nìyẹn so kò yẹn ọdẹ ní yàyàn lẹnu tí crystal palace náà bá lọ àwọn náà ti gbìyànjú tí wọn ti pẹ lórí òkè yẹn náà kan fàyè lẹfẹ lómi náà kóun náà wá dára ni so owó wá kù sí wọn lọwọ.
0: ó yàtọ̀ orí àkókò wa ẹ̀jẹ̀ ń kúrò lápá bíbẹ̀ ẹ̀jẹ̀ ń wọnú ikọ̀ arsenal nítorí àwọn tí arsenal ti ń sọ pé tọ̀nà ṣé ò ní fún wa ní ròyìn arsenal ni ó ya ẹ lọ gbàlù ẹ máa jó ẹ máa àwọn kí tó fún yín ní ròyìn yẹn ẹ̀jẹ̀ ń wọnú facebook kí àwọn ti tèmi ó yá abidakun bolúwa ti fẹ́ mo ti rí predict àti dè lápá bíbẹ̀ ó ní argentina to win argentina ló ń tò sí lẹ́yìn ó ti predict lórí facebook ó yá jen innocent ó ní good evening matthew from odo ona apata I vote for argentina to win the world cup matthew láti odo ona apata ó ní argentina ló ń dìbò fún pé argentina ló máa gba world cup ó yá ikọ̀ arsenal ẹ̀yin olólùfẹ́ arsenal àsìkò ti tó láti lọ gbàlù ẹ lọ ṣe pàtẹ́ lọ ṣe rẹ́sì ó yá ó ti gbórí wọlé sínú ikọ̀ arsenal ti gbé winger tuntun mo sọ nípa christo solis ọmọ orílẹ̀ èdè greece ni arsenal ti gbé agbọ́wọ́ ẹgbẹ́ tá a bá wo inú ikọ̀ arsenal lóòótọ́ leandro trossard ti fi inú ikọ̀ arsenal lẹ̀ àmọ́ wọ́n ní bukayo saka wọ́n ní gabriel martinelli tó yẹ pé àwọn méjèèjì agbọ́wọ́ ẹgbẹ́ ni wọ́n wọ́n sì láwọn agbábọ́ọ̀lù kọ̀ọ̀kan tó yẹ pé wọ́n tún lè lò sí ọwọ́ ẹgbẹ́ ṣẹ́yìn ró lérò pé arsenal nídi agbábọ́ọ̀lù tán lọ gbé ọ ní ikọ̀ club brugge ló ti ń bọ̀ christo solis.
1: Níwòye tèmi solis ti arsenal lọ kówó lé lórí yẹn wọn ní ìdí ẹ torí trossard tó jáde kúrò nínú tíìmù yẹn apart from playing time tó enjoy is a natural leader ẹ bá notice pé ó rí ẹ̀kẹ́ tó rí pé trossard máa lóun ṣe jàgídíjàgan nínú tíìmù is a team leader tó máa ń gbé momentum tíìmù yẹn ṣùgbọ́n unfortunately nígbà táwọn olówó ti dé tán ti láwọn fẹ́ gbé wọn láwọn fẹ́ kówó lẹ̀ lé lórí arsenal kò ní ṣe kò sáì ṣe wọ́n ní láti jẹ́ kó lọ so wọ́n ní ìdẹ́ lómi láti replace ẹ̀ so mo dẹ̀ nígbàgbọ́n pé solis tán lọ gbé yìí náà tó bá máa fi adapt sínú tíìmù yẹn tó bá máa fi play season kan or season kejì ara ẹ̀ tiẹ̀ náà àmọ́lé ẹ má dẹ̀ gbàgbé pọ̀ mọ́ yìí náà fútbọ́ọ̀lù wà lẹ́sẹ̀ tiẹ̀ náà kì í ṣe kéré mi rárá kò ń ṣe ẹni kì í ṣe kéré mi rárá kò ń ṣe ẹni tẹlifojú tẹ́ḿbélé. ara ẹ̀ máa adapt easily especially to a from a in a team tó jẹ́ pàwọn ni defending champion nínú league so ara ẹ̀ máa tètè adapt ó ti rán àwọn tó ti win ní trophy rí so ẹ̀rù ò ní wá bá pé òkè òun ṣẹ̀ fẹ́ so èmi rí pé it will be a very good replacement for leandro trossard.
0: ó yà torí àkókò wa ẹjẹ́ ìmúròyìn eléyìí ká máa fi lè ṣe ká máa fi lè kásẹ̀ tó ń lẹ̀ ẹjẹ́ ìwọ́nú ikọ̀ manchester united lọ manchester united ti sọ pé tí marcus rashford bá fi inú ikọ̀ wọn lẹ̀ àwọn máa lọ fún agbábọ́ọ̀lù ikọ̀ western winger crescencio somerville tá a bá ń sọ̀rọ̀ nípa rashford ṣé kò ń ṣe pé man u ń ṣe mistake láti jẹ́ kí rashford lọ last season wọn lò ní ẹ lọ sínú ikọ barcelona kó tó di pò lọnù ikọ barcelona aston villa ló ti lo loan ó ṣe dáadáa fún aston villa ó tún dénú ikọ barcelona ká má parọ ó gbìyànjú fún ikọ barcelona bíyà látara àìlówó bia weekly wages ni o je ki Barca sign Rashford permanently. But ta ba n soro Manchester United, ta ba wo Manchester United, a ma wi pe lowo egbe yen o lawon asiko kan ti Amad pana ni last season. Ta ba si wowo waju Joshua season oni 9.10 lo ohun kin se Atamata se nisan. Ta ba si wo Sesko ohun o tete adapt ni last season. So leru loju woye ti temi se e wo pe o ye ki Man U retain Marcus Rashford le play as a striker. O le play as a winger. Ti Man U ba fi Rashford dile tan lo gbe Somerville, se kon se mistake ni yen.
1: Loju woye temi mistake la ni. Temi ba je coach bo se wa yen. You have a right for to a coach a winning league ton ni bi to tin bo ni. That winning mentality wa no ri e and also omo England tun ni ile lo tin play ko de lohun o fe play fun Man U lo ni o da pe Eli ti fe magajo nire lo lawon se fe yonde to mi o it will be a great mistake for them to let Rashford go come along ve lo ngbe Somerville ko to di Somerville si Rashford
0: policy tori akoko wa dagbere fawon ale ara ale
1: eyin ara ale mo tun kin ile kan si o ese o te n te ti gbo wa eti te fin gbo wa ko ni deun te ma nawo le lori o ese gan
0: o ya yin ti wa lapa biba ese te ti gbo wa yin te darapo mo wa lori Facebook latori suli kifi olamile kan Victor Ayomide oni Stella Temi Fagbayi ke Aregbesola Rose Iyetunde Yeti Mamanu Abidakun Boluwa ti fe Adekunle Ojo Christiana Mommy wa ti wa gangan Jane Innocent gbogbo yin laki e ma gba pe lanfani lati darapo mo wa lori eto Weekend Total Sport ninu ikanni West Radio 89.3 FM e mo pe mo so fun yin te ba fe gbo eto ire daraya ti o le jamba kan nu authentic e sa darapo mo West Radio 89.3 FM oruko temi o yipada Raymond Tonatona o dabo

nka wo ni gbogbo aye n dàjẹ́ kiri tí wọ́n pọn yìí. West Radio 89.3 FM, nka agbẹ́magbẹ́.

Eka le o, akojopo iroyin ile wa lo nde se ti gbo yin lati ikanni konga gbon magbe, Wells Radio 89.3 FM ti akale se opopona Alaafin Avenue, Oluyole Estate, Ibadan. Oye, Olorun Adegoke ni oniroyin yin, saaju egun awon koko to wa ninu iroyin na. Awon eniyan ti won fe so kan to wa ni di isele ijinigbe orire won ti foju won han sode bijoba apapo be won se fi awon meteta han ni waju ile ejo pelu esun mewa eyi ti won fi kan won ijoba apapo orilede yi ti buwo lu ilana ti ete akoko orilede yi lati fi gbogun ti wo daran tinubu buwo lu iwe ase lati mojuto dukia ori afefe o seto awon igbimo ti won mo ri si oro aje igbalode digital Makinde gbe ade ati ohun elo enu ise le oniro ti ilu komu tuntun lowo ni bayi egbo iroyin na lekunrere ijoba apapo orilede yi ti siso loju awon okunrin meta ti won fe so kan fun pe won lowo ninu isele ijinigbe awon akeko ati oluko nijoba ipele orire ni ipinle oyo won si seto afiyan won niwaju ile ejo giga apapo ile to wa nilu abuja lori esun mewa to ni se pelu ijinigbe igbesunmomi iwa kusa lona ito ipamo alaye ati iroyin to fi mo awon esun miran awon olujejo na ni Abdulrazak Omar eni ti won tun mo si Abu Khalifa tabi Abu Khalid to fi mo Yunusa Musa won tun mo ohun na si Yunusa bin Musa ati Shamsu Adamu Sani ti won mo ohun na si Abu Itisa gbogbo won na ni won wa lati ijoba abile Suleja ni ipinle Niger gege bi iwe ipejo eleyi to wa niwaju ile ejo esun wipe awon mete tade panpapo pelu Muhammad Sani to fi mo Jibrin Muhammad ati Ibrahim Khabib laarin osu kini ati osu karun odun 2026 lati ji awon akeko ati oluko gbe nijoba ibile orire eleyi to lodi si wi ofin to de na mo igbesun mo mi todun 2022 won tun wa fesun kan won fun pe won se ipamo alaye ati iroyin nipa awon ti won fesun kan to wa nidi isele ohun gangan to nti bi won ti se kuna lati fi eto ikolu ohun to awon ajo alaabo leti pelu pelu bo ti se je pe won nimo nipa re ko to de pe isele na waye ijoba apapo orilede yi ti buwo lu ilana ete lati gbogun ti iwa ọdaran to je akoko ru e orilede yi lori alakale ati fikun okun amojuto igbesi otelemuye ati igbesi awon alaabo agbofinro to fi mo awon igbimo toro kan miran lati le gbogun ti iwa ọdaran igbesi ohun to waye nipasẹ ijoba apapo ni ifowosowopo pelu ile ise ajo osokan agbaye to nri si oro ogun ati iwa ọdaran lorilede America nipasẹ ajo to n gbogun ti ogun oloro won ati awon ikan toro kan ilana ohun ni won reti ko pese esi kan soso laarin awon idokooko to n seyo latinu iwa ọdaran lakoko ti won wa n soro loni nilu Abuja alakoso ajo to n gbogun ti igbesunmomi lorilede yi yun ajo NCTC ogagun Garba Laka o salaye oro nipa bi iwa ọdaran bo ti se je okan lara awon ihale ati idokooko alagbara si orilede to n ti eto abo o wa toka si awon iwa ọdaran bi igbesunmomi fise fayawo egbogi oloro fifi etan tani soko eru jibiti ori ayelujara to n ti iwa ọdaran lori omi ati iwa idibaje miran o pe ohun naa bo ti n po si o si n wonu ara won ni bee lo tun se ipalara fun isakoso ijoba ati idagbasoke oro aje to fi mo eto abo ilu Ààrẹ Bọ́lá Tinubu ti buwọ́ lu ìwé àṣẹ ìjọba àpapọ̀ lórí àkóso dúkìá orí afẹ́fẹ́ iyun Virtual Asset lédè Gẹ̀ẹ́sì tọdún 2026 pẹ̀lú ìdásílẹ̀ àlàkalẹ̀ àti mú ìṣọ̀kan wà nínú àmójútó ìlànà dúkìá orí afẹ́fẹ́ ọ̀hún tó fi mọ́ fífi kún okun àmójútó ọrọ̀ ajé ìgbàlódé díjítà tó ń gbòòrò sí lórílẹ̀-èdè Nàìjíríà. Ìwé àṣẹ ọ̀hún tí wọ́n buwọ́ lu ló bẹ̀rẹ̀ sí ní múlẹ̀ lójú ẹsẹ̀. To n ti idasile igbimọ alamojuto alakoso eto isuna owo ti won ba n pa wole to fi mo ti eto abo ati awon ajo alamojuto won
pẹ̀lú àfojúsùn eléyìí tó ní í ṣe pẹ̀lú dídáàbòbò àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ jìbìtì gbígbógun ti lílu owó òlù ní pọ́npọ́ tó ń ti dídé ẹ̀nà mọ́ ìṣúná àwọn agbésùnmọ̀mí lọ́nà tí ó fi mọ́ rí sí ìmúdára owó tí ó mọ̀ wọlé àti ṣíṣe kóríyá fún àwọn oníṣẹ́ ọgbọ́n àtinúdá lẹ́ka dúkìá orí afẹ́fẹ́ náà gẹ́gẹ́ bí ohun tí olùdámọ̀ràn pàtàkì sí ààrẹ lórí àlàyé àti ìròyìn fi léde lónìí ìyàn ẹni tí í ṣe Báyọ̀ Nánúgà ó pe ìwé àṣẹ ọ̀hún ó ló jẹ́ bí buwọ́lù lórí àwọn ohun tí ń ròkè lẹ́ka dúkìá orí afẹ́fẹ́ ọ̀hún tó ń ti ọ̀rọ̀ ìjọba àpapọ̀ lórí àìsí àbójútó tó ti dàbí ohun tó ti fa àlàfo eléyìí táwọn oníjìbìtì ń lò tó sì ń fa àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sínú ipò ìpàdánù ìṣúná tó ń ti àwọn ìwà ọ̀daràn mìíràn. Àjọ olómìnira tó ń rí sí ọ̀rọ̀ ètò ìdìbò lórílẹ̀-èdè yìí yan àjọ INEC ó ní wọ́n ti pé àwọn ti ń ṣàgbéyẹ̀wò ọ̀nà àti gbé ìgbésẹ̀ àyẹ̀wò orí kíniwí lórí ètò ìmọ̀ ẹ̀rọ fún ètò ìdìbò ààrẹ àti ètò ìdánilẹ́kọ̀ọ́ lórí ètò ìdìbò gẹ́gẹ́ bí lára akitiyan ìgbaradì wọn fún ètò ìdìbò gbogbogbò tọdún 2027. Alága àjọ INEC ọ̀jọ̀gbọ́n George Amupitan ó ṣàlàyé ọ̀rọ̀ lákòókò tó ń gbàlejò aṣojú ilẹ̀ Gẹ̀ẹ́sì British sórílẹ̀-èdè Nàìjíríà ìyún Dókítà Richard Montgomery lákòókò àbẹ̀wò eléyìí tó ṣe sí olú iléeṣẹ́ àjọ náà tó wà nílùú Àbújá. Ó wá sọ̀rọ̀ lórí bí àbá ọ̀hún bó ti ṣe wáyé nípasẹ̀ ẹ̀kọ́ eléyìí tí wọ́n rí kọ látinú ètò ìdìbò gbogbo tọdún 2023 pàápàá jùlọ lórí ìkọlóminú nípa dídáradé ìmọ̀ ẹ̀rọ fún ètò ìdìbò. Ó ṣàlàyé ọ̀rọ̀ lórí bí àbá ìgbésẹ̀ náà bí kò ṣe sí nínú àṣàrò ẹ̀náwó àjọ INEC tó ń ti bí àjọ ọ̀hún bí wọ́n ti ṣe wá gbogbo ọ̀nà láti mú ìgbésẹ̀ náà ṣẹ nítorí ipa pàtàkì rẹ̀ nínú fífi okun òtítọ́ ètò ìdìbò sílẹ̀ ní ọjọ́ iwájú. Ilé ẹjọ́ tó ga jùlọ lórílẹ̀-èdè yìí náà ti ṣe ìmúdúró ìdájọ́ gbígbẹ́sẹ̀ lé àwọn dúkìá olówó iyebíye méje eléyìí tó gbẹ̀yìn tó jẹ́ ti ọ̀gá àgbà ilé ìfowópamọ́ àpapọ̀ tẹ́lẹ̀ rí Godwin Emefiele. Ìgbésẹ̀ náà lórí sí bí wọ́n ṣe wọ́gilé ìdájọ́ ilé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn lórí dídé ẹ̀nà mọ́ bíjọba bí wọ́n ṣe gbẹ́sẹ̀ lé dúkìá náà tó ń ti àtúnṣe ìgbẹ́jọ́ mìíràn lórí ẹ̀. Nínú ìpinnu ìgbìmọ̀ adájọ́ márùn-ún eléyìí tí onídàájọ́ Ibrahim Saul láwà léwájú wọn, wọ́n fààyè gba ẹjọ́ kò tẹ́mi lọ́rùn ọ̀hún bẹ́ẹ̀ náà sì ni wọ́n gbé ìdájọ́ ilé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn náà sẹ́gbẹ́ kan gẹ́gẹ́ bí iléeṣẹ́ móhùnmáwòrán channels dẹ́ka tìpínlẹ̀ èkó ṣe gbé jáde. Ilé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn wọ́n ti kọ́kọ́ dájọ́ láti wọ́gilé àṣẹ gbígbẹ́sẹ̀ lé dúkìá tó kẹ́yìn ọ̀hún gẹ́gẹ́ bí àṣẹ ilé ẹjọ́ gíga àpapọ̀ tó wà ní ìlú Èkó bó ti ṣe dá. Ilé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn náà wọ́n sì tún pàṣẹ fún àtúnṣe ẹjọ́ ọ̀hún láti ìbẹ̀rẹ̀ wá. Ẹ̀wẹ̀ ilé ẹjọ́ tó ga jùlọ wọ́n ti ṣe ìdápadà ìpinnu ilé ẹjọ́ ti tẹ́lẹ̀ lórí pé káwọn dúkìá méjèèjì ọ̀hún kó padà sí ọwọ́ ìjọba. Ìdájọ́ ọ̀hún ló sì tún mú òpin bá ẹjọ́ Emefiele lórí àṣẹ gbígbẹ́sẹ̀ lé dúkìá eléyìí tí ilé ẹjọ́ gíga tìjọba àpapọ̀ ti pa. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé ló ti gbé adé àti ohun èlò ẹnu iṣẹ́ gẹ́gẹ́ bí oníròyìn ti kọ̀mu lé orí adé ọba Jonah Àwùjọọlá Ọlágbóyèga Kọ́ládé kejì lọ́wọ́. Ìgbésẹ̀ ọ̀hún ló wáyé bí gómìnà bó ṣe ń ṣe àtúnjẹ́rìí sí ìfarajìn ìṣàkóso rẹ̀ sí ti ṣíṣe àfikún okun àwọn olórí ìbílẹ̀ gẹ́gẹ́ bí alábàáṣiṣẹ́pọ̀ ìjọba àti nínú ìdàgbàsókè ẹsẹ̀ kùkú. Ìṣẹ̀lẹ̀ dídé adé ọ̀hún òun ló wáyé lónìí bí ọba Jonah Àwùjọọlá Ọlágbóyèga Kọ́ládé bó ti ṣe bọ́ sípò ọba Ládé èyí tó sàmì abala tuntun nínú ìtàn kòmù ní ìjọba àbílẹ̀ ìtẹ̀síwájú nípínlẹ̀ yìí. Àwọn mẹ́fà nínú àwọn mọ́kànlá tó jẹ́ olùdíje tó jáde fún ipò gómìnà lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú olóṣùṣọ́ wọ APC nínú ètò ìdìbò abẹnú wọn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ọ̀ni wọ́n mà ti kọ̀ jálẹ̀ sí aṣòfin sẹ́nítọ̀ Sharafadin Ali gẹ́gẹ́ bí olùdíje dupò gómìnà ẹgbẹ́ òṣèlú ọ̀hún. Àwọn mọ́kànlá náà tó kópa nínú ètò ìdìbò abẹ́lú ẹgbẹ́ òṣèlú náà gẹ́gẹ́ bí olùdíje fún ipò gómìnà àwọn náà ni olóyè Adébáyọ̀ Adélábú, Dókítà Adéwálé Karim, Dókítà Muyiwa Gbadegeshin, Amòfin Akeem Agbájé àti onímọ̀ ẹ̀rọ Akeem tó fi mọ́ Aláwo tó ń ti àwọn mìíràn.
ewe mefa ninu awon mokala ohun na ti wa safi ohun ti o te won lorun nipa bo se je wipe ali oni egbeyan laayo awon oludite mefefa ti won pe inu awon kodun si ipinu ohun awon na ni Akim Alao onimero Akim Alao to fi mo onimero Rauf Olaniyan dokita Ayobamilam Adesina amofin Akim Agbaje Ogbeni Ololade Bakare ati amofin Musibao Asanke awon oludije ohun won wi pe egbe oselu na ko to ni ilana to ye ninu eto yiyan oludije eleyi toto eji lopin akojopo iroyin lewa fun ti ale oni sugbon kin to ma lo egbon awon koko to wa ninu iroyin na lekan si Ijoba apapo orilede yi ti siso loju awon okunrin meta ton fesun kan nipa lilowo ninu isele ijinigbe awon akeko ati oluko ijoba abile orire ni ipinle Oyo won safihan won niwaju ile ejo giga apapo to wa nilo Abuja pelu esun mewa ti won fi kan won lori ijinigbe igbesun momi sise ipamo iroyin ati alaye to fi mo iwa kusa lona aito Are Bola Tinubu buwọlu iwe ase are lori amojuto dukia ori afefe todun 2026 lori alakale ilana isokan lati se afikun okun amojuto oro aje igbalode digital eleyi to n gboro si lorilede Nigeria Ajo Olominira to mojuto oro eto odibo lorilede yi yan INEC won ti soro lori ohun ti won gbe wo nipa ayewo eto imo ero fun idibo Ati idanileko eto odibo are gege bi lara igbaradi won fun eto odibo gbogbogbo todun 2027 Gomina Ipinle Oyo Onimero Seyi Makinde lo ti gbe ade ati ohun elu enu ise gege bi oba oniro tilu komu fun ori ade oba Jona Awujola Olagboyega Kolade Elekeji Eyi lopin akojopo iroyin lewa fun ti ale oni akojopo ati atunto iroyin ohun lo waye latowo okunle olowu ederapo mo wa lojo opo ayelujara wa gbogbo Wells Radio 893 lojo opo ikoni banidore Facebook wa Wells Radio 893 FM fan page lori itakun agbaye www.wellsradio893.com Fun awon isele eleyi to ba soluju yin te fe kan si wa lori e ele kan si nu okulu ikoro injopo wa lori number yi 0916893 2000 oye olorun adegoke ni oniroyin yin e seun te n gbo wa o olorun yo bukun fun yin orun ayo lawsun

0: Obama yo ba mo to ka le o Obama karo jibi se dada mo to ba yin lale toni eto itawon akoni le nlanfani ati gbo ikanni west radio ni o 89.3 fm ikanni kanga gbo magbe le to kun fun mi ogbon imo atoye awon eyan pe mi po mo baba chaplain show ni wa sori eto ni latago mesan mo ni se ti gbagbe ni bi ko ago mesan abo in le to itawon akoni da bayi o ago mesan abo dago mokanla loko gba awon alase ati apase ikanni west radio 89.3 fm ikanni kanga gbo magbe le to kun fun mi ogbon imo atoye loko won ni mo nkiyin pe e mo kule mo kale o loko ni mero ta jo wa lale ni sa delere nu omo mi alalu barika loko re mo nkiyin pe kule mo kale o lale ni amo tu jo lanfani lati jo gbera wa rin awon itan ti nbe niwaju mi lale yi omo to bi mejo se gbogbo mejo ila mu wa lale oni bi hi ga je nse baye teri lara bi ta de lale oni lati ola eledumare lara atan ti nbe niwaju mi ologun kutere nbe ninu tan ta mu wa lale oni o e se le ni ẹlẹ́ẹ̀kejì rẹ̀ ọba ẹwàúrẹ́ àbí ọba ẹwàúrẹ́ ni tó jẹ́ pé ó jọba ní Benin ẹdó tẹ̀ ń gbọ́n òun tẹ́ mọ̀ pé ó kọ èèyàn ni ẹdó òun gan ọmọ ọ̀dọ̀ ni bóò lẹdó ṣe jẹ́ tẹ́dó fi padà dìlú tẹ́dó fi padà díbi tá à ń pè níbi tá à ń gbé.
1: MC Nodu à ń gbádùn ẹ̀.
0: ń bẹ lára àtàn. ọba ẹwàúrẹ lè tá a mú wá lálẹ́ òní jẹ́ tún rí ìtàn míì tó yẹ pé ń bẹ níwájú bàbá onítàn lálẹ́ yìí. avanikoku talamankoku ẹni tó jẹ pé òun àtọmọ rẹ wọn jọ díje òṣèlú ọmọ kọmọ máa bá fa kàngbọn kọmọ tó jáwé olúborí mọ bàbá rẹ lọwọ. avanikoku yìí wọn làwòrán rẹ ń bẹ lórí náírà mẹwàá owó orílẹ̀-èdè wa àmúta avanikoku wa lálẹ́ tòní o ẹ tún rí lálẹ́ yìí ológun kan wà tó jẹ́ pé ẹni tó gbójú okùn lé kò padà jẹ́ ní agbá o ẹni tó ní kó kí lẹ́yìn ó fẹ̀gún sọ́wọ́ ẹni tó ní kó fẹ́ òun lójú ó mọ̀ fata sẹ́nu ẹni tó jẹ́ pé òṣìṣẹ́ rẹ̀ ní ẹ̀ṣọ́ aláàbò rẹ̀ ni yìí gan inú mọ̀ dalẹ̀ rẹ ta là ń sọ̀rọ̀ rẹ̀. Zakariya Maimari àmúta rẹ̀ wá fún yín lálẹ́ tòní. Ibo la bí Zakariya Maimari sí? Bó ló ṣe ṣe bẹ́ẹ̀ tó fi dépò gíga lẹ́nu iṣẹ́ ológun? Àbátú ti kú òǹbẹ̀ lálẹ́ yìí. Àátú láǹfààní àti mú ìtàn ìbarapá wá fún yín o. Ìbarapá méjèèje àwọn ìlú wo ìlókórajọpọ̀ tó di ìbarapá méjèèje? Àádé barapá lálẹ́ òní. Ẹ wá pèrè ẹ fi tẹ́dì. Ẹ bá yín rédíò yín sókè kó mọ ọró pọlápọlá. Ẹ bá yín rédíò yín sókè kó mọ ọró lákọlákọ. Torí pé ìtàn àwọn agan ní títí gorí ẹ̀rọ agbagbe ìkànnì west radio lálẹ́ tòní o. ọmọ òní gàngàngàn kó mọ̀ morúkọ ara ẹ̀. tèmi tọ́pẹ́ ọláwọlé ọmọ bàbá chaplain mc nudo sìmọ̀ ló kọ́ tèmi. ọmọ àjà ní mi ẹlẹ́jọ́ àní mi nípẹ̀tù àròdò abẹ́jagboro lómi ìyẹn ìlú òpẹ̀tù ìjọsà sètè. akéré finú ṣọgbọ́n mọ̀ lèmi. A sọ̀rọ̀ gbogbo tìrí tìrí, a sọ̀rọ̀ gbogbo tìmọ̀tìmọ̀. ẹyin lójú ẹlẹdùnmarè lèmi tí ò lè fọ láéláé. Olú ọmọ ni bàbá onítàn láàrin àwọn pèdèpèdè. Èmi gan la fíjì ẹlẹ́dẹ̀ mú mọ̀ rápáláwọlé ẹlẹ́dẹ̀ mú fi gbogbo ara ṣe èdè Yorùbá o. Mo pèdè gbowó èdè lọ́wọ́ ẹlẹ́dẹ̀ fi rán mi ẹlẹ́dẹ̀ ní gbàgede.

yà bí kìnìún o láti ìgbà tó ti wà ní kékeré gan mọ̀ ni. Ẹ̀yin kọ́ yìí àti ìgbà tó ti wà ní kékeré yìí ló jẹ́ pé bí kí nǹkan dáa fún Bìní káyé Bìní kíndọ̀mù kó yí padà. Àwọn nǹkan tó ní lọ́kàn rèé ń pé bó la ṣe lè ṣe é. Kílẹ̀ Bìní ìṣọwọ́ṣe ìjọba kó yàtọ̀ sí bó ṣe ń ṣe tẹ́lẹ̀. Ó yàtọ̀ sí bó ṣe ń ṣe é. Ṣùgbọ́n gbogbo nǹkan tó ní lọ́kàn yìí àwọn ìdíwọ́ kéékèèké ń bẹ fún un torí àwọn olóyè. Àwọn olóyè òun àtàwọn tó ń bọ́ bá ṣiṣẹ́ wọ́n máa ń gbé àwọn ìgbésẹ̀ kọ̀ọ̀kan tó máa ń kọjá àyè wọn ibi wọ́n fi wọ́n sí. Ogun tó jọ́ mọ́ báyìí ó tún lábúrò. Àbúrò rẹ̀ náà Uwá ni ló kọ rẹ̀. Uwá ta bá ní àpètàn Uwá fi okùn ni ló kọ rẹ̀. Ìpè kúkúrú rẹ̀ lágékúrú Uwá. Ṣé rí lọ́jọ́ kan ni ọmọọba Ògún ọmọ àbúrò rẹ̀ wọ́n ìrìn àjò. Ìrìn àjò yìí iná wà. Wọ́n jẹ́ pé lásìgbò kan bá ṣẹlẹ̀ láàfin o. Ìṣẹ̀lẹ̀ kan ló ṣẹlẹ̀ tí bàbá wọn ìyún ọba Ọ́hẹ̀ẹ̀nì tó ní kán lọ bẹ́rí ẹni tí í ṣe gbákejì rẹ̀. Ìyásẹ̀ ló kọ́ rẹ̀ pé kán lọ rèé pa. Ìdí ni pé ọba ní ó wu àwọn ìwà kan ló jẹ́ pé ó ṣàkóbá fùlù ní ọba fi pàṣẹ pé kán lọ rèé ṣekú pa igbákejì rẹ̀. Àṣẹ ìgbésẹ̀ yìí kò dùn mọ́ àwọn olóyè kò dùn mọ́ wọn nínú inú bí wọn o. Ìní bó ṣe wọ ọba tó jámùkún yìí wọ́n mà ṣe wọ jáde kúrò láàfin nù. Wọ́n wọ ó dàgbà láláàfin o. Ibẹ̀ iná ti fi òkúta iná ti fi pọba mùkún yìí. Ìròyìn o ó wá padà kan Ògún tó ìrìn àjò pẹ̀lú àbúrò rẹ̀. Ìròyìn ó kàn lára ṣùgbọ́n kò gbàgbọ́ pé bàbá mi ó kú kẹ̀. Bó ṣe rán àbúrò rẹ̀ rèé èyí òkú wá pé kó lọ rèé fimú fínlẹ̀ o. Lọ bá wa fimú fínlẹ̀ lórí ìròyìn tá a mọ̀ gbọ́ yìí o. Dédé eléyìí tí Uwá náà tó débì ní gbogbo ìlú ti jó tayọ̀ tí ìlú ti fọ́. Wọ́n mọ̀ bẹ̀rẹ̀ sí ní kọrin iná lùlù wípé orí àpèrè ti ṣófò. Ọ̀nà dẹ̀ ṣe ń wo ọmọ ọba kan ti padà wá báyìí o. Bó tiẹ̀ jẹ́ kó lẹ́gbọ̀n pé kò dá borí àpèrè ṣe ṣófò òun èèwọ̀ ni o. Ọmọọba dẹ̀ ti dé. Wọ́n bèrè lọ́wọ́ Uwá ńgbà náà wípé ẹ̀gbọ́n rẹ̀ ń kọ̀ tó jákọ̀bí tó tọ́ sóyè.
Olorun mo bi o wa o. O mo bi o wa. Oda. Ma je fi wa. Ba je fi joba ri o. Ba ti yo so, ina na mo yo gbo. Ogun to pada gbo yun nibi to mo wa o. O tu gbo yun na. Oda ko awon mo gun o ko won jo. Pe emi gan e la pere itoshi eja sigun wolu o kara morokun kara maradiye ngba kan mo wi pe o wa to fa joyin inu apata won ga titi le kun re dan dan pe mi ni wenu aike o. Nígbà tí ogun àti àwọn ọmọ ogun rẹ̀. Wọ́n yẹ ṣígun wọ Bìnín nígbà náà rí. Àwọn ogun ọmọ ogun tí wá ti kó jọ tí wọ́n náà wá lágbára ju eléyìí tógun kó wá o. Gbogbo àwọn alátìlẹyìn ogun pátápátá gbogbo wọn iná ṣekú pa o. Eléyìí tí òkú gan kò yára ayé kò jérò ọ̀run. Ọ̀nà bí ó ṣe délé iná mọ̀ ń sáré ò. Kí ń jagun mọ́kẹ̀ ẹ̀já jẹ́ mọ́ lọlé. Ogun ọ̀hún gan tó léwájú ogun ń wá. Òun gan mẹ́rẹ́ ni o. Bàbá rí ku bàbá mọ̀ ọmọ ni. Ọba sá o. Ṣéṣá tó sá ilé olóyè kan. Tó jẹ́ pé ó jẹ́ lára àwọn olólùfẹ́ rẹ̀ tó nífẹ́ rẹ̀ nílùú ọ̀hún. Ilé olóyè ọ̀hún ni ló sá lọ. Olóyè yìí wá fi ogun wá fi sínú kànga. Pé farasin sínú kànga yìí ó ti ń bẹ lágbàlá. Ó wá pàṣẹ fún kan nínú àwọn ẹrú rẹ̀. Èyí ò ní jẹ́ Ẹdó. Ẹ mọ̀ pé Bìnín bẹ ń bẹ nípínlẹ̀ Ẹdó. Jẹ́ǹdè ẹrú yìí. Èyí ní jẹ́ Ẹdó. Òun ni olóyè òun ni kó mọ tọ́jú ọmọọba Ògún. Yóò mú ọ̀gẹ̀dẹ̀ yóò sùn ní bọ́ọ̀lì. Yóò ná sí nínú kànga. Òpẹ́ kò jìnà. Nínú àwọn kan lọ́lọ́rẹ̀ sọ láàfin o. Lọ́lọ́rẹ̀ sọ fọ́ba wá pé àwọn ọlọ́mọba Ògún ó wọ inú ọgbà olóyè. Ìní wà náà ń bá pe olóyè ọ̀hún pé ó gbọ́. Ọ̀nà táà mi ń bẹ lọ́dẹ̀dẹ̀ rẹ. Bóòrùn lọ jẹ́ ọ̀fẹ́ gbàbọ̀dẹ̀ fún mi. Torí pé olóyè yìí bẹ nínú ẹ̀rù. Ó wá wò bí ó ṣe dáàbò bo ara rẹ̀. Kábíyèsí. Ìgbàbọ̀dẹ̀ fún yín o. Ṣé rí lóòótọ́. Yín lọmọba ń bẹ lọ́dọ̀dẹ̀ mi o. Ń bẹ lè mi. Ìbọn mo mọ̀ fi pamọ́ kọ́ mọ́ bá ṣá lọ ni. Mo mú ni. Mo mú dé mọ́nu kànga ni. Èmi ìkà mo mọ̀ dé mọ́nu kànga mọ̀ ni kọ́ mọ́ lọ. Ìhà gbàbọ̀dẹ̀ fún ọba kẹ̀. Wá ní. Kọ́dà, ẹ káwọn ẹ̀ṣọ́ tẹ̀lé mi. Ẹ jẹ́ ń lọ rèé fà lé yín lọ́wọ́. Ń bẹ nínú kànga, èmi mọ̀ ni mo mú pamọ́ síbẹ̀. Ọrùn ẹrú ti ń tọ́jú ọmọọba Ògún, Ẹdó.
ara ti soro fun o funra bi o se wa pe baba yi yo jewo ogun illusion edo enu mi ago erun edo illusion bi ogun bo se raye sako ninu kanga to sako ni ile oloye ngbo oloye ide oloye na ti mo o fi ya jerun o fi ya je gan o je pe leyin oreyin won so edo ti seru won so ro didi temi fi bo lara re ati gbaun in logun vini to n ba fi le joba won yi oruko bini pada soko edo yi lati le fi ponle fun ise pataki le to se fohun se ri pe ati ti muta edo ati moto bayi eyin mo ba mi bo o nigba ti omo bo ogun wa wu wi pe ilu yi o lewu o eje n ko nilu yi o kan ma ba pa mi o o ye fori legbori o wa wa ninu gbo ori ade o wa nbe nu gbo oni ru awon adojuko inu mo ri ninu gbo ijo kan o joko sabe igi ini epon bere si ni jasi lara latoke ewo le pon yi bo lo ti nwa o ndati o gboju woke amotekun kan ini jeran lori igi tepon re to n jasi lara ni sale oko ti nbe lara re ni lo fi pa amotekun nigba na o tun ni jokan gan ti ogun ohun iyun won mo ba e mo sun mo ni o ninu gbo wa ri pe ori le to sun si o mo ohun on lo ori le o mo rin ke ti taji ti o taji yi lo wa ri pe ori aragbaya muya mo ma faya faka ilo sun le o ti yun sun lobo o tun mu yun o tun pa lara awon adojuko to ri ninu gbonu o wa ninu gbo ohun lati inu omo oba o de ronu gbo lati inu gbo omo tun joba mo ba mi bo lale yi Eba je yi si itawa koni le mbo. Ikoni West Radio ni o. 89.3 FM. Ikoni kanga agbo magbe. Mo aloji oko Facebook. West Radio. 89.3 FM. Fan page. Folasha de oluwa shola mora wore o. Loji oko Facebook. Mustafa Adeyemi Kabiru morawo re na e seun o se n ba mi bo o wa ninu gbo ohun ko ye bi o se se mo ko sore tinu nja ri kini ninu gbo lọ́jọ́ kan ọwọ́ wà nínú gbogbo ṣe ń rìn kiri ọ̀hún bóyá robìnrin kan nu látọ̀ọ́kán ń já ewé ó wá fara ẹ̀ pamọ́ pé ta leléyìí kó mọ́ mọ̀ lọ jẹ́ lára àwọn aráàlú tí ọ̀fẹ́ mi kọ́ mọ̀ lọ táṣìírí mi ó ṣà ọgọ
bo birin lojiji bo je fi ese re gba kukute bi gbogbo igi bo mo se fese gbare o wa pariwo inira idi poju inira ni gbogbo gba gbogbo ibi bayi ta ba ti de inira ti e ni niyun won obirin oni soro o inira ni lati igba to mo ba ogun ti won o ti gbe na ti fi sori apere ibi to to si ini awon alale ti fi ya je gbogbo eniyan inira yi mo po o olorun mo sanu ogun to ti go tele ibi to mo ti lanfani ati yoju sitare o yoju sobirin ibi to birin ti wa seleri bi pe yin de ran yin lowo omo ba shaki iran yin lowo o be je dori apere o ona o de e gbogbo party n ba sha insta o ko birin o e motan ni lo ko re e motan yi oponi onile are gbogbo benigan enile re wa inu aire re yi ibe ini omo ba ogun wa fi ara sisi to ba ti wa ba hun to ba ti wonu beni yo fara se sile e motan yi yo lo fin mo finle yo si ofin toto bi nkan se nlo ninu beni lati ma awon lati leyin re lati ma awon to fe yo dora mo fin mo finle igba mi yo mura bi obirin yo dora fin mo finle jade yo mura bi eleha yo fin mo finle pe ko nle mo nkan tin lo o wa ri wi pe ọpọlọpọ àwọn èèyàn tí ń bẹ nílù yìí iná já láti lẹyìn fóun tó yẹ pé ó wu àwọn kó jẹ pé òun ló wà lórí àpèrè tábúrò rẹ wá tó wà yìí ṣùgbọn ọpọlọpọ àwọn olóyè àtàwọn míì tó nífọ̀nlé kanna ló jẹ pé tábúrò rẹ náà ń ṣe wọn ò fẹ́ kógun dórí àpèrè torá mọ̀ wípé àwọn ní àwọn ìwà àbàjẹ́ kan léyìí táwọn ti wù tóògùn bá dẹ̀ fi lè jọba ojú wọn ò rí mọ̀ bo wọn ò wá fẹ́ kógun ọ̀hún kó dórí àpèrè bọ́ọ̀gùn ṣe ń ṣe rèé yóò wà nínú gbó tó bá fẹ́ mọ̀ nǹkan tí ń lọ ní benin yóò wá sílẹ̀ motan bó ṣe ń ṣe wẹ́rẹ́dìwẹ́rẹ́ wẹ́rẹ́dìwẹ́rẹ́ wẹ́rẹ́dìwẹ́rẹ́ rèé o ó ṣà wà nínú gbóúnjọ kan ó ṣà ń rò ó kò rírò kò nírètí inú gbọ́ yìí ló wá wà tí bàbá kan àgbẹ̀ ni ìyín ò ló wá ń pe ọmọ rẹ̀ ẹ wá rẹ̀ bọ́ọ̀gùn ṣe gbọ́ nínú gbọ́ yìí pé ẹ wá rẹ̀ yìí lédè wọn ó dẹ̀ túmọ̀ sí wípé kò sógun mọ́ kò sọ́tẹ̀ mọ́ o kò sógun mọ́ kò sọ́tẹ̀ mọ́ ẹ wá re bọ́ọ̀gùn ṣe jáde rèé ẹ dákun bàbá àgbẹ̀ ó ṣàlàyé àlàkọjá rẹ̀ fún pé ẹ dákun ó kọ ẹ wá re yìí ṣé mo lè rà ṣé ẹ lè fún mi.
bọ́rọ̀ ṣe wá rí láàrin àwọn méjèèjì. Lẹ́yìn ọ̀rẹ́ yín o, ó rorúkọ òun fúnra lára rẹ̀ pé òun ó mọ jẹ wá re, òun ò ní jogún mọ́. Àwọn ẹ̀mọ̀ pé ó ti wá pẹ́ nínú gbóhùn, ó ti wá ní àwọn àjọ̀nú kan léyìí tó jẹ́ pé wọ́n ń gbé nu gbó tó ti wọ́n ń bá ṣe. Àwọn ẹ̀míhùn ni ló wá darí rẹ̀ sọ́dọ̀ aláwo kan ńgbà náà, Onífá. Onífá yìí, ọ̀káì ló kọ rẹ̀. Ọ̀káì yìí, Onífá tó gbóná yanranyanran ni. Ọ̀káì yìí ló wá sọ fún Ògún wípé ọ̀nà kan ṣoṣo tó fi lè padà sórí àpèrè àwọn baba ńlá rẹ̀ yóò gbé ìgbésẹ̀. Ìgbésẹ̀ yìí tó bá ilè gbé e yóò dórí àpèrè àwọn baba rẹ̀ o. Ọmọlára ìyá kọmù, ó ṣe o, mo rọ́wọ́ rẹ níkàn ní Facebook West Radio 893 FM fan page. Bẹ́ẹ̀ tí ìwọ ẹ mọ bá ń fọn kálé, ẹ mọ bá ń fọn kákò. Ọlálékan Bright Àkànwó, ó mọ̀ sí ẹ̀hùn, mo rọ́wọ́ rẹ níkàn ní Facebook West Radio 893 FM fan page.

0: Onífà yìí sọ fọ́gùn ní nǹkan tó ṣe ni pé tó bá fẹ́ dórí àpèrè ọ̀rù bọ́ ni o. Yóò rí lẹ́nu ọ̀nà tó wọ ààfin ọmọ gbẹ́bọ kàǹkà tí kàgún láyà ọmọ gbé sẹ́nu ọ̀nà ààfin lálálẹ́ lójoojúmọ́. Tọ́ bá ti gbé bẹ̀ gbogbo nǹkan tó ṣe sí ọtí ọtí ọlọ́run tó fọwọ́ lágbó lójú ọ̀ṣọ́ṣì. Ògún bá bẹ̀ sí ní ṣe o, ọmọọba Ògún yóò gbé ẹbọn yóò gbé lọ́wájú o ààfin lẹ́nu ọ̀nà tó wà ààfin gangan. Wọ́n bá ti rí pé òun gbé lẹ̀ báyìí yọ́ kò ní jẹ́ rí òun. Bó ṣe ń ṣe lójoojúmọ́ rèé, ní àwọn kan àwọn ní àìṣàbìṣì bó ṣe wá sọ fọ́ba Wárè afúnra wípé ẹni tí ń jẹ́bọ wá sẹ́nu ọ̀nà ààfin lójoojúmọ́ yìí ẹbọ àbàmì yìí ó dàbí pé ẹ̀gbọ́n yín ó dàbí pé òun mọ̀ ni ó dàbí ó mọ̀ ti padà wọ̀lú. Ṣùgbọ́n àwọn tó ń jẹ́ ẹ̀ṣọ́ aláàbò rẹ̀ àìrọ́ ni kò lè pọ́ṣíbù ó pọ́ṣíbù tì kò lè ṣe bẹ́ẹ̀ kò lè rí bẹ́ẹ̀. Ọba wá fúnra lára rẹ̀ ó wá wò pé ojú àwo òun làwo òun ó fi gbọbẹ̀ pé òun gan òun wàá lọ gẹ̀gùn dẹni tó ń wá gbẹ́bọ síwájú ààfin lójoojúmọ́ yìí sẹ́gbọ́n mi ni àbò òun kọ́ o. Wá dalẹ̀ ọjọ́ kan ọba wá pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ aláàbò rẹ̀ díẹ̀ wọ́n bá kó wọn wọ́n lọ kóra wọn wọ́n sá pamọ́ sí tòsí ààfin síbi tòsí ẹnu ọ̀nà tí ọmọọba Ògún tó máa ń gbẹ́bọ wá sí òun wọ́n lọ rèé farapamọ́ síbẹ̀ wọ́n farapamọ́ sínú igbó. Ó yẹ dòru ọ̀gànjọ́ Lògún bá tún dé gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ mo ṣe gbẹ́bọ òun lẹ̀ kó tó fọhùn pé òun ó ṣọ̀rọ̀ sí báyìí o. Ìlọba wá pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ aláàbò rẹ̀ náà túbọ̀ ta nínú igbó ìwọ tanu ó yá dúró bẹ́ẹ̀ ó digidigidigidigidigidigidigidigidigidi ọjọ́ lọ o mo ti lọ o. Ẹ̀ṣọ́ aláàbò ń ṣáré ọba wa náà ń ṣáré mọ̀ ni Lògún náà ilé họlọ lálálálálá lẹ́sẹ̀ rẹ̀ ń kàn ní pàkọ́. Ìgbà tí ọba wa tó rí pé àwọn ẹ̀ṣọ́ aláàbò eré tó ń ṣàyí ò tó ó kàn fira rẹ̀ sí igi awáànù ni o ọkọjá àwọn ẹ̀ṣọ́ aláàbò rẹ̀ òun gangangan ló wá súnmọ́ ẹ̀gbọ́n rẹ̀ pé léníṣẹ́ ìjọ abáríbi ni bí ó wọlẹ̀. Bó ṣe ń sáré Ògún wá wẹ̀yìn ó rí i pé àbúrò òun gangan nílé òun bọ̀ yìí bó ṣe yọ lẹ́gbẹ̀ẹ́ igbó ó kàn fa igi ọparun kan bambú ó kàn fa bíi ẹ mọ̀ pé ó máa ń ní àwọn tẹ́rẹ́tẹ́rẹ́ ṣọ́rọ́ṣọ́rọ́ kan báyìí tí ì fi gbogbo ara tóbi hun eyín ò lọ fà ya fúra yíyọ tọ́ yọ báyìí iṣẹ́ lójú gún àbúrò rẹ̀ lágbárí. Kábíyèsí kábíyèsí kábíyèsí ń làwọn ẹ̀ṣọ́ aláàbò ń ṣe tógun fi sá lọ ní tiẹ̀. ìpalára tí kábíyèsí uwá wá ní ìhìn wọn bá uwá tó fèrú gbàbùkù lọwọ ẹgbọn rẹ yìí. Ìfarapa tó níhun ló padà gbẹmí rẹ. Ọráyé ọ̀dàlẹ̀ wọ ọmọ tó ń gbọ́ mi ṣe ọráyé ọ̀dàlẹ̀. Oríbi títàn ti bẹ̀rẹ̀, ẹ̀gbọ́n rẹ̀ ló mú irin ajo. Bàbá wọn kú, ẹ̀gbọ́n rẹ̀ ran kó lọ fi mú fílẹ̀ kí ló ṣẹlẹ̀. Ó dé àwọn aráàlú bí pé ẹ̀gbọ́n rẹ̀ tọ́tọ́ sórí àpèrè ńkọ́ ó lòun mọ bí ọ wà ló fẹ̀rú gbàbùkún ọ̀hún o. Orí kú ọ̀dàlẹ̀. Ilẹ̀ dídà, iná ń pọ̀ rẹ́. Alájọbí ní ipa yìí kan tó bá ṣe bí. Wọ́n dalẹ̀ kó lè dalẹ́. Ọba wa ti bá tirẹ̀ lọ báyìí. Ogun ti fẹsẹ̀ fẹ́ lọ. Ibi tí ó wá farasin sí lọ́dẹ ẹmọ̀tàn, ibẹ̀ ló ti wá padà gbọ́ wípé ọba ti padà kú. Ìyún ọba wa. Alọ́nú gbóhùn. Kò tí ì wá torí pé kò sọ́ba mọ́ kó wá fara rẹ̀ hàn nígbàgede. Yóò farasin sínú igbó, yóò yọ̀ wá sílé ẹmọ tàn. Láti ibẹ̀ yìí ló ti ń mọ èrò ọkàn àwọn èèyàn. Kí làwọn èèyàn ń sọ nípa mi o? Kí ná ń sọ nípa ipò ọba? Kí ná ń sọ nípa ẹni tọ́ba kàn? Àfimúfinlẹ̀. Ibẹ̀ ìlò ti wá mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn aráàlú iná fẹ́ kóun padà sórí àpèrè gẹ́gẹ́ bí ẹni gan tó tọ́ sípò òun. Ṣùgbọ́n àwọn olóyè jẹgúdú jẹra oníjẹkújẹ tá mọ̀ wípé tí ọmọọba Ògún bá fi lè jọba nǹkan ṣà wọn, wọn ò fẹ́ ó dórí àpèrè. Wọ́n ní orí àpèrè àwọn làwọn ó fi èèyàn sí. Ìgbà tó Ògún wá rí eléyìí, bó ṣe lọ wági kan nù tó gùn, ó finá sórí rẹ̀. Kódà gbogbo ìlú Bẹ̀nín gan ètè wá dáná sun gbogbo ẹ̀. Ó ti bẹ̀rẹ̀ sí ní jó àwọn ẹmọ̀ pé àwọn ilé alámọ̀, ilé eléwé, nǹkan. Ó ti bẹ̀rẹ̀ sí ní jó àwọn aire wọn. Ó ti ń jó lẹ́kọ̀ọ̀kan òjòjì. Ó ti jó ọ̀pọ̀lọpọ̀ gan níná. Àfin ó ti dáná sun. Kó tó di pé ìkan lára àwọn olóyè wa bọ́ ta pé, dárí gbogbo ẹ̀ṣẹ́ wa jì wá o. Nǹkan tó fẹ́ báyìí, ìlà á ṣe. Ẹ̀yìn rẹ̀, iná dádé fògún. Ìgbà tó rí pé òun dórí àpèrè tán, ó kọ tọ́ra nígbà náà pé kò sógun mọ́, kò sọ́tẹ̀ mọ́, ẹwà ure. Ó wá padà ṣókọ rẹ̀ ní ẹwà ure. Òun ni àwọn èèyàn fi wá máa ń pè ní ọba ẹwà ure ògìdá. Ẹwà ure the great. Ó gbìyànjú lórí ìlú Bẹ̀nín. Ó rí ìtàn kiri rẹ̀ dé àwọn agbègbè ìletò tó jẹ́ pé ó tó 21. Òun lọ́ba àkọ́kọ́ tí ó ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn òyìnbó aláwọ̀ funfun. Ó ṣèrànwọ́ won obirin opo iyen motan o se ranwo fun o toju re ṣugbọn ko pe ko jina to gbade gege bi oba ile motan n jade laye ibi o wa sisiu ibi to ti motan si un o ri pe ibi owo ni oka e leyi to difa fun na o so do lori awo ni bene gbogbo awon to ran lowo edo o so bini ubini o so di edo idinu to fi je pe bini lo titi doni in be lape ipinle edo gbogbo awon to ran lowo o ri pe òun sun ore padà fún wọn eléyìí ló túmọ̀ sí wípé nítorí pé ni pé orí olówó ni ọ́ ìyún ò túmọ̀ sí pé o ò ní rí àwọn àlà kọjá tọ́ jà ribiribi kó o tó dolówó nítorí pé ti kọ́ pé ọlọ́lá ni ọ́ àmọ́ bí ọ sílé ọlá ìyún ò túmọ̀ sí wípé ọ̀ní jà ribiribi kí ìwọ náà tó dọlọ́lá. Àbí nǹkan mọ̀ ṣe òye. Òun ọba fẹ́ jẹ́ láyé ọ jagun torógun láyé. Ó gbégbéṣẹ́. Ó fẹ́ dolówó kò yí ọ bó ṣe ṣe ọmọ béèyàn ó ṣe dolówó. Ọmọ 22 years. Olóòfẹ́ dolówó tó rán ní orí olówó ni ọ́ wá ń ṣe yàwúyàwú ṣébéèyàn ṣe ń dolówó nù ilé abáfi tọmọ ọmọ pé ìrì lásán tí ìṣòjò ìrì lásán ni ó wo ọdá kọ́ jìyà kọ́ mọ́ bà á jìyà ọgbọ́ tí èèyàn bá fi ọmọ kékeré ara rẹ̀ tó bá fi jìyà ọmọ dá ju kéèyàn dàgbà tán kọmọ sánná ní. Wọ́n báyìí ó jà ribiribi ó jà fitafita wàbúrò rẹ̀ tó fèrú gbàbùkú tán bá bí ọ́ àbí tán bá sọ fún ọ wípé lámọrí wá gba ṣọ́ọ̀tì kọ́ọ̀tì lámọrí ṣọ́ọ̀tì rèé kọ́ gbà á máa bèèrè lọ́wọ́ wọn wípé kí lẹ fẹ́ kọ́ọ̀tì ṣọ́ọ̀tì nínú ìgbésí ayé mi kí ọjọ́ orí mi lẹ fẹ́ kọ́ọ̀tì ṣọ́ọ̀tì kò sí ibi tó ṣọ́ọ̀tì o ṣọ́ọ̀tì kọ́ọ̀tì mọ́ padà á di nọ́ngí kọ́ọ̀tì mọ́ yàn lọ́wọ́ o kò jẹ́ bó ṣe lóò jẹ́ lápá ibẹ̀. Ẹ tó jáde ọ̀dọ̀ ẹlòmíì tó jẹ́ pé bí ìgbà kan dalẹ̀ èèyàn iná ìrìn àjò rẹ̀ tẹ́bàṣẹ̀ ń yí sí ìtàwọn akọnilẹ̀ ń gbọ́ o pẹ̀lú bàbá onítàn lálẹ́ yìí ìkànnì wẹ́ṣì rédíò 89.3 FM ni mo láǹfààní àti wa o. Ọmọ mi Adrégòkè ọmọ wù mí mọ rọ́wọ́ rẹ níkànnì Facebook West Radio 893 FM fan page ebẹ̀ mọ́ gẹ̀gùn gẹ̀gùn sí o mo tún gẹ̀fìlà sí. Ètò ìṣílẹ̀ fún kéde àti ìpolongo ọjà fún ìkéde ìpolongo ọjà lórí ètò ìtàwọn akọni ẹ wo tọjọ́ orí pé ha bàbá àgbàlagbà tí ń wá lálálẹ́ jímọ̀ yìí tí ò bá mọ̀ sípò lówó bàbá yìí ò mọ̀ nírówó ọkọ ẹ gbé gbogbo ìkéde àti ìpolongo ọjà yín wá o ẹ rọ ètò ìtàwọn akọni lọ́wọ́ ẹ mọ̀ yòókù o bàbá níṣẹ́ tẹ fẹ́ràn bàbá onítàn ẹ jẹ́ fún yín nọ́mbà mi 081 380 64 0251 380 6424. Nọmba bàbá onítọ̀nù. Ìwà míì tó jọ̀dàlẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà. Ìwà bí ọ̀dàlẹ̀ bí ká dára wa torí ipò, ká dára wa torí agbára, ká dára wa lágbára. Ó ti pẹ́ tó ti wà lórílẹ̀-èdè Nàìjíríà. Ọkùnrin kan ń bẹ, ó lógún ni. Brigadier Zakaria Maimai Lari yìí ìrọ̀lẹ́ ẹjọ́ kan nínú oṣù kínní ọdún 1966. Maimai Lari Zakaria, òun ló wà nípò ológun, ta lè sọ pé ipò tó wà ga jùlọ lápá àríwá orílẹ̀-èdè yìí. Èyí ò highest ranking lápá àríwá orílẹ̀-èdè Nàìjíríà nígbà náà. Àsìkò tá a sọ̀rọ̀ rẹ̀ yìí, ilé rẹ̀ ní Kòyí. Ibẹ̀ ń lọ ti ṣe ayẹyẹ ìgbéyàwó, ọkọ ìyàwó ni. Tipa ti ń lọ, tó ní kálukú ń jẹ tọ́mọ̀ ń mu mọ̀ ni. Tọ́ ń jó tọ́ ń dọ̀wẹ́kẹ̀ tẹ́lẹ́rẹ́ kọrin. Tí rẹ́kọ̀dù tó ń dún gbẹ̀kìgbẹ̀kìgbẹ̀kì. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn jàǹkàn-jàǹkàn yìí ló pà ńbẹ̀ ń jọ́nà. Àwọn kàrìnkàrìn níléeṣẹ́ ológun, àwọn náà wà ń kalẹ̀ níbi ìgbéyàwó rẹ̀ tó ń ṣe yìí. Ó kò mọ̀ wípé àwọn nǹkan kan ti ń lọ lábẹ́lẹ̀, ojú ti ń rẹ̀rín ní rí. Bí àwọn èèyàn ń fẹyín kẹ, wọ́n ń fẹyín, wọ́n ń jó iní rí. Kò mọ̀ pé bẹ́ẹ̀ wá ń ṣẹlẹ̀ lábẹ́lẹ̀ o. Lára àwọn tí rẹ̀rìn yìí ìní Captain Emmanuel Ifeajuna yìí, òun gangan elódúró gẹ́gẹ́ bí olórí ẹ̀ṣọ́ aláàbò àbẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ olùrànlọ́wọ́ pàtàkì fún Maimai Lari tí í ṣègbéyàwó. Ifeajuna yìí, òun gan ló dúró bí first planner gan fún patí tó ń ṣeun. Rẹ́ pé ẹbí eré ni ibí ni díje ó dúró sí o. Ẹ̀tọ́ àga báyìí ẹ̀yìn gbogbo ẹ̀yìn tí ẹ ṣiṣẹ́ níbi ìnáwó òun. Bóyá o aláṣẹ ìbáwo ló dé o lọ́wọ́ máa ń dáná o. Ifeajuna Emmanuel ló pinnu gbogbo kinní un. Ṣùgbọ́n báwọn èèyàn ṣe ń jó tó ń yọ̀ òun, ńṣe làwọn ológun kan tó tilẹ̀ dé àpò pọ̀ wípé ó tásìkò káwọn gbàjọba lọ́wọ́ Zakaria. Zakaria ọ̀hún kò dẹ mọ̀ pé ogun ti dé báhun. Òun lọ́kọ ìyàwó jẹ́nẹ́rà, ó ń ṣe tiẹ̀ lọ. Ṣùgbọ́n kó tó di pé ó di àṣálẹ́ tó kẹ́yìn nínú ìrìn àjò Maimai Lari yìí, Zakaria yìí abúlé kan. Iná bí màmá ẹ̀ lárì sí. Abúlé ń bẹ nípínlẹ̀ Yobe. Ọdún 1930, iná bí màmá ẹ̀ lárì. Kẹ́hìndé, ìdílé tó ti jáde gan kò fi bẹ́ẹ̀ sí nǹkan kan fún wọn. Òun ló wà lára àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó jólógun àkọ́kọ́ tàṣe bẹ́ẹ̀ tó kẹ́kọ̀ọ́ jáde nílé ẹ̀kọ́ iṣẹ́ ológun nílẹ̀ UK. Ó wà lára àwọn ìṣí àkọ́kọ́ òun. Bó ṣe wá ṣiṣẹ́ pẹ̀lú ìṣọwọ́ṣiṣẹ́ rẹ̀ bẹ́ẹ̀ ní gòkè sí i tí ń dàgbà sí i lẹ́nu iṣẹ́ ológun. Ó jẹ́ olùfọkànsìn. Kẹ́hìndé àwọn bí ọdún 1965 ní orílẹ̀-èdè Nàìjíríà ti ń jinlẹ̀ sínú àwọn ìwà ìbàjẹ́ léè tó jẹ́ tòṣèlú. Irú rẹ̀ náà dẹ̀ ṣì ń wàdí sí o. Àwọn ètò ìdìbò tí ò nítumọ̀ ó ti wà láti ìgbà yẹn. Ó jẹ́ pé àwọn ológun náà wọn ò ní gbẹ̀kẹ̀lé nínú ara wọn. Wọn ò gbára wọn gbọ́. Bí ẹ̀yà kan wà níbẹ̀, ọ̀nà tẹ́yà kejì ó fi gbà iná mọ́ sáré. Yẹ́rí ìtàn màmá ìlárì tí mò ń sọ yìí, ó wà lára nǹkan tó ṣe bẹ́ẹ̀ tí ó jẹ́ kí àárín àwọn èèyàn tó wà lápá àríwá orílẹ̀-èdè yìí àtàwọn tó wà ní gúúsù tí ó jẹ́ kán ṣe bẹ́ẹ̀ gba tara wọn mọ́ tó bẹ̀ jù bẹ́ẹ̀ lọ. Lásìkò yìí àwọn ológun léyìí tó wá láti apá gúúsù orílẹ̀-èdè yìí wọ́n rí àwọn ológun tó wá láti apá àríwá bíi pé wọ́n kàn ń pàṣẹ wọ́n ń jẹ gàba láwọn olórí ni. Àwọn yìí iná wá pé bíríkótó pé bìrìkòtò wípé àsìkò tó láti dìtẹ̀gbàjọba o. Báwo ó dìtẹ̀gbàjọba màmá ìgbà tí màmá ìlárì dẹ̀ wà ní ìgbọ́nu àṣẹ iná wá gbìyànjú pé àwọn ó da gbogbo rẹ̀ ró. Ife àjùnà léè tí wá ṣo lórí ẹ̀ṣọ́ aláàbò tuntun jámúgbálẹ́gbẹ̀ẹ́ sí màmá ìlárì. Iná wá lò láti gbé ìgbésẹ̀ tó fẹ́ gbé o. Ibi ayẹyẹ iná wà lọ́jọ́ 15 oṣù kínní ọdún 1966 níbi ìgbéyàwó màmá ìlárì hun. Bí lásìgbò ṣe ṣẹ́yọ rèé tó bẹ̀rẹ̀ sí ní yànbọ́ o. Ikúrú pàpà kúpa ikẹ̀gẹ̀ gúrúgbú gbúgbẹ̀. Nìbọn bẹ̀rẹ̀ sí ní rọ̀ bí òjò ní kùrà kàkàkàkà. Ó wá di bóyọ yàgò. Màmá ìlárì ẹ mọ̀ pé ológun ni. Ó rápálá rápálá rápálá. Láì wọ bàtà lálẹ́ un orí kò yọ kúrò láàrin patí un. Inú kò jọ fúláwà kò jọ nǹkan nǹkan. Inú lọ rèé sápamọ́ sí. Ibẹ̀ ló wà fún bí láàrin ọ̀pọ̀lọpọ̀ wákàtí. Ó rí pé òun kò ní kò yí pé tóun bá tiẹ̀ lè dé Baraki, won le ko awon to je olooto sohun to wa loya to jologun won le ko won sodi boye ko ni ko yi boye ni ko hun sumo Baraki lo ba ri moto le to jo ti amugba legbe re ife ajuna ona mo seun ti amugba legbe mi o won mo wi pe ife ajuna gan eni eku eda sugbon inu re ti dun pe ibi a fe doka si oka mo ti lale wu nibe o o je sumo moto nnu pe ogun dide o won sigun wo ebi igbeyawo mi o ye ni ka se si o o je sumo moto un ene wo eni ti se prime minister nigba na o ye pe won ti de lowo de lese yin tafawa ba lewa won ti de ohun na wa ninu moto un o ti wa sumo moto un tan ko se nkan to fe se mo ife ajuna se se amugba legbe re eyin o lo wa fa ibon pelebe pishitu eyin lo wa fa yo o e mo oro tan mo so nigba na ase tan mo tokeyin tan mo so say your last prayer o dadura re tokeyin lo ba se ku pa eni to je pe ohun gan lo ohun gan sise sin orilede Nigeria tori ipo tori agbara itan wa lara okan gbogi lara awon itan to duro bi lori osilu orilede Nigeria isekupa yi pelu sisekupa opolopo awon eyan to wa dari to wa latari wa orilede yi o pelu nkan ti arin eya mejeji o fi se be dando ni te ba gbagbe te mo pogun abele pada seyo leyin idite gbajoba 1966 yi won so ruko ile ise ologun kan Baraki kan won so lo ko re gbon akoni ni tete oni gbagbe re lorile ede Nigeria eje nsi oju oko le ki n gba pe ka bi meji ki mo lo le itan po ti mo ko wa sugbaye o se be po lale yi aye o po ní bá dọjọ́ mẹ́jọ a tún tẹ̀ wájú lára àwọn ìtàn tó sì ń bẹ́ ń bí o bàbá kan pè mí jẹ́jọ wọ́n ní kí n mú tan làgbà yìí wá bí n gbàgbé o kò tí ì pé ni o 0916-893-1000 tabi 0915-33-34-893 bẹ́ẹ̀lù yìí tí ó bá lọ ẹtú lè lo 0911 34-893 àwọn nọ́mbà tó wọnú kulu lálẹ́ ìré o lórí ètò ìtàwọn akọni ẹ láfikún ẹni béèrè lórí àwọn ọ̀tàn tá a mú wá lálẹ́ yìí ẹ láǹfààní àti pè adesi wa loju opo Facebook, West Radio, 893 FM, fan page, West Radio, 893 FM, fan page. Àwọn ojú òkúta wà nú o. Ẹjẹ́ ń jó tẹ́lẹ̀ yìí mọ́. Ẹ̀rẹ́ ń jẹ́lẹ̀ yìí mọ́ náà. Ẹ kalẹ́ o. Bàbá mi, ṣàlàáfíà lẹwà. Ọjọ́ kan mọ̀ kùn. Ẹ mọ̀ ṣé o.
1: Agbádùn kan gan-an lèmi.
0: Ẹ ṣé o.
1: Agbádùn lọ ìtọ́ ìdíní ẹ̀fẹ́lẹ̀ kan ní agbádùn.
0: Ẹ ṣé o.
1: A máa rí bá.
0: Àmì o. Ẹ ṣé o.
1: Ókun ọgbọ́n kò ní bẹ́ẹ̀.
0: Àmì o. Àmì o. Ó kọ yín o, bàbá mi.
1: Olùṣègùn Mákindé ni. Olùṣègùn Mákindé.
0: Ẹ ṣé o, bàbá o. Ẹ ṣé o. Ẹ ṣé o. Ó dàárọ̀ o. Ẹ ṣé o. Alàgbà Ṣẹ́gun Mákindé ṣé o. Ẹ bá lè béèrè lórí ìtàn tá a mú wá àbẹ́ láfikún sí i. Ẹ lè pè wọlé o. Ẹ jẹ́ káwọn ìwé kan máa gbétò ìtàwọn akọni. Nínú rẹ̀, wọ́n lè kẹ́kọ̀ọ́ mọ̀ wípé kò sẹ́ni tó dókè tí ò nítàn. Ẹni tó bá ti ẹ̀tàn láì nítàn, irú wọ̀nyí pẹ́ tàn, ọ̀nà ìyá tán láṣẹ Ọlọ́run. Òun ló fi dá ká nítàn. Ká nítàn. Àwọn ojú òpó ò sì wá ń ṣiṣí ilẹ̀. Tẹ̀ bá fẹ́ dá sẹ́tò ìtàwọn akọni lálẹ́ òní. Ava ní kó ku, àpèjá ó kọ rẹ̀. Ava nù. Àsìnwà ikóku òun làwòrán rẹ̀ ń bẹ lórí tẹ́nẹ̀rà ń ṣẹ̀ṣì ná tẹ́nẹ̀rà ṣá. Tọ́ bá rí tẹ́nẹ̀rà ọ lè wórí rẹ̀. Bó o lo àwòrán rẹ̀ ṣe wá dórí owó tà ń ná. Irú pawo ṣé èèyàn lásán náà máa ń fowókọ rẹ̀ sórí owó. Ìwà tí ń bẹ lọ́wọ́ rẹ̀ yìí ṣán ti ẹ̀ lè forúkọ rẹ̀ sórí kàlẹ́ndà. Àbí yán lè lẹ orúkọ rẹ gan mára ike bó ṣe wà yìí ká tó wá sọ pé owó tí gbogbo orílẹ̀-èdè ń ná. Ipa wo ló gbé ìkóṣì ìgbésẹ̀ wo ni ló gbé ipa wo ló dẹ̀ kó. Abaníkókù yìí ọ̀kan gbòógì lára àwọn ọ̀jìmì nípa ètò ẹ̀kọ́ lórílẹ̀-èdè Nàìjíríà yìí ló jẹ́. Ọjọ́ kìíní oṣù kẹjọ. Ọdún 1900 iná ṣe bẹ́ẹ̀ tán bí Ava ní kó kù. Àìrè kan.

abule amanagugu inabishi iyin o nbe nipinle abia idile to de ti wa baba re karakata ni o lo ma nse o lo de lowo ni di re oloji mi karakata o de lowo ya da ni di e eleyi wa je kan fun leto eko to da o keko ni kalaba lodun 1920 ini avankoku ilorise re akoko lati ko ni gege bi oluko okoko gege bi oluko fobi odun meji o to wa do oluko agba nile eko mi nipele Anambra igba ti nbe ni oka iyin Anambra titi nko ni gege bi oluko agba yi lotu lava ni atutu keko gboye nile London London 1928 ikoku yi ile eko ti akoko o wa dale lodun 1931 koso lo ko re koso lo ko baba re o so ko re lo ko oje mi eleto eko kan onimo eto eko kan to jomo ile Ghana iye James EK Agre James EK Agre lo fi soruko ile eko re to pe ni Agre Memorial College Abanikoku. Nibati iyipada iwe ofin orilede Nigeria waye iyin lodun 1946 ipe to faye le bipe kan da won ile asofin kan da le orilede ye awon eka ofin pe kan tun le po si ini won wa yan ikoku gẹ́gẹ́ ẹni tí ó ṣojú apá ìlà oòrùn orílẹ̀-èdè yìí nílé aṣòfin ọ̀hún lẹ́yìn rẹ̀ wọ́n tún yàn sílé iṣẹ́ tó rí sétò ẹ̀kọ́ ìyẹn ministry of education lẹ́yìn rẹ̀ gbòó di ọdún 1947 ìní kọ́ ku ó tún lọ sílé ìgbìmọ̀ aṣòfin tèkó ó wà lára àwọn aṣojú mẹ́ta léyìí tó ń ṣojú apá ìlà oòrùn orílẹ̀-èdè yìí nílé ìgbìmọ̀ aṣòfin lẹ́kọ̀ọ́ ìgbà tó dẹ̀ wà nílé ìgbìmọ̀ aṣòfin ó rí wípé gbogbo nǹkan tóun ṣe nílé ìgbìmọ̀ aṣòfin ó dá lórí àǹfààní àwọn olùkọ́ ẹgbẹ́ àwọn olùkọ́ AUT tó ló ti ṣọ̀gá ó ti ṣe adarí AUT ń rí ó rí pé ìgbáyégbádùn àwọn olùkọ́ gbogbo nǹkan tóun máa ń jà fún nílé aṣòfin nu ká gbà wípé gbogbo àwọn jẹkúrú jẹra sẹ́nétọ̀ tá a níyìí kíkan wà kó máa jà fún pé omi gbọ́dọ̀ wà ní Nàìjíríà bó sọ̀rọ̀ lọ sọ̀rọ̀ bọ̀ lójúmọ́ kó máa sọ pé omi gbọ́dọ̀ wà gẹ́gẹ́ bí àwọn kan tó jẹ́ pé kò sí bá ṣe ṣèpàdé lẹ́yìn ìpàdé bí wò tiẹ̀ rí nǹkan ṣọ wọ́n ní mọ́mì thank you for our salary káwọn náà kan joyè thank you for our salary kan mọ́ ṣe bẹ́ẹ̀ lójoojúmọ́ ní ilé ìgbìmọ̀ aṣòfin pé lẹ́dí àbí wọ́tà ní Nàìjíríà lẹ́dí àbí wọ́tà ní Nàìjíríà bó pẹ́ bóyá wọ́n ò gbọ́rọ̀ sí yùn lẹ́nu kíkan náà wà kò ní lẹ́dí àbí security Nàìjíríà lẹ́dí ojoojúmọ́ kó mọ da òṣìrú ó ṣeéṣe kan ti gbọ́ sí lẹ́nu bó bá ti ń nawọ́ báyìí náà dìmọ̀ pé lẹ́dí àbí security ti fẹ́ sọ̀rọ̀ ṣùgbọ́n irọ́ kọ̀kan wọ́n ṣùgbọ́n ikọ́kù ò ṣe bẹ́ẹ̀ o ètò ẹ̀kọ́ tó mọ̀ nípa rẹ̀ yìí ó ń jà fún ribiribi nílé aṣọ.

Tufe ni. Onja fun. Fe je ki etu eko ki idagba soki ko wa fun. Nigba to wa nile bi ma sofe. O ri pe awon iwe aba to wa lati odo egbe awon oluko EUT. Toto mẹrin le logoji in lo gba wole sile asofin ohun lava ni koko lati kun in lo ni pe ki isokan ko wa ninu eto eko orilede Nigeria yi se pe ki eya ile yi mo se ise marun ka won ile mo se meji e je ki isokan wa ko wa uniform. Eje ko wa uniform. Sugbon eleyi ti won gbe jade pe ko ri bakan na lawon ibomi awon ijoba oyinbo amunisin won ko jale. Leyin oreyin gbogbo awon nkan to ti wa soun o pada fese mule leyin igba torile de Nigeria to mo bumi nira o oniruru awon ile ise leto eko ni avani koku ino ti sise o sise pelu ajo wa eke o wa lara awon igbimo alase fasiti ile Ibadanga o je pe ohun gan lalaga o jalaga re ri yin council of University of Ibadan wa jalaga won ri ngba na oniruru awon alaga in lo je fasiti ile Ibadan ina ti fun ni dokita to fi da lola nigba na lodun 1965 leyin oreyin avani koku dagbere faye o lodun 1971 lára ìrìn àjò rẹ̀ tó dẹ̀ tún rìn ọ̀hún ọmọ rẹ̀ samueli ìyẹn samueli gúnsù lúkọ́kú ó bá bàbá rẹ̀ díje nígbà náà ó yẹ pé ẹgbẹ́ òṣèlú míì ni samueli wà ó pé díje gbéná wojú bàbá rẹ̀ nígbà náà. Nínú ètò ìdìbò tó wáyé lọ́dún 1956 ẹjẹ́ mọ́ ọ lọlé ọ bá ní nǹkan tẹ fẹ́ bá mi sọ lẹ́yìn ètò ìkéde ìpolongo ọjà ẹ̀yin náà fẹ́ kówó lẹ́ẹ̀tọ́ ètò àwọn akọni orílẹ̀ ìjọsìn ni yín ẹ̀yin egbòogi lẹ̀yìn ta tẹ fi ṣara ọmọ aráyé lóore ẹ lè pè mí lẹ́yìn ètò kájọ dowó pọ̀ nọ́mbà bàbá onítàn rí 081-380-64-2544 ẹ rí nọ́mbà òun náà láàfijọ́ sọ̀rọ̀ lójú òpó wọ́sàpù. Onítàn tẹ́ fẹ́ kí n gbé wá ẹ láǹfààní àti pè mí. Ìtàn àwọn òbí yín lẹ fẹ́ káwọn èèyàn tara rẹ̀ kẹ́kọ̀ọ́ ẹ láǹfààní àti pè mí. Ó lè jẹ́ ìtàn ti yín gangan pé èmi kínní ojú mi mọ̀ ti rí ẹ bá sọ̀tàn mi káwọn èèyàn lè mọ̀ wípé mẹ́wàá ń ṣẹlẹ̀ àti wípé kọ́mọ sọ̀rọ̀ ìtìnú ẹ̀yin náà lè pè mí. Ẹ máa rántí pé gbogbo ìgbésẹ̀ ta bá gbé ìtàn là ń kọ́ o. Jẹ́ kó wà nínú àkọọ́lẹ̀ wípé ṣé tàn rere ló ń kọ́ àbí búburú. Ẹ dẹ̀ máa rántí pé gbogbo rere ta bá ṣe báyìí. Orí èrù pẹ̀lú ọmọ aráyé ó kọ́ sí kó lè tètè parẹ́ kágbára lè tètè wọ́lọ̀. Ṣùgbọ́n o, ibi ọjọ́ kan téèyàn bá ṣe mi ṣe téèkì ṣe báyìí.
ori apata lo mara yo ko se tori kan mo ba agbagbe ati wi pe kan le mo ran romodomo yin leti ni o e ba nuje oke o to bi oni je ti wa o a o ni rohun gbe sonu bi o se bi omo baba oni ta wa lori Instagram at official MC Nudu sile ba nbe lori TikTok baba oni tan ni mo je nbe baba oni tan ti n ba ti dide e la anfani ati pade omo mi lori eto asunara mo ni adisa lori asunara ka layo ka pade nire ka ma dolodi leyin ara wa temi to pe Olawole omo baba saponi MC Nudu si lo n dagbere pe o da ro

0: Àwa mọ̀ tún ti dé bí ìṣe tí a mọ̀ nìyẹn. Àwa ti dé bá wa ṣe máa ń dé nìyẹn. Ẹkú ti mọ̀. Ẹ bá ti ń gbọ́ ohùn yín lórí ẹ̀rọ agbágbé.
1: Ẹ
0: ti mọ̀ pé èèyàn yín olólùfẹ́ yín náà ni.
1: Ayé ló ta sọ ìjìnlẹ̀ èdè gbogbo pa.
0: Àwọn tó ti mọ ohùn yẹn. Àwọn tó ti mọ̀ pé bó ṣe máa ń já lálálá. Wọ́n ti mọ̀ pé olólùfẹ́ àwọn ti tún gún à. Lórí ẹ̀rọ agbágbé fún tàṣálẹ̀ yìí.
1: Ẹ máa tẹ̀ dákun o. Tóró kùtà ò ṣe jẹ́.
0: Ó kí yín nínú ilé yìí.
1: Ìrẹsì. Ọtí ò ṣe mú bí o.
0: Ó kẹ́yìn náà tẹ wà nídìí iṣẹ́ náìtì báyìí. Láwọn iṣẹ́ tó lẹ̀jìtì ni o.
1: Ọ̀pẹ òyìnbó tẹ́rì.
0: Ẹ mọ̀ pé àwọn Yorùbá wa ní òru làásèkà.
1: Ẹ kò ṣe jẹ lórí ìdí àlàbí owó tẹ̀.
0: Àmì ẹja máa gbénú òru ẹja máa ṣe dáadáa o.
1: Ẹ bá sọ fún wọn.
0: Láwọn tí wọ́n ń ṣiṣẹ́ wọn lọ́wọ́ báyìí.
1: Ọtọ́ bá ti dé gbá ọpẹ́ nítorí.
0: Ó kẹ́yìn náà bó lọ́wọ́.
1: Àlàbí o.
0: Bó lọ́wọ́ ṣẹ́.
1: Ọpẹ́lọpẹ́.
0: Ó ń yá.
1: Ẹ̀dùnra ni.
0: Ó sì kẹ́yìn náà tẹ wà nínú ilé pẹ̀lú dádì. Mọ́mì tó wà lẹ́gbẹ̀ẹ́ dádì. Dádì náà tán wà lẹ́gbẹ̀ẹ́ mọ́mì.

0: àlùbọ́sà kó ká ẹ̀fọ́ láíláí. Ohun tó bá ṣe ló gbà nínú ayé tá a wà
1: yìí.
0: Àní ẹjẹ́ ń kí àwọn èèyàn mi nínú àdúgbò sẹ́.
1: Kọ́lẹ̀
0: ti wà lọ́wọ́ wíkẹ́ndì. Ó kí gbogbo àwọn búrọ́dà mi àwọn sísà mi lórí ríngì. Lórí ríngì ròdù ni.
1: Kọ́lẹ̀ ní kọ́
0: ó kí àwọn olólùfẹ́ wa lórí àkálà náà.
1: Ní
0: ti ẹ̀ wá sọ àwọn èèyàn mi janjanjan.
1: Gàgàgà.
0: Àwọn tí a ní gbogbo junction àpáta. Ilé ọmí lọ̀nlọ́n.
1: Ilé
0: Bàkó. Ìfẹ́dàbà ṣe nínú ayé ni ó gbà. Lẹ́yìn ń gbọ́ wa lọ́dọ̀ tí ń bẹ̀. Ètò tá a pè ní ètò àsunára. Àní. Àjìlé tó iṣẹ́.
1: Tó bá ti fẹ́ káyé sọ̀rọ̀.
0: Ibi tí mò ń lọ gangan nìyẹn.
1: Ó gbọ́dọ̀ jẹ́ nǹkan kan.
0: Ó gbọ́dọ̀ jẹ́ nǹkan kan nínú ayé. Ó bá ti fẹ́ jẹ́ kán sọ̀rọ̀ rẹ ni o.
1: Ó gbọ́dọ̀ ṣe nǹkan kan. Ó gbọ́dọ̀ jẹ́.
0: Ó kí àwọn ti wa ní gbogbo ìyànà Liberty lọ́nlọ́n. Ó fi wọnú òkè àdó òkè Bọ́lá.
1: Ó bá ti fẹ́ káyé sọ̀rọ̀.
0: Ẹ tún lè mú wọnú amúnigun náà. Ẹ mú wọnú agbe ni àwọn èèyàn ń gbé bẹ̀. Ẹ wá máa padà bọ̀ bí èpè ń lọ ọ̀nà gẹ́gẹ́. Ẹ tún lè gbójú wò ta mẹ́rin lọ́ọ̀kan. Ẹ tún lè wọnú ayẹyẹ. Àlọ́mọ Ìbàdàn ni mí tùdí kọ́. Ẹ tún wá lè padà sí Sàkápé náà. Èmi ni fọ̀pọ̀ àgbà fọ̀kọ̀ kéke.
1: Bá ti fẹ́ káyé sọ̀rọ̀ ẹ.
0: Ìta báríkà ìta Sàkú.
1: Ó gbọ́dọ̀ jẹ́ nǹkan kan.
0: Ẹ wá máa bọ̀ nínú àdúgbò tèmi gangan. Ìyẹn bọ́ ń fọ́tò.
1: Ó gbọ́dọ̀
0: sálẹ̀ òsì.
1: Ṣé nǹkan kan.
0: Ó kí yín gbogbo àdúgbò tẹ̀ ti ń gbọ́ wa sẹ́.
1: Ó gbọ́dọ̀ sọ nǹkan kan.
0: Ẹ wá wọnú òde arẹrẹ.
1: Tó bá ti fẹ́ káyé sọ̀rọ̀.
0: Tó bá ti. Ó kí yín mọ̀ létí náà.
1: Ṣé
0: wá máa lọ gbogbo ọ̀nà olómi bí mò ń gbé. Wọnú ayé gún lọ́nlọ́n. Amúlòkọ lọ́dọ̀ àwọn ṣèyí Ògúntádé. Lọ́nà aṣọ́lọ̀ lọ́nlọ́n. Ṣègèdè. Àlọ́mọ Ìbàdàn ni mísẹ̀.
1: Ṣo tó bá pọ́n láyé máa ń lẹ́kùn mọ́.
0: Ká bá ń sọ àdúgbò tó ṣe dáadáa nílẹ̀ Ìbàdàn. Ẹ lè yọwọ́ bẹ̀rẹ̀ sẹ́yìn
1: o.
0: Àdúgbò tó ní fọ́kànbalẹ̀ dáadáa
1: ni.
0: Ẹni mo parọ́ àbí.
1: Ẹni tó lógo láyé máa sọ lẹ́nu.
0: Èmi a máa sọ pé àdúgbò tí ò sí pa hé.
1: Ẹni ayé ò jẹ́
0: o. Ní wọ́n ti bí èmi Àdìsá lọ́mọ.
1: Gbádùn lẹ́ẹ̀kan.
0: Ó dàbò pé mọ́tò rẹ sí àdúgbò wa láàrin ọdún kan má débẹ̀.
1: Ẹni ayé.
0: Ọkàn máa ràn mọ́ rẹ kó kàn lọ mọ́ bọ́ ọ̀nà lásán. Ẹni bo làdúgbò rẹ kó ti dákọ rẹ̀ lẹ́ẹ̀kan.
1: Tó bá ti fẹ́ káyé sọ̀rọ̀. Tó bá fẹ́ káyé sọ̀rọ̀ ẹ̀
0: wọ́n fọ́ tó ní àdúgbò tó ṣe dáadáa tó fọkàn bá
1: ṣe.
0: Ẹyin tèmi nínú àdúgbò. Àlẹ́ tẹ̀ mọ́. Àtúnára la wà ṣẹ́ náà. Lórí abala àkọ́kọ́ lórí abala tí a pè ní fàájì la wà. Ẹ jẹ́ á máa fi àkókò iná kí àwọn tán ní ṣíṣe ṣe lọ́la. Ẹ mọ̀ pé Sátidé kankan ò tiẹ̀ lé dé rí. Káwa mọ́ ìròdì àríyá lọ.
1: Ìyá tó bá mú láyé fi ń ṣán.
0: Wọ́n láá mú bí iṣẹ́ ni kì í ṣeré. Sọ́tọ̀ Sáìdì Òṣùpá ló kọrin yẹn.
1: Èyí tó bá kún wá gbèjì sí lẹ́ni o.
0: Bọ́rọ̀ ayé ṣe rí nìyẹn.
1: Toro jẹ́ nǹkan ọ̀nà ṣe rí sí ẹ o. Ìwọ ni kó má tẹ̀lé nu.
0: Ó jẹ́ lọ fàdúrà kókó níbẹ̀ lọ́n gidi.
1: Fàdúrà kókó níbẹ̀ lọ́hùn. Kò sì máa tẹ̀ síwájú lọ.
0: Ẹlòmíì ò máa wò pé bóyá mi ń dárúkọ àdúgbò àwọn.
1: Bá ti fẹ́ káyé sọ̀rọ̀.
0: Ẹ mọ iye àdúgbò tí mo ti dákọ lẹ́nu ìgbà tí mo ti wà lórí ètò yìí.
1: Sọ̀rọ̀.
0: Àwọn tí a lọ́sùn gbádẹ́.
1: Ẹ ọ̀rọ̀.
0: Ó gbódú ọba. Ìgbàgbé yín lákẹ́dẹ̀ mí náà o. Gbogbo yín pátápátá náà mo kí ẹ kú àsálẹ̀ yìí. Àláwọn kan ti ń ṣe pọ̀pọ̀ ṣinṣin ìnáwó tí ó hápùn lọ́la báyìí. Wọ́n ti ń sọ, wọ́n ti ń gbé. Wọ́n ti ń gbé lórí iná, wọ́n ti ń sọ. Ẹ̀yin tẹ́ ẹ bá ń ṣe gbogbo yẹn lákòókò yìí. Àbúrò ò ní ṣẹlẹ̀ sí yín.
1: Ọba tó bá yé gbà mí nínú ìyá mi.
0: Kí ló tún wá? Kí ló tún kù?
1: Sátidé tó bá yé
0: gbà. Èmi ò wá rò bóyá ọjọ́ Sátidé kan wáyé rí kan tiẹ̀ mọ́ ṣènáwó.
1: Inú ìyá mi a.
0: Ó dà ń gbà tí kòkòrò kan kó bẹ́lẹ̀. Láwọn àyè ìgbà kan lórílẹ̀-èdè Nàìjíríà. A sì ráwọn èèyàn kan wọ́n sì tó ń ṣènáwó nú kọ́mpáàdì tán. Èmi gan lọ jẹ ráìsì láwọn àkókò yẹn.
1: Wọ́n
0: ní a máa da nǹkan bomú sẹ rántí.
1: Wọ́n
0: ní a máa fọwọ́.
1: Wọ́n
0: ní a fúnra wa níbi ìṣẹ́jú àbí àyè díẹ̀ síra wa. Wọ́n sì tó ń ìnváìtì wa wá tó lọ jẹun.
1: Ẹ̀gbọ́n, bẹ́rẹ̀ ṣe pọ̀ tó nínú ilé ayé o.
2: Ní bo ni le o
0: o gbe yin te fe ni si te ni si sese o je pe ola totun la o ise gan ti bere latojo Thursday awon eyan gan tun se na wo lodi aban da wa yo ba ta saba ma nse ni ojo Saturday by inawo
2: ijoma paso
0: ibi wedding ni nsin
2: aye mo
0: ni bi wedding meji lola awon eyan o ma wo pe so osose le mi ma nlode
2: lo fi mi ha
0: so temi
2: o gbero pe
0: kin sa ma lo bi ari ya ibi idunna ni
2: wa le o ma de
0: lo se ara ko ti ma gbe fule nge bayi awon ti o gbera won yawo lola se se pe won ti e tin rira won tele na ko to di pe won fe pe awon eyan jo lola awon tan fe se yawo ni gbogbo awon tan fe se yawo ni mo nso ara yawo lo ti ma wa soke bi kile tete money
2: wa le o
0: ikan ti de fe ni
2: wa olohun
0: to david na fe lo ni waju ta le won na na fe ta tent ariya si
2: wa
0: si senu hall na fe lo alari na bayi o no ti ma kanga ara re na ku loju ona bayi aya ti fe moju oko oko na ti fe moju aya
2: Ni fuji la ba
0: ka eni ka wo fanran mi e ma pe Facebook yo ran yin leti awon odun kan seyin ibi mo tin dari eto
2: wa ye mo position
0: o gbe wa ibi mo tun tin lori ofe ato ti gbohun sa fe fe ta ti bere ngba na lohun eni nsin ba mi jiyan pe mi kono oni se wo lo darkness abi wo lo ni mi se be mi mo nira mi olohun lo si to ni mi
2: e ma la to
0: le mi lele o gba awon tin pale mo tin kojo ni
2: Counselor,
0: I know my visa turn. Let me walla.
2: On your lap.
0: If I told him about this, what does he attend you? How long got you a lot of work? I'm a good data finally. I'm glad.
2: Hey,
0: there, man, Sam, you got good data. You got this, what does he know? It's that, Daniel.
2: Hey, my face, you look back.
0: Suru, now look back, you jack, can't you?
2: Go push at the dab, answer. I love you, I keep my lap.
0: Ah, relent na la vin da orun moju la vin je ki awon ololufe wa ka ma tun won ninu e mo pe lomi lati ose to lo abi atojo Monday bayi oni weekend that's Friday ali
2: lan
0: o wa ronu gogo bo se lo semi aye o ro lati ojo Monday yo ro lole yi e je ja rora ronu mo ni won ba
2: gogo pa abi o ise o
0: e je dara wa nudun be happy
2: because
0: won to je pe akosi waju olorun
2: aba
0: akose mi gan emi a ma saba ma ni mo yonda nti mo ba ko sinu mo yonda re followed mari
2: o
0: saba nse lona ti o gba wu mi gbogbo tayin tin ba yin nu je yen
2: alafia alafia kamo o je ba
0: olorun o ba yin so didunu na o e ba ti ni gbagbo ninu olorun
2: se le aye mi la ba
0: e de jakan ninu olorun
2: atawon lolufe la ba ka alafia sami ise bere fuji mi o
0: e ma wo tan baba yi e wo bi tan ti bere
2: mo sha
0: aye awon pako tan ma se pako stage yen bo ti e se pa kere ngba ti baba yi bere aba wa na ba won ngba tan ge tyson na wo jeans kan bayi awon jeans coat bayi
2: ise bere
0: ko to won bayi o dabi teyan merin ati baba bere.

0: lọ sin Ọlọ́run sánú tèmi náà jẹ́ mi ní orí tan dáadáa pa. Daddy ti wà lẹ́gbẹ̀ mọ́mì báyìí. Mọ́mì náà ti wà lẹ́gbẹ̀ daddy. Wàhálà bóyá wọn bóyá wọn gbórí léra wọn láyà daddy àti mọ́mì sá.
1: Àwọn òpè wọn ti gbàgbé pé
0: a. A ti sọ tàwọn oníyàwó. Ìyẹ́sọ̀ ìyàwó nìkan náà máa ń ṣe ń wíkẹ́ndì. Ẹlòmíì máa ń ṣe birthday party. Ṣé àyájọ́ ọjọ́ tòní tó jẹ́ pé òní ni àyájọ́ ọjọ́ bí ọmọ tèmi.
1: Ìgboro lọ́wọ́ ta.
0: Mo jẹ́ kí gbogbo ẹ̀yìn tó jẹ́ pé ẹ bá mi post ọmọ mi. Àwọn èèyàn tó pè tán ṣàdúrà fún.
1: Ẹni Ọlọ́run kẹ́ ló jẹ ra ẹ̀sìn.
0: Gbogbo yín pátápátá lọ́lọ́run ó bàbí fọmọ yín dùn yín nínú. Ọlọ́run ò ní fọmọ yín pa yín lẹ́kún o.
1: Ẹni lówó lọ́wọ́. Ẹni
0: lọmọ mi tún lé ọdún kan sí lókè.
1: Kọ́lé
0: ní ọjọ́ rẹ̀. Ajé
1: Àmàṣí
0: dat ọmọ mú rí wà rí kẹ́. Ọlọ́run gbogbo bí èèyàn ṣe ń jẹ èèyàn tí èèyàn ṣe ń jẹ ni gíga nínú ayé nìwọ náà ó jẹ ni gíga.
1: Wà
0: á ní jẹ́rú ayé ò ní jẹ́rú ẹgbẹ́ o. Ọmọ tèmi gangan nìyẹn. Àti gbogbo ẹ̀yin tọ́jọ́ bí yín kò lónìí
1: náà. A ní ní gbòòrò lọ́wọ́.
0: Gbogbo yín pátápátá náà ni mo kínu mo ṣàdúrà fún. Ẹni fọdún tọdún ni ẹni fi dágbére fáyé kó dìgbà ó ṣe.
1: Ẹni Ọlọ́run kẹ́ ló jẹra ẹ̀sìn pẹ̀lú tọ́kì.
0: A ní weekend ìnáwó máa ń lọ dáadáa o.
1: Lọ́wọ́
0: ẹ̀yin tẹ́ ń palẹ̀ mọ́ tọ́jọ́ bí yín
1: náà. Tabárẹ́ni tó kàn jẹ́ ẹni ẹ̀mọ́ ju.
0: Àbóni ni àbọ́lá ni.
1: Tàbí ṣùgbọ́n ó sì yọ lágàsì ló ṣe.
0: Ọ̀pọ̀lọpọ̀ ọdún náà lẹ́ẹ̀mọ̀ ṣe láyé.
1: Lágàsì mú alágbè. Situation tó wà nílẹ̀ yìí o.
0: Ẹlòmíì ní ìsìn bóyá ọ̀la ló ń kó lọ lé làwọn fẹ́ lọ sílé tí wọ́n.
1: Àfẹ́mí Ọlọ́run kò yọ nìkan lóye.
0: Ní gbòkú yín débẹ̀ lágbára olódùmarè.
1: Gbogbo ìjà o.
0: Ẹ̀yin tẹ bẹ̀rẹ̀ nǹkan yín tẹ sì parí ẹ̀ láyọ̀ àtàlàáfíà yìí náà lẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀ o.
1: Èèyàn kan lè sọ wípé kò dọ́dọ̀.
0: Màpá kókò tádùá mọ́ ń gbà náà la wà
1: yìí.
0: Àwọn Wọ́n wà ń ṣe lákòókò ìkọlódùmarè gbà.
1: Báàsì o, Alábí náà o.
0: Abala àkọ́kọ́ náà la ṣìwànà. Lórí abala tí a pè ní abala fàájì la wà. Ẹ mọ̀ pé fàájì náà la sì wà báyìí. Lórí ọ̀rọ̀ sílé mò ń sọ lọ́wọ́. Ọlọ́run kọ́lé ayọ̀ fẹ́mi náà. Kọ́lé ìdùnnú náà fẹ́mi náà.
1: Májè
0: mi náà ó ṣe kọ́kọ́rọ́.
1: Ogobuji, gbogbo Naija. Ogobuji, gbogbo Afrika.
0: Àtàwọn nǹkan dáadáa táwọn èèyàn máa ń ṣe yálà weekend.
1: Worldwide situation tó wà nílẹ̀ yìí ó. Ọlọ́run bá
0: ọ̀run àbàwà ṣe.
1: Ọ̀nì kan ló lè kó.
0: Ẹ̀kan tí ẹ̀jẹ̀ ń sáré jó ọ̀rọ̀ kan mọ̀ náà.
1: Èèyàn kan lè sọ wípé kò dọ́dọ̀ òun ẹ̀ka wọn.
2: Ẹni kan ló mọ
1: ẹni tó pa lórí.
0: Ẹni tó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ ìyá.
1: Ọ̀nínú
0: kó. Àbí tó dọ́dọ̀ tiwa ọ̀dọ̀ tiwọn ni ó kọ́kọ́ dé.
1: À ń bọ́ lọ.
0: Àwa náà ti ń bọ́ lọ sọ̀rọ̀ lákòókò ìmúdẹ̀ nígbàgbọ́ pé yóò máa gbọ́. Ó gbọ́dọ̀ máa gbọ́ ni. Ọlọ́run máa gbọ́.
1: À ń bọ́ lọ́run sọ.
0: Ó ń gbọ́.
1: Pé kò kó nǹkan tó lọ sókè ní bọ́yá. Pé kò wálẹ̀ alábíà.
0: Ó tiẹ̀ máa wálẹ̀.
1: Gàrí tó wọ́n bọ̀ Brighton Alábí.
0: Ẹjọ́ èlò náà ta gàrí Kóńgò kan náà. 500.
1: Pé
0: ọ̀dọ̀ ti yín àbí.
1: Ó wá ẹ̀jí gbọ́ àwọn.
0: Kí ló pé?
1: Oúnjẹ àwa mẹ́rin.
0: Ó ń gbọ̀. Lọ́dọ̀ yín.
1: Mo ní ti pẹ́ ti
0: gbọ́. Àwọn ará ilé mọ iye tó ń tanú ọjà.
1: Àbáìka.
0: Ọlọ́run kó kú sàánú tèmi ìbẹ́ǹbẹ́ mò ń rà.
1: Àwọn lọ́wọ́.
0: Ilé mọ iye tó ń ta Kóńgò.
1: Ìlàbáìka ó wá òlẹ̀ àfọ̀
0: òjò. Gàrí tó jó jẹ àwa mẹ̀kúnù.
1: La ṣe ń bẹ lọ́hùn lábàákà pé.
0: Aláàmọ̀ Bọ́lọ̀n sọ̀rọ̀ èmi dẹ̀ nígbàgbọ́ pé ó máa gbọ́sẹ̀ Ọlọ́run dẹ̀ ń gbọ́.
1: Nàìjíríà
0: ó dá lójú èmi àtẹ̀yìn náà ni.

0: ajú ojú òpó kejì ẹ̀lú.
1: Hello.
0: Ẹ̀lú ẹ ti wọlé ẹ̀mọ̀ ká alẹ́ bàbá wa. Orúkọ yín àti bí ẹ ti ń pè mí.
1: Orúkọ mi ni Ismaila Wahab láti Apẹtẹ.
0: Bàbá wa Ismaila Wahab láti Apẹtẹ, ṣé ń gbádùn ètò yìí?
1: Ṣé ń gbádùn rẹ̀?
0: Tẹ bá tún fẹ́ àwọn orin kan lọ́lọ́kan ọ̀jọ̀kan, ẹ jẹ́ mọ̀ ibi tó bá tún kù sí ẹ sọ fún mi, ń gbé yín débẹ̀. Nínú owó àti ipò àti agbára, bàbá mi, èwo ni àgbà, èwo ni ká gbé fún?
1: Ipò ni ipò ló dáa jù.
0: Ipò ló dáa jù láyé yìí. Ipò ni àgbà bí? Ẹ ṣeun bàbá wa Ismaila. Láti Apẹtẹ kọ́. Bàbá wa, wọ́n làwọn gbé fún ipò lọ́dọ̀ tàwọn. Ṣé ipò làgbà? Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó já sí kan ni agbọ́n mọ̀gbẹ̀rẹ̀. 0915-33-34-8093. Ṣé mò ń fàṣì? Ẹ jẹ́ ń pè é. Ṣé ní tèrè èjì tèrè? 0915-33-34-8093. Nínú owó àti ipò àti agbára, èwo ni àgbà? Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ kẹta lélẹ̀ yìí. 0911-33-33-8093. Nínú owó àti ipò àti agbára, ẹgbọ́ta ni àgbà.
2: Tọ́wọ́n rojúwọ́ túbọ̀ ń lọ́yà sí lọ. Ẹni ní iléeṣẹ́ fún mánéjà promotion.
0: Ẹ jẹ́ tó gbà báyìí. Mandé tọ̀ lélẹ́yìí.
2: Ẹni tó gbà ní.
0: Impact ni wọ́n pè é. Ojú ewé kínní ni.
3: Ọlọ́run tó ṣe tọdún tí àdúndún. Ṣéun ló tún ṣe tóṣù tóṣù ń pèlè.
0: A ti rí ẹnìkan tí wọ́n àwọn gbé fún ipò lọ́dọ̀ tiwọn.
3: Kò sani tán.
0: Wọ́n ní ipò làgbà láyé yìí.

0: Ilé-ayé. Everybody lo n sáré àti là nínú ayé tá a wà yìí.
1: Aṣíwájú wọ́n sáré padà má pàṣẹ
0: yìí. Everybody lo n sáré ilé nǹkó sàlè là nínú ayé tá a wà yìí.
1: Wọ́n sáré kọlé lọ síwájú.
0: Ìyí tí ipò fi jẹ́ àgbà ló yẹ kí n jẹ́ káwọn bàbá wa yẹn yànnà náà àmọ́ torí ìjọba àkókò mọ̀yìmí gángan fúnra mi máa kàn mẹ́nu bá díẹ̀. Tá a bá sálà nínú ayé yìí gbogbo bí o gbà kọjá mọ́ gbàgbé torí ibi tó o ti là yẹn tó o ti fẹ́ gbàgbé rẹ̀ wọ́n ní òjò a máa pa ni wọlé kan lẹ́ kéésẹ̀ méje ó lè pa yẹn wọlé lẹ́ẹ̀mẹrin. Ibi tí wọ́n ti gbójú bẹ́ẹ̀ mo ti bá wọn ṣiṣẹ́ náà.
1: Agbára kọ́ kìí ṣe
0: mí. Ẹ ṣe bíbẹ̀ ni mo ti star.
1: Àwọn ṣe.
0: Ìràwọ̀ máa ń ran ìràwọ̀ lọ́wọ́ ni. Ògo máa ń kún ògo lọ́wọ́ ni.
1: Agbára kọ́.
0: Ògo tẹ́lòmíì ń gbé kí.
1: Ṣé
0: mi wọ̀. Àtọ́sọ pé kò tí ì débi tí ó ti lo ògo yẹn. Àbí tó go yẹn gan-an kó ti bú yọ. Ló tí ó máa dàbí èpé bóyá gbogbo ohun tí ń ṣe ayé ò tí ì rí.
1: Ẹni tó nà ọ̀rẹ́ kí sọ̀lẹ́ o.
0: Náà làwọn bàbá wa Yorùbá wọn a ní ká fi apá kún itan.
1: Ìgbà tó ga sì kò fẹ́ náà.
0: Ìgbà tó o bá mọ nǹkan tó o lérò kó o mọ̀. O wá kubi tó ti lò ó. Ààyè tó rẹ̀ ti lò ó lò ó tí ì rí. Ẹ̀kí wá ni ìmọ̀ tó ní ẹ̀kí ló ti wúlò fún báyìí.
1: Aṣíwájú wọ́n sáré pápá má pàṣẹ yìí ìlú ẹyìn.
0: Wọ́n sáré káwọn lọ síwájú. Ilé ayé. Gbogbo wa la sáré àti ilà.
1: Aṣíwájú wọ́n sáré kọ́ba má pàṣẹ yìí ìlú ẹyìn. Wọ́n sáré kọlẹ̀ lọ síwájú. Ilé ayé. Gbogbo wa la sáré.
0: A ní ẹ̀kẹ́jẹ́ ń sọ̀rọ̀ nípa ipò táwọn èèyàn mú yẹn. Àwọn tí wọ́n pè wá àwọn bàbá wa méjèèjì tán pè wá ikò wọ́n ní làgbà. Ṣé kò làgbà lóòótọ́ ọ̀gá wa Stephen? Àbágbára lẹ̀yìn mú. Àbówó ni. Yálà tí èèyàn bá wà nípò kan. Ṣé ẹ mọ̀ pé kò sí gbogbo kò téèyàn ó wà nínú ayé ó nílò owó. Ẹ jẹ́ ń gbé ìpè iná ẹ̀lò ẹ̀lò ẹ ti wọlé.
2: Ẹ kalẹ̀.
0: Ẹ mọ̀ kalẹ̀ bàbá wa.
2: Ìyá Babalọla ló ń sọ̀rọ̀ láti Àpáta.
0: Babalọla láti Àpáta.
2: Bẹ́ẹ̀ni.
0: Ẹ gbọ́ èwo lẹ̀yìn pé lágbà.
2: Ṣé rí tí Abiola tó fi kú ipò agbára ló sọ. Ṣé rí bàbá wa tó wà lórí oyè lónìí.
0: Bàbá wa Bọ́lá Ahmed Tinubu.
2: Jẹ́ ìpò olówó lọ́wọ́ ipò agbára ló wà. Àdínkù tó ń ṣàti ọjọ́ yìí. Títí tó tún bèrè tún bèrè olówó lọ́wọ́ tó wá jẹ́ pówó ni ipò agbára ló wà.
0: Ipò sáà lè náà ló gbé fún àyè.
2: Bẹ́ẹ̀ni ṣẹ́rí tẹ́lá tó wá fò sókè lọ́hùn nílùú ìbò ẹni tó jẹ́ pírẹ́sìdẹ̀ntì wọn U.S. lónìí. Ó gbowó débi téèyàn ní owó dé.
0: Ipò agbára. Ipò agbára ló ń wá.
2: Bẹ́ẹ̀ni.
0: Ẹ̀sìn bàbá wa láti Àpáta kò ní bàjẹ́ fún yín. Wọ́n ní ká gbé fún ipò fún ti àṣálẹ̀ yìí. Ibi ìlèmí ó dé tèmi ó ti máa mẹ́nu dùrò mi dúró fún tàṣálẹ̀ yìí. Táà tó fi máa pàdé ńgbà tí ó bá fi di ní ọ̀sẹ̀ tó ń bọ̀. Àmọ́ ẹ pàdé mi lórí ètò mi ní ọjọ́ Monday. Lórí ètò tí a pè ní ètò àkàgbádùn. Látàgo mẹ́rin sí aago márùn-ún ìrọ̀lẹ́ ni. Pẹ̀lú ògo Olódùmarè orun ayọ̀ lásùn. Àní tojú orun bójú kú lágbára Olódùmarè. Àní rí àsúré pé àbúrò àní gba ìpè ìbànújẹ́ o. Ẹ lè fẹ́ pè mí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 08075207464. Ẹ ní gbọ́kú sí mi èmi náà sì ní ránṣẹ́ ọ̀fọ̀ sẹ́nì kọ̀ọ̀kan. Irí àtàyọ̀ láàfin máa pàdé ńgbà tí ó bá fi di lọ́sẹ̀ tó ń bọ̀. Ire rẹ̀.
1: Ọba tó dára bí eléwé ló ṣe ìdá láṣọ. Ọba tó dára bí eléwé ló ṣe ìdá láṣọ. Mo ní wá ń bẹ̀rẹ̀.
3: Gàngá wo ni gbogbo ayé ń dà kìrìkìrì tí wọ́n ń pọn yìí. West Radio 89.3 FM. Gàngá agbẹ́mágbẹ́.
4: Radio stations jupụtara Ibadan, mana naanị otu redio ka a ma ama. West Radio 89.3. Ọ pụrụ iche, ọbata obie, oyoyo redio.
5: Masala Rade Mumuna Gabata de Ku the West Radio FM 89.3 Agari Ibadan. Muna Gabata de Ku the Shire Shire de Ze Gata de Ku Awana Lokachi Asaurara.
6: 89.3 FM, your preferred wholesome radio.